0: ìdákẹ́ olórun kan wẹ́lọ́wẹ́lọ́ ẹni tó bá mọ yìí rẹ̀ kó jájọ pé kí a kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ a ní ọjọ́ òní.
1: Kí lè rẹ wá tá a bá lè kí Jésù ohun anílà ń gbé lárugẹ ẹni bá wù kó máa yín mú ẹjẹ́ ó máa yín mú ọlọ́run ọṣẹ́ tó jẹ́ kára yóò rí wa mú táyé ò padà sọ pé ṣèbó jẹnu bẹlẹbẹlẹ pé ò ní Jésù gbogbo ilé ẹ̀kọ́ fáyọ pariwo gógógógógógó. Orúkọ mi ni pọ́sọ fọ́kẹ́yẹ mọ́nẹ̀ bàbá alábìyamọ ìṣe ọmọ rẹ aṣojú rẹ o sàmí o ọpọlọ ọmọ rẹ ò ní dọ́bà ò ní mọ̀gìrẹ́ ní gbígbóná ó jẹ́ àdínú kò ní kan lẹ́nu rẹ ò ní jagun kẹ́yìn rẹ o ò ní wàkísà kẹ́yìn aṣọ ìjẹ́ aláìlẹ́sọ tó yí ọká ọ̀run gẹ́ ilulẹ̀ ò ní wọ́wé tamátamá ò ní jìyà wàárí bá ti ṣe ọ̀rọ̀ rẹ níyanjú adé ọláre àṣẹ ọlọ́gẹ amọ́tọ́jú rẹ ò ní dààmú lónìí wà rówó múdélé ò ní jù sí kò tó gbèsè ò ní sọkún o ọ̀rọ̀ rẹ jẹ́ sọpẹ́ ọmọ ṣe fún ọjẹ wàá jẹ wọn mọ látara ọmọ wàá gbégbá ọpẹ ọmọ máa kọ́lé fún ọ ò ní dọ̀rọ̀ lórí ọmọ wàá dàgbà tọmọtọmọ ló ń kájọ ìrọ̀rùn tọmọtọmọ o òun rere tó ń fẹ́ ó yàgbà lẹ́ni o ojúṣe ń parí lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ dayọ̀ ó yàgbẹ́ orí àràmàdà tó ṣòro ṣàlàyé ilé ayọ̀ rẹ ò ní tú ní parí oṣù yìí o ẹni ọmọ rẹ sùtì kò ní ká aláṣọ lọ ọmọ rẹ ò ní ọrun dákẹ́ lójijì ọmọ rẹ ò ní tẹ́ni tìkẹ́ o ọmọ rẹ ò ní roko ìdí ọ̀pẹ sàmí ẹlẹ́yìí kẹ́ni mẹ́ni onílara kò ní ọmọ rẹ lé mọ̀ oore wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ ìyanu bẹ̀rẹ̀ lẹ́ni o abẹ́ ajẹ mẹ́jẹ ayọ́ kò ní di ọwọ́ ọmọ rẹ mú o ayọ́ ní yí ọmọ rẹ gbalẹ̀ ọmọ rẹ ò ní rébọ́ látọrí àga àṣeyọrí alátìṣe rẹ yóò mọ̀ wọn ara rẹ̀ níparí oṣù yìí o agbẹ́kọ́ tó jẹun rẹ kò ní jẹ ìbàjẹ́ ọmọ rẹ ò ní jù sínú ọ̀fẹ́ ayé eré tẹ́tẹ́ ni tẹ́kọ́ ẹ dá lórúkọ Jésù ò ní sáré jìyà orí ọlọ́lá kò ní pe ọmọ rẹ ránṣẹ́ o ayé ò ní fóúnjẹ ọ̀fọ̀nù ọlọ́parí oṣù yìí o abẹ́rẹ́ sẹ́nu káwàtì kò ní jẹ ọmọ rẹ máyé níparí oṣù ọmọ rẹ ò ní ṣe wọ́nranwọ̀nran ọjọ́ iwájú ọmọ rẹ máa dá o orúkọ rere ọmọ rẹ lórúkọ yẹ yóò máa dára sí ó ní kọ́bọ̀kọ́bọ̀ kò ní kọ́ ìdílé yín sí yọ́yọ́ o màmá yẹ jẹ́ pé ìpè ò ní jẹ àwọn ọmọ rẹ o ọmọ rẹ ò ní rìn láti pátá dẹ́kọ̀ o ó yẹ gba ire ní ṣíṣe tẹ̀lé ọmọ wọn ò ní sọdá sọ̀rọ̀ àjàǹtẹ̀ ọmọ rẹ ò ní jápọ̀rọ̀ o gbogbo wa jọ gòkè lẹ́ẹ̀kan náà ni o àyè lájọ gún ọ̀rẹ́ lórúkọ Jésù ọmọ rẹ ò ní fò sẹ́lẹ̀ ọmọ rẹ ò ní wọ́pọ̀ abà ìsàlẹ̀ àwọn ọmọ rẹ ò ní ṣerú ara wọn ọmọ rẹ ò ní kábàámọ̀ ọmọ rẹ ò ní lùgbàdì àìsàn lójú ṣe ń parí ayé ọmọ wọn ò ní di rédèrèdè bẹ́ẹ̀ dẹ̀ ni ayé ọmọ wọn ò ní di rádaràdà tàbí kí ilé kejì ìgbà lọ́parí oṣù ayé ò ní jí ọlọ́mọ gbé ẹ̀mí ọmọ rẹ ò ní pin lọ́bà ìyà kò ní yọ fọ́mọ rẹ o ayé ò ní ṣe patí ẹkún níwájú ilé rẹ níparí oṣù yìí o níparí oṣù ìwà arówó jẹun ọmọ rẹ máa di sá ọwọ́ tó ń ṣe ẹ̀gúsí ìwà dúró jẹ oṣù táwọn wò lọ́ọ̀kẹ́ máa bí ìmọ̀ rẹ fún ọ oṣù ṣe ń parí òní sá kàbàkàbà lórí ọmọ o ẹkún àná máa dẹ̀rín lónìí ìbànújẹ́ àná máa dayọ̀ lónìí o ìrònú àná lórí ọmọ yóò padà dé ẹ̀rí mọ́ ẹ lọ́wọ́ o ní pé onípèjẹyà lórí ọmọ níparí oṣù yìí o ìlàkọjá ọmọ kò ní bí ọwọ́ o ọmọ rẹ ò ní fògo ṣòfò ìmúkúmu kò ní ọmọ rẹ léèmọ̀ o ní fògo ọmọ rẹ nájà ayé o ní wálé lófo ayé ò ní bínú ọmọ rẹ ilé yóò máa tọmọ rẹ lẹ́yìn ilé àtura kò ní lé koko mẹ́nikẹ́ni yìí o oṣù ṣe ń parí wàá kájọ eré tọmọtọmọ oṣù ṣe ń parí lẹ́kọ́ ayọ̀ sí fún ọ o ní farapa o bẹ́rù mi ò sílẹ̀ àfin sọ̀ mí lówó àbẹ̀ látẹ̀lé lọ bẹ̀ sí gba ẹ̀bùn lóríṣiríṣi ọ̀nà àbọ̀ tó bá ti ta kì í bẹ́gbẹ́ pé ayé ọmọ rẹ ò ní ta olódùmọ̀rẹ́ yóò gbẹ́sẹ̀ lé onílara tí ń ṣe lára ọmọ rẹ àìsàn tá ayé fojú rénà lórúkọ Jésù kò ní gbẹ̀mí ọmọ rẹ o ara máa tù ọ́ mínímíní àtayé rọ bí agogo kò ní fìwà tọmọ rẹ lẹ̀ ní orúkọ Jésù gbogbo ilẹ̀kùn ogo ó yá kó sílẹ̀ lẹ́ni ó di àṣẹ ilẹ̀kùn ìbùkún ó sí fún wà tọmọ rẹ ìwà tọmọ rẹ ò ní gbégbá bára mọ́díkà rí ànúgbà wàá rí ànúgbà tọmọtọmọ gbogbo ojú àtọ pínpín tó ń tọ pínpín ọmọ rẹ lórúkọ Jésù kò ní ṣiṣẹ́ mọ́ àánú ṣàwárí ẹsẹ̀rì láàrin àwọn omidan àánú ṣàwárí rẹ lẹ́ni ọlọ́run májẹ̀mú fi àánú ìtẹ̀síwájú bẹ̀ wà tọmọ rẹ wò ìgbé tàbí yamọ ń ké lójijì kò ní tọ́ sẹ́nikẹ́ni wá o orin náà mọ́ ti jó òun o ní bá wọn kọ́ láyé ẹ lọ́lọ́run ẹkú àtẹ̀mọ́ránú lẹ́yìn kò ní ṣẹlẹ̀ sí wa ayé ò ní fi kú ọmọdé ọlọ́lá ọ̀tá ọmọ rẹ yóò fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ abẹ́lẹ́kùn sikútẹ́rù yóò tún máa abẹ́lẹ́kùn lórúkọ yẹ kò ní yanu ilé rẹ lórí ọmọ o ẹni tó ti gba wọ́ọ̀dù nínú ẹkún sísun kò ní mọ̀nà lẹ́wà o. Ogun òní di bárakú tọmọtọmọ. Ìyá òní bẹ́bí wa múlẹ̀ o. Ogun òní yí orúkọ rẹ padà tọmọtọmọ. Bó òní fọmọ rẹ júwe atọrọ jẹ ládùúgbò. Ọ̀tá rẹ ni ó ka lẹ́tà ìbànújẹ́ tó kọ lórí ara rẹ̀. Ọ̀pàpàpàrọ̀ de orúkọ òní dójúlé àwọn ọmọ rẹ̀. Wà á kájọ àdúrà yìí. Olúwa máa dá ọlọ́run o. Ire dẹ̀ máa wọlé wá. Ọkàn rẹ̀ á balẹ̀. Lórúkọ Jésù ibi òní dé bá ọ. Gbogbo tó o bá dé wọlé yóò yọrí sí eré o. Ayọ̀ ló fi bẹ̀rẹ̀ oṣù yá, ayọ̀ náà ló fi máa lò lọ o. Ẹ̀yin olóyún ẹ̀ka ẹ̀ lọ máa bímọ láyọ̀. Ó ní bìsí ọláyọ̀ kó sọ nínú yín. Mo kéde ẹ lọ ṣe rere nílé alàyè. Ọjà yẹn máa tà. O ní táwọ́ ná. O ní jẹ gbèsè. O ní fi gbèsè rọ gbèsè. Jésù Olúwa wa. Àdúrà tí à ń gbà sí omi 5 litre lórí YouTube, lórí Facebook àti TikTok. Ó ń tẹ̀síwájú ní ìrọ̀lẹ́ yìí ní 8:00. Àìsàn kò yà mí lẹ́nu nígbà tí àwọn ènìyàn ti ń fi ẹ̀rín ránṣẹ́ sí mi. Nítorí àdúrà tá ń gbà ń bẹ̀ kì í ṣàdúrà kèrè mí. Tí ìrọ̀lẹ́ yìí á tún wálé kí n kà sí. Wà á kàn lọ́wọ́ bàbá alábìyamọ́ ń bẹ̀. Má dẹ̀ gbàgbé ìyọ̀ rẹ tó o bá ti fẹ́ darapọ̀. Omi yẹn ni wàá lò ní alẹ́ òdì 31st mọ́jú òdì 1st. Lórúkọ Jésù yóò dára fún gbogbo wa o. Oríṣiríṣi ẹ̀rí la gbọ́ lábẹ́òkúta ẹnjíníà bá ń wá kan sí.
2: Ọmọ mi obìnrin ó fẹ́ travel.
3: Ìlú wo ló fẹ́ lọ?
2: Ti rò. Wọ́n máa ń gbọ́ kiní wọn nínú rédíò. Wọ́n bá ní ká wá ní sango. Ó fún wa lóròrò. Ìgbà tí mo ṣáàdé lọ́mọ bá ní mọ́mì mi bo ilẹ̀ wẹ́. Mo náà dé bàbá ọlọ́run àbí ọmọ mo ti ń bọ̀ sango. Mo ṣàpò mi mọ́rọ̀rọ̀. Mo fi agbègbè mi lágbára ọlọ́run. Kó tó jẹ́ kẹta ọlọ́run á ṣiṣẹ́ ìyanu. Ó ṣe pè mí nìyẹn pé aláàánú tó ń ṣe wàhálà lórí òun. Mo ṣe ka tíkẹ́ẹ̀tì fún ọmọ mi ti lọ Monday.
1: Hallelujah.
4: Ọmọ ta ló lọ ìlú òyìnbó?
5: Ọmọ mi o.
4: Wọ́n ẹ̀yin tẹ́ wà lórí rédíò lẹ́kùn ìlú òyìnbó yẹn.
5: Ìlú òyìnbó.
4: Àtẹni tó wà ní òsọjí ó sì fún wa àtọmọ rẹ.
5: Amen.
4: Ó ti gbà tó ti fẹ́ kò tí pè yín o.
2: Ó ti pè mí, ó ti wà lọ́hùn.
4: Ó ti wà lọ́hùn.
2: Ó ti wà lọ́hùn.
4: Ó ti wà lọ́hùn.
2: Bàbá Lábì àmọ́.
4: Ó ti wà lọ́hùn.
2: Ó ti wà lọ́hùn.
1: Gbogbo àwa ọ̀dọ́ á kú oríire o. Òní yìí ni ìpàdé ẹ̀kọ́ lọ́dún fún gbogbo àwa ọ̀dọ́. 7:00 ọ̀sán ni o. Ìwọ ọ̀dọ́ tó ń gbọ́ mi wọ́n náà máa fi àdúrà yẹn ṣeré. Kò yọ ẹ̀yin bàbá àti màmá sílẹ̀ o. Tó o bá débẹ̀ wá rí nǹkan tí mò ń sọ. Níbi tí àwọn ọ̀dọ́ yóò ti máa fi àdúrà yìí pin wọn padà sí rere. Ògo tó yẹ kí ọ̀dọ́ lò lọ́wọ́ ọ̀sán wọn gbọ́dọ̀ bá sun sí ọwọ́ alẹ́. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ségun Ọ̀tà Logun State. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. A jẹ́ wọn ọmọ o. Ọrẹ ti tò ní gbogbo ènìyàn ló ti kàn jákèjádò. A máa dá ọrẹ èmi gangan lẹ̀rí kan. Màmá ti ṣe àmì yìí ó yá ìwọ lẹ̀rí kan. Ọmọ rẹ lẹ̀rí kan. Bàbá ìwọ lẹ̀rí kan o. Lórí iṣẹ́ rẹ wà ní ẹ̀rí. Lórí ilé ìwé ọmọ yẹn wà ní ẹ̀rí. Lórí ìrìn àjò sí lóyìnbó yẹn wà ní ẹ̀rí. Lórí iṣẹ́ tẹ̀ ṣe yẹn dádì mọ́mi ẹ̀ ní ẹ̀rí o. Bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀rí lábẹ̀ sí dá ọrẹ ìparí oṣù. Bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó ni. Kò sí iye tó lè fi ránṣẹ́ bàjẹ́ 2000 bàjẹ́ 1000 bàjẹ́ 500. Ìwọ ṣáà gbìyànjú o. Wá jẹ wọn ọmọ o. Jẹ́ ìfẹ́lẹ́ parí ẹ̀ kí tó máa lọ o. Sunday tó parí nínú oṣù yóò dé tán. Ní ọjọ́ Sunday gbogbo ènìyàn bá pàdé ní ṣọ́ọ̀ṣì tó wà ń dálé mọ́. Tí gbogbo ènìyàn yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oṣù May. Ọjọ́ Sunday yìí náà ní kí n fún gbogbo ènìyàn ní prophetic money. Owó yẹn wàá lọ fi sí àárín owó ni o. A máa fi ṣe ìdìdí ìsọdí púpọ̀. Ọlọ́run tó mú owó jáde lẹ́nu ọjà ó ti ṣiṣẹ́ ìyanu síbẹ̀síbẹ̀. Ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ́ ń gbọ́ mi níléṣẹ̀ bí àdúrà wa ń gbà.
4: Ó gbà ó wá dúpẹ́ o.
1: Ọlọ́run bàbá alábìyamọ o.
6: Ààyè ló wà.
7: Hello, hello, prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamọ o, a ò ní máa bọ jẹ mọ.
8: Lágilu FM 96.7.
9: Lágilu FM, jàgàbá gbogbo rédíò,

0: òní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026-29 of May ọjọ́ Friday.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ rírì orí ẹ̀, gbogbo ẹ̀yin tí ẹ máa gbára rẹ̀, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé wíwà láyé yí orí ọ̀fẹ́ Ọlọ́run, àwa la fẹ́ jọ yìí ó kàn ń ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni a lè sí pẹ̀lú kù ẹ̀ òbí ó máa escape ẹ̀ bẹ́ẹ̀ ni yá dúpẹ́ láàárọ̀ ẹ̀ a fẹ́ kí alleluia méjì sí ẹni tó ní gbogbo agbára, a fẹ́ kí alleluia méjì sí ipa tó borí ipa, a fẹ́ kí alleluia méjì sí Ọlọ́run àwọn Ọlọ́run. Ẹ̀yin tá a jọ máa ń ké sá ẹ tún máa bọ̀ báyìí, ẹ jẹ́ àjọ yìí láàárọ̀ ẹ jẹ́ àjọ ké alleluia méje one two go.
2: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

dá ọjọ́ tí Olúwa ti yà sọ́tọ̀ fún ìyìnrere rẹ̀, fún iṣẹ́ agbára rẹ̀, fún iṣẹ́ àánú ẹ̀. Ìpàdé èyí tí a máa ń ṣe ní ẹ̀ẹ̀kan lọ́dún, tí Olúwa ní pé àkórí ẹ̀ ní Ebenezer, ó parí. Ẹ̀yin kan wà ń bí tó jẹ́ pé ẹ bá wa lọ nínú ẹ̀ ní ọdún tó kọjá, ó sì jẹ́ ohun tó kún fún agbára. Ẹ̀yin kan ń gbọ́ mi báyìí, tí mo máa bẹ̀ ọ́ pé ìwọ náà jẹ́ ká jọ gbàdúà ní àárọ̀ yìí, òní ni ọjọ́ tí àwẹ̀ wa parí láti ọjọ́ tá a ti bẹ̀rẹ̀. Ẹ̀yin kan ń gbọ́ mi, àánú la rí gbà. Bí kìí bá ṣe bẹ́ẹ̀, àwọn kan ò lè parí ẹ̀. Ẹ sà, àwọn kan nínú ayé nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀, wọ́n ń gbé lálàáfíà, ṣùgbọ́n ṣe ni láàánú nǹkan yí padà. A fẹ́ gbàdúà láàárọ̀ yìí. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ bá wa lọ nínú ìrìn àjò agbára yìí, mo fẹ́ á jọ gbàdúà papọ̀ gẹ́gẹ́ bí Olúwa ti rán mi. Màá kàn sọ eléyìí kí n tó tẹ̀síwájú nínú ohun tí Olúwa rán mi. Mo sọ fún yín pé ohun tí Olúwa fún mi ní àkórí ìtọ́dún yìí pé kí n máa tẹnu mọ́, ó ní àga mi àti àyè mi, my seat and my space. Mo sì sọ fún yín pé ìyàtọ̀ ń bẹ láàárín àga àti àyè. Nígbà téèyàn bá ní àyè ni yóò nílò àga. Ẹ̀sà, àìmọye àwọn tó ń bẹ ní àyè wọn tí ọkàn wọn kò balẹ̀, àìmọye àwọn tí wọ́n ń bẹ ní àyè wọn tí wọ́n sì ń gbé bí ẹrú, àìmọye àwọn tó ń bẹ nílé ọkọ tó jẹ́ pé ẹni tí ò sí nílé ọkọ ó sàn jù wọ́n lọ, àìmọye àwọn tó ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé ẹni tó ń sùn nínú ilé tó ń jísà ó bẹ́tà wọn, àìmọye àwọn tó ń bẹ nílùú ọba síbẹ̀ wọ́n dẹ̀ sì ń ṣerú, wọ́n ń bẹ láàyè wọn ṣùgbọ́n wọn ò rí ìdí jókòó àbí wọn ò ní ibùjókòó ní àyè wọn. A ò fún wọn ní àga láti lè jókòó. Ẹ ṣàkó wá sí bí ènìyàn ti lè fẹ́rẹ̀ ìdídúró tó, kò sí bí ó ti lè báyàn lára mu tó kéèyàn máa dúró. Nígbà téèyàn bá jókòó lèèyàn ò ní ìrírí ìfọkànbalẹ̀. Ẹ ṣà, jíjókòó a máa mú ọkàn ẹni balẹ̀. Infact, jíjókòó a máa jẹ́ kéèyàn nọsẹ̀. Ẹ̀mí àwọn wòlíì, jíjókòó a máa jẹ́ kí ènìyàn ní rest of mind. Olúwa ló rán mi láàárọ̀ yìí. Ẹ̀yin kan wà ń bí ó tí jókòó níbi tó wà yẹn, ìtorí ẹ̀ ló fi nídìí àdúrà yìí. Bẹ́ẹ̀ ni sà, ọkàn rẹ ò tí lélẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí pé àwọn kan ò jẹ́ o gbádùn níbi tó wà yẹn. Olúwa ló rán mi. Gbà mí gbọ́ sà, ọmọbìnrin ìgbéyàwó ló ní. Nígbà tó o bá bímọ ló jókòó, bí o bá tí rọ́mọ bí o tí jókòó. Ánà mọ eléyìí, nígbà tí wọ́n dé sílò tí wọ́n sì bu oúnjẹ fún Ánà, wọ́n wá bu oúnjẹ èèyàn méjì pé kó mọ̀ bá a máa ronú. Ọjọ́ náà ni Ánà ní ẹgbẹ́ òkè ìṣoúnjẹ mo wá bí ẹgbẹ́ ń padà lọ́nú tẹ́ḿpìlì kí n lọ sọ fún Olúwa. Kò yẹ kí n tún padà lọ bẹ́ẹ̀. Ẹ sà, bó sì ṣe wọnú tẹ́ḿpìlì, bíbélì sọ pé ó ń jẹnu wúyẹ́.

ṣe ti dé Dáfídì nínú ọmọ ọba ni ilé ọba ló ti wá ẹjọ́ jókòó ti wá kó náà jẹun torí ilẹ̀ rẹ̀ ilẹ̀ ọba ni àwọn alágbára ni wọ́n gba ilẹ̀ kogo lọ́wọ́ ẹ̀ ẹ̀yin kan ń gbọ́ mi ní àárọ̀ ìsà ilẹ̀ ṣerere níbi tí ayé rẹ yóò ti gbòòrò ilẹ̀ ṣerere níbi tí àánú yóò ti pọ̀ ilẹ̀ ṣerere níbi tí ẹnu rẹ yóò ti tọrọ ilẹ̀ ṣerere níbi tí ìwọ náà yóò ti ṣe bí akọni bí o bá ṣàmì lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ̀mẹ́mọ́ ó yẹ ọmọ lọ bẹ́ẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ̀mẹ́mọ́ ó yẹ ọmọ lọ bẹ́ẹ̀ wo bí máa gbé ọ̀sà máa lè bárú mi ní àbáyá náà dálíà bàhánà gbogbo tó bá ń ṣe ni kó o fi wá gbogbo ọ̀nà láti gba ilẹ̀ kogo tiẹ̀ náà bàbá tó bí ọ kò rí bí ó ti gba ilẹ̀ ní ìgboro abájọ tí ayé ìwọ ọmọ òfin gbòòrò ẹlímà náà bẹrù balẹ̀ àdàdàyà ó ọ̀pọ̀ wá ní ẹ̀bùn ọ̀pọ̀ wá ní àrà ṣùgbọ́n ẹ bèrè pé ilẹ̀ bàbá wa dà àwọn tí bàbá wọn gba ilẹ̀ ẹ̀ṣà òun láyé wọn gbilẹ̀ mẹ̀kọ́ àbàdẹ́nu nàbárú àbá.

ẹni tó rán mi ń bẹ láàyè mà línú dọ́bà rí abáhádáyà ó máa kún fún agbára ní alẹ́ alẹ́ Friday ní ìlú Ìbàdàn ẹ̀sà ẹni tó bá déwòrò ní alẹ́ yìí ní chọ́ọ̀chì wa ìjọ ọlọ́run kankan okú oríire mi ò ní sọ ju báyẹn lọ ẹ̀yin ará Abẹ́òkúta mo máa wà ní Abẹ́òkúta láàárọ̀ yìí òbí kété tí n bá ti kúrò nínú ìpàdé ọlọ́run kankan láàárọ̀ yìí mo ń lọ sí Ìbàdàn nìyẹn láti lọ gbaradì fún ìpàdé Ebenezer ó máa kún fún agbára ọ̀sẹ̀ tó ń bọ̀ ni ìpàdé Ebenezer àti ẹ̀yin ará Abẹ́òkúta ẹ mọ̀ gbaradì ilẹ̀ ìyẹn máa wá ní agbára olúwa ló rán mi olúwa ní ọmọ obìnrin tí ò bá gba ilẹ̀ tí ò ní ibùjókòó ẹ ṣàkóso nǹkan tó wá ṣe láyé nẹ̀nàbárúbà líádàyàdà kò rí ilẹ̀ gbà kò tún rí ìjókòó kí ló wá ṣe láyé ẹ gbà mí gbọ́sà wo bí mo sọ fún yín ọ̀tọ̀ ni

lábẹ̀rẹ̀ torí ó ní tí Olúwa tún rán mi lọ́jọ́ Sunday ṣùgbọ́n ẹ já da iyọkan yìí ẹ̀yin tí ẹ fẹ́ láti gbàdúrà pẹ̀lú mi ẹ pé orúkọ Jésù fi àánú gba ìjókòó fún mi ẹ fàánú gba ìbùjókòó fún mi ìbùjókòó ayọ̀ ìbùjókòó ìṣerere ẹ fàánú gbà á fún mi ìwọ ọmọbìnrin tí wọ́n ti ń pẹ̀ gẹ̀rẹ́ yìí ìwọ ló yẹ kó gbàdúrà yìí o ẹ fàánú gba ìbùjókòó fún mi obìnrin ní èmi ti wà lé ọkọ kì í ṣèmi náà ń bá wí ọ̀gá ìwọ mò ń bá wí o torí bó o bá ti dìmọ̀ ààyè ló ní o níbùjókòó bà mí gbọ́sà bí àwọn ọmọ rẹ ò bá ti ṣe rere ààyè ló ní o níbùjókòó ohun tó dáa ni pé kí àwọn ọmọ yẹn kán yàn kán.

Airport Platform Station lórí bridge yẹn ni o nílò kó kọ́ sísàlẹ̀ bridge o lórí bridge yẹn ni wà á kàn máa bọ̀ wájú bí pò lọ sọ́nà ọjọ́ ni wà á ti rí ilé epo yẹn ilé epo Airport Platform Station ẹ̀sà lẹ́gbẹ̀ẹ́ ilé epo yẹn street kan wọlé ẹ wọnú street yẹn ẹ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni nínú street yẹn pé church ọlọ́run kankan ni mò ń lọ wọn á náwó ẹ̀ sí ẹ wo bí o máa kún fún agbára ìyẹn ní alẹ́ yìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí a jọ gbà àwẹ̀ láti ọjọ́ tá a ti bẹ̀rẹ̀ títí tó fi dòní tó parí òbí nígbà tá a bẹ̀rẹ̀ mo sọ fún wa pé ojoojúmọ́ bá a ti ń gbà àwẹ̀ wa ká máa fi ọrẹ wa sí ibi pẹpẹ wa òbí ẹ̀yin tí ẹ ti fi ọrẹ yín pamọ́ ní àtìgbà tí ẹ ti ń gbà àwẹ̀ òbí àtàná ni mo ti ń sọ orí ọ̀fẹ́ lélẹ̀ mo sọ fún wa pé ohun kan la fẹ́ fi ọrẹ yẹn ṣe gẹ́gẹ́ bí olúwa ti fún

0: ṣáájú àwọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìtapà kò rí ẹni ìjókòó mi ààyè mi my seat and my space olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pa ẹ̀jẹ̀ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí tẹ́ ẹ bá ti dé port plant filling station ní wo road ládojúkọjá jọǹkú ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà ẹbẹ̀rẹ̀ church ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé láṣáálẹ̀ ọjọ́ yẹn tó gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì fẹkùnrẹ́rì àlàyé nọ́mbà yìí ni kẹ́ ẹ pé 09025202427 ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Lágelú FM jagaba gbogbo rétíò máa rún wọn tó. Lágelú FM 96.7.

0: ẹjẹ ki mo wole bayi ki mo ki gbogbo eyan omode ati agba pe e ku ojumo o e ku ojumo e ku ojumo mo o a tun ti gbe mi ide o enikan ni woli so eyin le ngbe gbogbo n te ngbe yi woli odekunle e pafra do nkiyin o emi mo ngbe mo nkiyin to logun to logun mo nkiyin te leso te leso e wo nti jesu tun saye baba ida eyin wo lokan e didi e mo bo nbi pepe e ja jo do bale ja jo kunle kan juwo si pe oluwa o se mo dupe pe mi lokan mo dupe pe wa be mi wo be ba wo date oni nisin systematically today is 29 o ku ojo meji ta dagbere fosu ipo digba o se nje je mo pe bi awada bi ere nje je mo pose ibosu pari sunday lo su pari patapata ipade awon omode children juvenile anniversary la nini church ipade weje we muni ni bi ta tin gbe awon mo soke ta tin ba won yo tinu wa tin dun ta ba won jo ha eyin ayan fe o ba mi ki olohun ba mi ki ba mi ge e wa yi ka otun e yi ka osi gbogbo eni ta nu ba kan pe jesu mo ma dupe iwo la laanu mi iwo lolore mi iwo lologo mi o se mo dupe o ogo ni fun o jesu gbogbo eyin omo olohun e wa dide nle won mo mo fi testimony yen wole omo baba yen ai ka omo folo mo ki se meji la ki se meta la mo olohun lo sanu ebe enikan melo wa lo mo won fi yen le oba mi laji ki alaji ke omo melo lo bi to nkigbe na wo wa ke baba sanu emi atawon omo mi won ni gbogbo awon omo awon patala won fe ran lo sinu nursery school awon fe ki won lo public school can you see won si duro ti ipinu won ojo ti won mo jesu mi olohun si de lade on jade lo loni o jade ku nle anu yo kan o lojiji enikan ni woli ejo bi n ba fe gba anu kini ki n se na to ba fe gba anu se leyi enikan ni ki n se wo ma so awon nkan teyan mo se ti fi mo ra anu gba gbogbo eyan omo olohun patapata la lo sori facebook e pade mi lori youtube laaro yi ni agogo mefabo odekunle epafra ko to mo jade a fe lo so pe ko lohun se weekend fun wa and asin kankan to tun yato enikan ni woli bo le last se sunday sunday lo li communion service sunday ni o li communion service mo fe so agbara to nbe ninu eje jesu a ri se njo sunday bo a ri se lele enikan ni te tun so pe children anniversary gbogbo e ngbo ba de church o ti ri gbogbo le pe won tin so li communion agbara olohun ati ase re yo wo inu aye awon eniyan lo nti eje jesu nikan le se e bere si fojuri mo fe fi gbogbo enu so fun omode atagba wi pe meji meji lo li communion ta mu lole eje mo lo sori facebook laipe yi bawo le yan se mo ra anu gba nkan meta ni bo eje mu lati bi
1: ni okan rere have a good heart have a good what a good heart eni okan rere ninu we matthew chapter 5 oni alabuko ni fun awon to n saanu ki lo ni won ri eyin kan daju gan elomi o laanu and idaju awon alai laanu wa awon oko ki won baye elomi je bamu bamu mo yo elomi o mo bebi n pomo enikan okan hallelujah o lo fi je wipe eyin te ba je olopa nbi mo sise re pelu anu se ri ban te mo gbe lowo yen in mo wonu yin gan eyin te je olopa to ba sora o le ni odaju mo ise re ko wa si olopa to ba daju mo ise re opin won ki da be ni pastor to ba mu odaju mo ise re opin won ki da afa ko ba mu odaju mo ise re opin won ki da awon nikan ko ni mo jiya omo omo won na mo je ejo gbogbo eyan mo comfort life be se njade lo nbi o fe ki olohun ko sanu e iwo ganji alaanu eyin ko laanu o omi je elomi o ba mo se iwa laanu loju ko le mu fonu eni tin belegbe olo soriire ori bu lo se iye ki soriire owu enikan bole o si le mu o si ri tin sunkun bala bayi bi owo mi da inu e se ndu bo ti rowo e ah ekun re re iwo le ba omo ni keji eje oparo mo o si momo ton du otaku bayi ah o sun ekun o sun ekun gbogbo yin lejo dajo o si ko gbogbo ajo yin o si ni mo je gbese ni kin tin wa se se nsora mi dowo bayi èmi ni mo gbé gàrí sà nínú chọ́ọ̀chì. Mo ní kó ń kálukú gbé gàrí, mo bá wọn bù ú sí inú kinní pé ó ní o, abọ́ mẹ́ta mẹ́ta mo fún gbogbo yín lọ o, kóńgò mẹ́ta mẹ́ta. Obìnrin kan wá dé, ọpẹ dé, ó wá sọ fún obìnrin tó dúró lẹ́gbẹ̀ẹ́, ó ní ẹjọ́ ẹ kàn fún mi ní agolo kan kí n fi ṣàṣẹ, kémi náà ṣe. Ó ní láyé ẹ lọ gba ti yan, èyí mo mú yìí. Wọ́n wá wò mo ní ebé mi mo fún yín ní kóńgò mẹ́ta, kẹ́ ẹ kàn yí agolo kan, ibẹ̀ mo ti mọ̀ pé ìka pọ̀ nu ara yín. Ìdí òjè kẹ́lòmíì ò ṣe rere nìyí o, tó fi jẹ́ pé ń gbàdúrà àgbàfẹ́ ẹ̀ dákú, àgbàfẹ́ ẹ̀ pa. Ìwọ nìkan olóúnjẹ oko pamọ́, ò ní àìmọ́ wọ̀rí màá máa jẹ́ lọ, máa jẹ́. Ọlá Ọlọ́run nìkan lèèyàn máa jẹ tí kìí tàn. Ọlá Ọlọ́run nìkan lèèyàn ń jẹ. Ó kà àwọn kan dọ̀tí jù inú wọn ọ̀dà sí ọmọ nìkejì. Bámú bámú mo yí omi ọ̀mọ̀bọ yé bí ń pẹ nìkan. Alábùkún ni fún àwọn tó ń sàánú. Ọmọ ìyàwó rẹ kí ló ṣe fún un? Ebá àwọn ọmọ tiẹ̀ lọ skúl, àwọn ọmọ tiẹ̀ sì ń bẹ́ ńlé, gbogbo wọn ti dìdàkudà. Inú ẹ sì ń dùn pé wọn ò lọ. Sáà àánú ò tún pín. Kí mo ní yóò tún pín? Àánú ò tún pín. Ọmọ rẹ tó ń fi gbogbo agbára ná tí wọ́n ń náwó fún ọ tó gbowó lọ́wọ́ ọkùnrin yẹn tí ń bọ ọ tọ́jú tí sì ń febi pa àwọn ọmọ ojúlówó ìyàwó ti lé. Ó rí bí ó ṣe rí. Wọ́n bá ti sunkún báyìí. Owó tó yẹ kó fún àwọn ọmọ rẹ̀ nlé ó ti lọ gbà. Ó ti ní mẹ́tọ́ọ̀dù. Ẹ̀yin kan tún sígbẹ́rẹ́ sójú ara. Àánú ò tún pín. Ìwọ náà sì ń gbà lo ni mo ti rí mága. Àfikún ọmọ bọ̀pin. Àsìkò tó bá yẹ kó múnjẹ wá. Ó sùn ségi ẹkún. Àná tí wọ́n gbọ́ gbogbo ẹ̀yin ìyàwó ilé tó ti sọ ọmọ ó jí ọmọ ó jí gbàgbó lọ́wọ́ yẹ. Àwọn ọkùnrin ló bí kalẹ̀ yìí. Àánú ò tún pín. Àánú ò tún pín. Gbogbo ẹ̀yin ọmọ tẹ wà ń bí. Ṣèbí ìwọ ló ń wò yìí? O ti sọ ìyá ọkọ rẹ dàjẹ́. Orin tí ìyàwó ọmọ sọ ọ́dà. Ẹ ti ń bínú. Ẹ ṣá. Ìwọ àti ìyàwó yẹn lẹjọ wọnú bájẹ̀mú pé ẹjọ fẹ́ra yín dalẹ̀. O sì ti dọ́gbọ́n sí ní ìṣekọ́mọ pé o ti bímọ ń ta o. Kọ mọ dàárọ̀ yìí. Ẹni tẹ́ ẹjọ fẹ́ra yín ní sulọ́kà. Òun sì tún máa fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wà gbẹ́bọ fún ọ yóò tún máa fọ́ ọkàn láyà báyìí. Kọ mọ̀ pé àwọn ọmọ ti bí ìlọ́ràn ò lè mọ̀. Ìyàwó mi, how are you? Bó o ní? Nílé ọmọ Bùnmí náà ni. Ìyàwó mi, how are you? Àánú ò tún pín. Ẹnìkan níbo làánú ò tún pín? Tó bá fẹ́ wú ọ dáadáa yóò jẹ́ ọ̀dà arúgbó díẹ̀ ṣe. A jẹ́ ọ̀dà arúgbó díẹ̀ ṣe. Ẹnìkan ní àyè tẹ́ ẹ fẹ́ fi parí wàásù ni nìyí láìkí. Ṣé mi mo fi ń parí ẹ? Have a good heart. Ọ̀pọ̀ pásítọ̀ tó bá ti dé yẹn bá ti wo bí gbogbo èrò wọn ni níjẹ́ oníṣẹ́ rí ọ̀tàn báyìí. Níjẹ́ oní nǹkan bàjẹ́. Gbogbo bí wọ́n bá ṣe ń wò wá lọ́ọ̀kán kì í ṣe pé wọ́n nínú dídùn. Bàbá mi ò irọ́ ni. Ọkàn rẹ dọ́tí. No wonder. Àánú ti mọ̀ pín. Adákẹ́dájọ́ láàánú. Ọmọ ibi tí máa ń lọ. Ọmọ àwọn tí máa ń ṣàánú fún. So tí àánú ọba ṣàánú ẹ ni ọkàn tó dáa. Tinú dídùn ni o fi máa sin àwọn èèyàn. Ẹni tó bá mọ̀ pé ò lè bá ṣe sún mẹ́yìn fún. Kàkà tó fi máa léjò sí àwọn èèyàn tí ń lékú sí ọ kúkú kúrò lọ́jọ́ wọn. Mọ̀ bá sísá yẹn mọ̀ bá yí ẹ̀ kanlẹ̀ pé mi máa bá yí ẹ̀ kanlẹ̀. Ẹni tá àánú bá ṣàánú ò lè bá kanlẹ̀. Ọ̀yà bá yí àtàwọn ọmọ rẹ kanlẹ̀. Ẹ jọ ẹ̀yin ọmọ comfort life. Have a good heart. Ẹni ọkàn tó dáa. Ẹni ọkàn tó dáa. Orúkọ tí wọ́n ń pe Jésù aláàánú Samaria. Bíbélì sọ nínú ìwé Luke. Ọkùnrin kan bẹ tí wọ́n ń pè ní ará Léfì ni. Bíbélì ní ó rí ọkùnrin kan tí àwọn ọlọ́sà ti sá. Wọ́n ti pa ní àìpatán. Bí ṣe ń bọ̀ lọ́ọ̀kan báyìí. Wọ́n ní bó ṣe rí lọ́ọ̀kan báyìí ó fònà sẹ́gbẹ̀ẹ́ ni. Ọmọ Léfì nìyẹn o. Wọ́n ní kò pẹ́ kó jìnà àlùfáà kan náà ń bọ̀. Pásítọ̀ kan ń bọ̀ bí ṣe ń bọ̀ báyìí. Wọ́n ló tún rí. Èmi kọ́ ó tún sákò ń bẹ̀. Wọ́n ní kò pẹ́ kó jìnà aláàánú Samaria ń bọ̀. Báláàánú Samaria yẹn ṣe dé wọ́n ló súnmọ́. Èèyàn ní jòrò yìí. Ó súnmọ́. Wọ́n ló dì ní ọgbẹ́. Ó nu gbogbo ẹ̀jẹ̀ ara ẹ̀ kúrò. Ó gbé sórí ẹṣin ohun ti ka lára rẹ̀. Ó ní jẹ́ àlọ́. Ó gbé lọ sí hospital. Ó wá sọ fún ọ ní hospital gbogbo ohun tẹ́ ẹ bá ná fún un. Ẹ kọ́ sínú àkáǹtì mi máa wá fún yín ní ọjọ́ kejì. o se bo ni engineer o ti ri ba ni e mo ahan o ni nigba ti o si di ojo keji o mu owo ide meji fun olori ileru o wi fun pe ma toju re o nko nti iwo ba si na fun nigba ti mo ba pada de emi o san fun kin jesu wa so ni verse 30 o ni ninu awon meteta won yi ta ni wo ro pe ise ni keji eni ti o bo si owo awon losai e won ti nigeria da loni pelu ika ti awon eyan se sira won ki eni kun si wole kun si pa awon idile mejo latari kini kin lo fe gba bi en ba ti eyan yan se eru bo ke li mo pa awon kan ti gbe su mi aye ti won gbe oda ke mu omo odun beji labe ya re ke ti e laanu igbe omo yen ninu otutu e gbe lo e wa lo nu gbo inu gbo e wa pe hello se mo je tesan e ti e mo boye le mo nje tawun ani mo ri eye mo ti so tan yen fun yin mo ri eye logbo mo so eye ti mo ri yen awon eye mejo ni won awon eye kekeke won fa ngan but won o ti niye so bi mo se ko awon eye yen de mo ba ni e do ni ki mo ti e gbe ye gan si kini mo fun je bi mo se wa fowo kan gbo won ba ji won ba se wa wa konu soke bayi ini ti mo le fun yin je mo ba wo emi olohun ni kini won fi se ile won mo ri pe kini yen dabi oka baba kinkinkin bayi igi igi e kini mo ni boya kini si lo nje won o mo kan ja iyo kan ni bi mo se fi si ohun lenu mo ja mi mo ba won asenu won asun le bayi won wa ko inu won la inu won bayi bi mo se ju si lenu o kan se papapapa o ba dali mo mu keji mo ju so na lenu ah mo ni mo mo bi ti mo ti le riru kini ija mo ba lo nu igbo mo ba lo ja mo ba nfi si won lenu leyo kokan igba ti nfi lu ojo meta won ti niye won ti fe mo dagba ah mo ba ri mo ba kiri lo igba ti nfi de pada awon ti o mo ba mi awon kini won ti wa ko gbo eye mefe mejejo won gbe lo si ile won ni emi o meye ese awon eleye esa mo sun ekun ni ojo yi in mo pe nkan le pa mi lekun ba mo ba gbe eye won ba gbe eye lo ngba won gbe debe lawon eye ba ji ni ba fe je bi en se n kigbe won ni bi ni pa won ba lo mu oka baba ni won ba ko le won ni won ba ti bo won lo fun lo igba ti o fi pe wakati kan gbugbu awon mejejo ku mo ba ni eye mi da won ni gbugbu eye wo awon eye ti o gbadun ni yin le gbadun eye to je pe bi ya won se n gbe won lo lo jabo soju titi ti mo ri ikani se re en to ba daju ibi te ti mo oni bi nkan osin telomi ba ma die bi o se ja lohun bayi iku owo ti o fun e bi en ti belegbe yin so daju bayi ejo eyan mo comfort life e laanu adu eyo kan e ba mi je owo pelu tenikan e kan gbe owo eniyan soke eni baba laarin ogbegbe mu okunrin emi ni o sanu fun adu ate fe gba niyan sa eyo kan na ni laarin egbegbe ru okunrin olorun emi awon woli emi ni ko sanu eje n wo eni ko le so jadu abe yes baba mi laarin egbegbe ru okunrin laye olorun sanu fun mi na shapahaladash Olorun sanu fun mi because of the name of Jesus Jesu Oluwa wa now eje mo lo le wo bi nkan se nlo se wo na so odaju bayi sala nu eyan ni o gbogbo enikeni ti o ra nu gba laye bibeli ni alabuko ni fun awon to sanu tori pe wo ra anugba you must have a good heart gbogbo eyan omo olohun e mu ore anu jade mo ti so fun yin pe oluwa ni ka ma fi ore anu le titi ti o fi dije on sunday be lawon kan san 1000 bo ba san 1000 lati jo monday titi wo sunday 7000 lo san yen iwo na ti ba wa da sise afefe oni to lojo karun nu e gbogbo eyin te ba fe rugo anu boya won bo olowo odun gba to lo leya fi san ja mewa ko ja fi se radio program oni lada eyin te ba fe se lo account number ile 1966 36
0: 38 73 19 66 9 1 9 66 36 38 73. Comfort Life Mission International, Access Bank. Bí yín ọba sí wọlé ẹlò ilé 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn. Comfort Life Mission International ni o tun gbe jade. Ki n to ma lo sori Facebook, ki n to ma lo si YouTube. Ese Bibeli ta fe ka loni. Gbogbo eyan omo Olorun patapata. Iwe Psalm 65 titi wo 70. 65 to 70. Oni we Psalm ta fe ka. 65 to 70. Eyan omo Olorun ti won bi loni da. Ma se nkan kan to yato lori Facebook nisin. Lori TikTok, lori YouTube. Mo mo pe eyin kan si tun wa nu holiday to n gbadun odun. Àwọn kan ti ń lọ bí iṣẹ́ láàárọ̀ yìí. Kí ní kan bẹ tí wọ́n ní kí n fi sẹ̀yìn jáde. Ẹ wá kúnlẹ̀ ẹ̀yìn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Bí gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run ṣe fi kúnlẹ̀, gbogbo ẹ̀yìn abiyamọ ẹ̀yìn bíi 30, ẹ bá mi gbàdúrà specially fún ikọ̀ àtìrìjú yìí. Bàbá Sólésì Síjú Adé, àwọn náà máàkì birthday wọn lónìí. Bólúwá ṣe ń bẹ tí aláyé ni ayé, tí ẹni tó dá ọ̀run sì ni ọ̀run. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín. Bàbá Síjú Adé Sólésì, ayé yín yóò mọ lọ láti inú ògo dénú ògo, láti inú ọlá wọnú ọlá. Pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ ẹ kúnlẹ̀ tẹ máàkì bẹ́ẹ̀dẹ̀ yín. Ẹgbà ayé tó dùn, ẹgbà ayé tó pọ̀, ẹgbà ayé tó pẹ́. Bàbá Sólésì, ẹ̀yin àti ìdílé yín, kí Ọlọ́run kọ́ da yín lọ́la jù báyìí lọ. In Jesus' name. Ẹ̀yin abiyamọ, ẹ̀yin bàbá, àwọn bíi 30, ẹ bá mi gbàdúrà lórí nọ́mbà yìí fún bàbá yìí. Ẹni wòlé Ọdẹ́kúnlé ní kẹ́ ẹ gbàdúrà fún wọn. 080 63 05 77 06. Gbogbo ẹ̀yin tẹ́ ìràjẹ́ jẹun, ẹ bá ń gbàdúrà yìí. 080 63 05 77 06. Ẹ bá mi sọ tẹ́lẹ̀ sí ayé Bàbá Sólésì pé kí wọ́n bẹ̀rẹ̀ sí rí èsì ayọ̀ gbà. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí náà kí ayé wọn kó dùn dalẹ̀, kó tutù bí omi tí wọ́n pọn láàárọ̀. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yín, ire àtàánú kọ́ bá yín. In the name of Jesus Christ, happy birthday Bàbá, happy birthday gbogbo ẹ̀yin ọmọ oṣù karùn-ún, happy wedding anniversary, God bless you. Bí ọ̀tá fẹ́ bọ́ta kọ̀, Nàìjíríà òkùnkùn gbọ́ ní àsìkò wa. Ọdẹ́kúnlé Epaphras, ibẹ̀ lẹ́ẹ̀tì rí mi lórí Facebook, lórí YouTube àti TikTok láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹjọ́ loud kó neat. 080 88 71 65 66 ẹ send the message ire àtàánú kọ́ bá yín. You are blessed. It is well with you.
2: Lagiluwa FM 96.7. Lagelu FM Jagaba Gbogbo Radio Maro Wanso.
3: Olúwa gba ọ̀fẹ́ wa o. Olúwa gba ọ̀fẹ́ wa mi. A tún ti ráàánú gbà. Orí ọ̀fẹ́ tún ti bá wa gbé. Gẹ́gẹ́ bí àwọn tọ́lọ́run fún lórí ọ̀fẹ́. A tún rí ìmọ̀lẹ́ ọjọ́ tuntun. Àánú la rí gbà. À ń wọlé à ń jáde. Orí ọ̀fẹ́ ló dì wá mú. Òun la ṣe ń sọpẹ́ sí ọ. Ta fi ń sọ pé o ṣeun. Ológo tó lóko. Alágbára tó lágbára. Aláṣẹ tó láṣẹ. Àìkú tí ò lè kú. Àìsá tí ò lè sá. Ipa àtàgbà Ẹsẹ́lì. Aṣíwájú ogun lálọ. Akẹ́yìn ogun lábọ̀. Bàbá gbogbo àgbáyé. Olúwa gba ọ̀fẹ́ wa. Agbíọ̀gá ma jọba lọ. In the name of Jesus. Lọ gbé omi ẹ tó máa ń gbé síbi rédíò sí rédíò báyìí o. Kò fowó sí ló ṣe máa ní kò fi owó sí. Bẹ́ẹ̀ tó bá ti fi owó yẹn sí ti àmẹ́sí ẹ̀ sí tó bá ní. Tó bá ní bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí nọ́málì iyọ̀ la máa ń bù sómi ẹ tó máa ń pọ̀. Ẹ wà wá fi owó sí wa. Bọ́ wá lánàá ní tíwẹ̀ kò fi sí. Onímọ̀jẹ̀mú ti bá mi sọ lónìí àti lọ́fẹ̀ ìgbé. Ìrèdé! Lórúkọ Jésù. Ìrè máa fara hàn. In the name of Jesus. Bó bá jẹ́ pé àkọ́kọ́ tó ṣe ń gbọ́ prógrámù yìí ni omi yìí tábà ti parí prógrámù òun ló máa fi wẹ̀. Olùsúnmọ́ ni kò pọ́n kò jẹ́ kó pọ̀. Ẹ kò máa jẹ́ kó pọ̀ dáadáa. Ilé tó bá kọ̀ lọ fi wọ́n fìṣẹ́ tàbí bí ìṣọ́ ẹ. Bọ́lá ń ṣe ń bẹ tẹ́lẹ̀. Ìrédé lọ́sẹ̀. A máa rí owó náà. A máa rówó náà. Ọ̀nà máa là. Ọ̀nà máa là. Ọ̀nà máa là. Ilé máa dé. Ìbùkún máa bá wa. A ò ní bá dé rárá. Gbogbo ohun tó ṣòro láyé wa, ó máa rí solution. Bọ́lá máa rí solution. ẹrù tó tẹ̀ ń dábà ẹ̀gàn lórí ẹsẹ̀ yẹn ti pọ̀ jù ẹ kò ní ìmọ̀ kò ní ṣe mọ́ olúwa ní kí n sọ̀rọ̀ báyìí lórí ọlọ́run ọmọ ogun wí bí oṣù ọlọ́run ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ ẹsẹ̀ yìí máa rìn wá rí pé lọ́dún ikọ̀ apádà fi rìn ǹjẹ́ nínú bí ó ẹnìkan ẹ̀yìn ẹ̀ka kò ẹ̀yìn ẹ̀ka kò kì í ṣe ń lò máa ń dùn ẹ̀ máa nà báyìí èmi náà ni àtúnṣe bẹ̀rẹ̀ bóyá gbá ìtúsílẹ̀ ó gbá ìwòsàn ǹjẹ́ nínú bí ó ṣe nígbà mi sọ lórí ọkùnrin kan káfíńtà ni ọ gbogbo iṣẹ́ tó ń ṣe ló ń dàrú bí ìgbèsè ni òsun tó dọ́wọ́ lé báyìí o ti ẹ̀rọ gbowó débi tó máa rere ẹ náà wòlíì bẹ́ẹ̀ ni kí n gbàdúrà fún ọ àṣẹ ni mo fi sọ ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ní orúkọ jésù ó yá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ogun yẹn ṣá ìgbà ní mo fi sọ ọkùnrin yìí mẹkáníìkì ni ojú wọn fẹ́ fẹ́yàwó mi àlàáfíà ni kò jẹ́ ìjọba nílé ẹ kò sẹ́tù ìyàwó tó fẹ́ wọn tí mò ń bá sọ yẹn kó lè mọ ọmọ oṣù wípé ohun tó máa ṣẹlẹ̀ láàrin oṣù mẹ́fà kọ́sílẹ̀ orúkọ mi ni wòlíì io ajílórí àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ atilẹ́rí kùsẹ̀dà cac àtàmátàsí jọlọ́mọba aṣíbùdó agbára àánú ẹ̀ka lẹ̀ sí olúwo lọ́nà tó gètè gbẹ́dá
4: nbàdàn
3: kọ orúkọ mi sílẹ̀ wá ni mo sọ pé láàrin oṣù
4: mẹ́sàn-án
3: ìyanu rere máa ṣẹlẹ̀ ìgbà máa kí ni mo bẹ̀rẹ̀ kí n má bàa gbàgbé gbogbo ọjọ́ monday láàárọ̀ láti aago méje àbọ̀ aago méje àbọ̀ láàárọ̀ aago méje àbọ̀ àjọ máa wọnú àdúrà lọ níbùdó agbára
4: ni
3: gbogbo èèyàn níbi tó bá ti ń gbọ́ mi múra kó o máa bọ̀ every monday aago méje àbọ̀ aago méje àbọ̀ àjọ wọn ṣílẹ̀kùn dúdú agbára yẹn àjọ gbàdúrà lẹ́nu ọ̀nà ọ̀bẹ ibẹ̀ ló ti máa wá máa fẹ́ náà rẹ béèrè ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ kan tó bá dẹ̀ ti wá wá máa fún ẹ ní àkànṣe oyin kan màá dẹ̀ máa ná ìtì ẹ ó wà á máa padà lọ síbi ọjà ẹ síbi iṣẹ́ ẹ wá wo ohun tó máa ṣẹlẹ̀ wà á mọ̀ pé ọlọ́run ṣì ń gbọ́ àdúrà gbogbo ọjọ́ monday ni o gbogbo ọjọ́ monday ni o aago méje àbọ̀ láàárọ̀ ni má lọ bí iṣẹ́ láìṣe pé ó yà wá gba aṣẹ wá gba orí ọ̀fẹ́ wá bá àánú ọlọ́run pàdé wá bá tító bí ẹ pàdé wá wo bí ọlọ́run ṣe lágbára tó máa àánú ìtì ẹ máa fún ẹ lákànṣe oyin àwọn ìgbésẹ̀ tó bá yẹ kí n gbé fún ẹ specially and specifically láti ṣe pé tó ní ìṣe pẹ̀lú ìtì ẹ bẹ́ẹ̀ ni ọlọ́run bá tún darí mi á ti gbé gbèsè yẹn fún ẹ olúwo lọ́nà tó gètè gbọ́dá níbùdó agbára kan náà ni o gbogbo ọjọ́ ọmọdé ogun ò ní já ìwé ẹ̀ sókè sí bàbá yẹn ajá fi ògo forúkọ ọmọ ilé o jésù olúwa wa tẹ̀lé ọkàn rẹ bá sọ pé àṣínà ọ̀run àtàyé olùlànà tó lànà fọjọ́ àṣínà tó ṣínà fóònù ọ̀sán jọjọ́ ìmọ́lẹ̀ látó mọ́lọ́dọ̀ bó o ọba àwọn ọba ọba tó kùkù lè borí ẹ̀ fẹ́ ìmọ́lẹ̀ tó kùkù ayé mi fẹ́ ìmọ́lẹ̀ tó kùkù lórí iṣẹ́ mi ìjáde mi lẹ́nu mi fẹ́ ìmọ́lẹ̀ sí ọjà mi fẹ́ ìmọ́lẹ̀ sí àdọ́wọ́lẹ̀ mi káwọn èèyàn rí mi rí mi ó ṣàánú fún mi kí n rígbọ̀wọ́ gbogbo kó lọ dédé bẹ́ẹ̀ ni kó rí o jésù olúwa wa yá wá kulẹ̀ tẹ̀lẹ̀ méjèèjì báyìí wà á dọwọ́ rẹ délẹ̀ tí n bá ti lo aago mi wà á ké mímọ́ sórí àwọn ogun pẹ̀lú fífori balẹ̀ nítorí pé òun ni ọ̀rọ̀ tó ń gbọ́rọ̀ mi òun làṣẹ tó ń gbàṣẹ ni àwa ń jẹ́lì gẹ́gẹ́ ń forí balẹ̀ fún ọkà ìwé àìsáyà kí orí kẹfà tó bá mú lẹ́sẹ̀ kí ní àti èkejì wá sí tó bá ka ìwé tó ń pè ní ìwé ìfihàn lọ́kàn ẹ̀kẹ́ni orí ẹ̀kẹ́ni ní ẹ̀sẹ̀ ìkẹjọ wà á rí báwọn àńjẹ́lì bó ṣe ń forí balẹ̀ báyìí ni mo sọ lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun ayé mi ayé rẹ ayé wa kò ní gba ìdádúró ayé wa ò ní gba ìdádúró ayé wa ò ní gba ìdádúró ayé wa ò ní gba ìdádúró ayé wa ò ní gba ìdádúró iṣẹ́ wa ò ní gba ìdádúró iṣẹ́ wa ò ní gba ìdádúró ogun ìdádúró nínú ìrìn àjò wa lórí ọ̀rọ̀ wa lórí iṣẹ́ wa ní ọ̀rọ̀ ọmọ wa lórí ìbídà tirẹ̀ sí wa lórí àlọ́wọ́lé wa ogun ìdádúró olúwa ká kúrò ogun ìdádúró ogun yìí máa ṣá bàbá ń sọ pé ogun ọ̀rọ̀ tó lágbára tó pọ̀
4: ni
3: ogun ni tó gùngùngùn tó dẹ̀ ń gún ni mọ́lẹ̀ ogun ní ìdàkejì ogo ogun ní nǹkan tó jẹ́ wípé níbi tó gùndé èèyàn ò mọ ìbẹ̀rẹ̀ kò dẹ̀ mọ òpin ẹ̀ ogun ní nǹkan tó ń dìde séèyàn séèyàn ò mọ ibi tó máa parí ẹ̀ sí àbí bí ó ṣe parí ogun nigba mi a ma ju ojo ori eniyan lo tori pe ogun ajogun ba wa ogun mi wa to sososo teyin o mo bi to sode tori pe ogun nigba mi o de nfa ifojuri tabi teyin o mo bi to gba wa ti to ngba lo eni kan ma sami ogun ma se lori aye o wa so pe ogun ogun abinibi wa to bi mo yan
4: ogun abinibi
3: ogun kan wa to ma npe ni ogun ijiwo o wa eni to ru gbogbo nkan diwo mo ogun ase ti wa ogun ase danu wa ogun ase ijewo oniyan sise ko ma jere ise ogun yen lo lori sise kan ko ni da wa
4: mo
3: to ba so nipo ogun ohun to gun ni na to ba so wi pe ogun jayan okan ninu ogun to buru ni ogun idaduro ogun yen oni ja wa ogun afinise ti ni ogun idaduro idi re o awon egbe eyan wa fi yan le sibi to wa wa lo jina ara ya ma so se ibi tawon egbe wa lele ogun idaduro ogun afinise leya ogun yen oni ja wa ogun idaduro ogun ma ko nbi to wa ogun kan ke yan akan yan mo ti kan ogun idaduro ni e ogun aguto pa se sida be yan se wa lati jo ilo wa ogun idaduro na npe be ogun ti kin je ke yan ba won ara oke jeun ogun to fa ye gba idagba soke ninu aye eyan ogun idaduro ni ogun yen oni ja wa ona to gba jawon eyan po nigba mi na ma je eyan to ni ni promotion lenu ise awon to wa leyin won ba won gba promotion won tun senior e won fun ni promotion saje e si buruku mo ni ibi re se awon to wa leyin to n joga fun to ti wa ko la jade oga le lori se yo pe won junior ni abi mate abi senior e ko mo pe ibanije okan ni ibanije so kan ninu ogun ibanije okan lo gbe jade ogun yo ni jaye wa in the name of Jesus buru ma ronu ni can you imagine?
4: Yes, sir.
3: Omo teyan ko ni primary one primary two. Eyan wa ko wa eki ko la admission. Omo ede wo secondary ko na to wa ko wa eki mo jo wa admission. Ogun aja ni lo de ya. Ebe ni sir. To je pe ya ti ni ti o je yo let us
4: see.
3: Ogun a so ni de ni ofo ni. Be ni mo so fun yin. Egbo mi sir. Ogun idaduro ogun to buru ni ko ni ya wa o.
4: Ami o.
3: Yes, sir. E ri anti mi. Bo se fine to taye ba daduro to je roko. Ogun daduro ogun roko fe. Ogun iraya fe. Sir. Ẹ rí pé irú àwọn àǹtí yẹn àwọn ọmọ kékeré àdúgbò àwọn ẹgbẹ́ ti lọ ní ọkọ wọ́n ti lọ jìnnàjìnnà ṣùgbọ́n àwọn ọmọ kékeré àdúgbò tó dùn lọ́dún mẹ́fà méje mẹ́jọ táwọn náà wá dìde ẹjọ́ ṣé a máa pè tó jẹ́ pé àwọn ẹgbẹ́ ti bímọ márùn mẹ́fà ní ọkọ òun ò tí ì rọ́kọ sọ àwọn sisi tó ṣẹ̀ wá dìde ṣé a sọ pé ẹgbẹ́ ni wọ́n ní àbí èwo ṣé sisi náà jọ pé wọn ni àbí mọ̀mọ́ náà padà tó ń lá ayé àwọn èyí àbí sisi màmá ogun ìdádúró nìyẹn ogun yẹn ṣẹ́ lórí ayé wọn nígbà míì sinimá ń débi ọ̀rọ̀ ọmọ obìnrin ní wa ń lé ọkọ ọdún mẹ́fà méje mẹ́jọ gbogbo ìyàwó tó fẹ́ lẹ́yìn ẹ̀ ló fi bímọ ìyá ni ayé wa máa gan tó sọ kíní kan mo ní fẹ́ẹ́ ogun tẹ́pẹ̀ ológun náà gan wọ́n apẹ̀lẹ̀ wọ́n sọ ọ̀rọ̀ mọ́ra ni ẹni tí ayé ń gan òun náà ṣọ́ọ̀tì sí àgbà ìdádúró lobìnrin máa ń ní tóbi bá wá ní ìdádúró ọdún kìíní tó rọ ọmọ akọ emere ni ọtí ẹrí báyẹn owó súnmọ́ ni akọ ajá ni ṣé gbogbo eléyìí ẹ̀gàn ni mo wà ní kò lẹni tó ní ìdádúró ọmọ mo wà máa pè lágàn ta ló ń pè lágàn bí ogun ìdádúró ni ogun yẹn ṣẹ́ lọ́la ti ẹsẹ̀ ká àkókò wa lọ ogun burúkú ni ẹjẹ́ apariwo kẹgbẹ̀dú àyè níbo ni ayé ti fi ogun ìdádúró ń jà ayé ogun ọ̀rẹ́ gbèmí níjà bẹ́ẹ̀ ó yá sọ́jà nígbà tó ń lọ ní ọkọ nígbà yẹn gẹgẹ làwọn ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí bímọ àwọn ọmọ ìyá ọdún tó jẹ́ níbẹ̀ bá wọn tọ́jú ọmọ ọmọ wọn secondary school owó ètí ìbímọ ọ̀dọ̀ àti ẹ̀bọ tí wọn tó ń pè ní àgàn kọ́lọ̀ tí wọ́n bá wa dà lò á gbé àwọn ìgbésẹ̀ kan fún olúwa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ìpàdé wòlíì orí ìdádúró náà ló máa ọ̀rọ̀ ẹ̀ ni mo rí fáàtì tó sọ pé nígbà táwọn ẹgbẹ́ àwọn ọmọ tó kọ́ primary school tẹ bá wá jọ ń ṣe wà ẹ́ kíkọ máa yẹn èèyàn àjọ ẹ̀dẹ̀ ìdádúró sí ojú kan kò rójútùú àwọn tó kọ́ ní primary school tó kọ́ ní onígbà tó ń ṣe títà primary school wọ́n ti wá padà wà nínú class ní fásitì ẹ̀rọ olùdàgbé burú yẹn.

0: Petiti. Ti mo gbe adura ti mo so tele ti ba je ran se Olorun se. O gbodo mu osun je ko ri se. Olorun de je ko ri se. Tori to gbe adura ba ba yan je. Ti yo ba pade woli e yo ma leke. Ogun buruku ni gbogbo ogun yen se Olorun se. Ma so Olorun nlo to fi di pe ogun yen gba tamata si. Mo ye do ti mo fi wo radio ni afa. Ogun adura na lo da do so. Mo gba so Olorun gbe ise re. Tagba re gba. Mo mo yin to Olorun pada wa lo fun. Inu aye wa. Tori ti mo fi so ile isa. Be yan ba je woli. Be yan ba je pastor. Be yan ba je ga ile ise. Bi eni to Olorun fe lo fe to ba wa ni agbo ogun idaduro. Ah, wo do ni lo bi se. Ba le ni ko gbodua. Gbogbo ni ye kaye re sare kaye ni le sare. Gbogbo ni ye ku doke ki ba le doke. Oluwa o. Lo wa angeli su won. Ka ba so ke ba o ya adura. Olóore mi táyé so mójú kan. Olúwa bá mi jẹ àkó sáré síbi tókè. Ẹ táwọn kan bá dókè lèèyàn tó lè dókè. Wà á gbàdúrà. Gbogbo ẹni ẹkọ dókè káfi dókè. Ẹ wá sọ mójú kan. Ẹlò ní wọn bá ẹ̀sán dé mọ́lẹ̀. Àwa dúró lójú kan. Wọ́n máa ń fi gbèsè sí ẹ lónìí. Àwa dúró lójú kan. Oko yóò wù tó fi dájú lójú kan. Olúwa bá kan ẹjẹ́ kó dókè yóò àkó. Ọlọ́run àti ọ̀dọ́ ẹgbẹ́ ìlú dábẹ́ ọlọ́run àti ọmọdé ọmọdé gbogbo ẹni tó yẹ kó lọ́nà ìjà pé ọkọ̀ tó yẹ kó pàmò tó kí á yé dá tó sojú kan o olúwọ́yá pàmò já ìdè tó fi dè wọ́n kó já ìdè tó fi dè wọ́n kó já wọ́n padà dé kókó já olúwa ṣe bẹ́ẹ̀ yóò tó yẹ wá. Ẹ jẹ́ gbẹ̀dúrà ilé gbogbo èèyàn. Wà wá ké kí la yóò fi so mí mọ́lẹ̀ tí mo fi wà lójú kan. Kí ló fi dé mi gan-an? Ìdè tó dè mí olúwa jó jà. Olúwa jó jà. Mo fẹ́ jẹ́ ní òkè ó yà á dúwà. Ọlọ́run àti ilé ìgbèlè gbogbo àgbà ọlọ́run àti ọmọdé ló dé. Ìdè tó fi dè mí olúwa jó n'ajá. Ìyá jó n'ajá. Ìdè tó fi dè mí. Oyájá oyájá oyájá oyájá oyájá. Mo gbọ́dọ̀ dè mí Olúwa o. Gbogbo ẹni tó ẹbí dèdè. Jábà. Ǹjẹ́ ni mo fi rẹ̀. Ìmọ̀ bàgbà ọ̀gbẹ́jẹ sáré sọ eléyìí. Sọ burúkú láyé fi di ọ̀pọ̀ lọ́wọ́ ìmọ̀lẹ̀. Onímọ̀jẹ̀mú ni àwọn kan wà wọ́n ti dè wọ́n. Ìgbèsè náà jẹ́ iṣẹ́ ẹlòmí ò lọ́mọ wọ́n ti dè mọ́lẹ̀. Wọ́n ti dé ilé ọmọ ẹlòmí. Wọ́n ti di ògùn ẹlòmí. Olúwa ni ti tan òrùba. Ti fi wọ́n ponú òrùba pàtó. Ti máa di ilé àwọn èèyàn lórí. Ìyẹn nìkan kọ́. Olúwa ni ti fún lákàṣe òróró. Wọ́n máa la. Olúwa wa sọ wípé ti fún lákàṣe oyin. Wọ́n máa la. Ẹ gbọ́ mi sà. Oyin ò kì í ṣàṣe tí o. Oh my God. Ẹ gbọ́ mi sà. Ó máa lágbára lẹ́nu. Bá a múra bọ̀. Múra láàárọ̀ ìbáyìí. Àárọ̀ yìí ni Fẹ́ǹdé. Gbogbo ẹ̀ lọ jẹ́ ti iyọ̀ tó ń ti dì. Wàá lọ ra o ní mẹ́ni ó dì. Dìdì tó ń tó ti dì síbẹ̀. Ọwọ́ kan ló di iyọ̀. Ọwọ́ kan ló máa tù. Olúwa nítorí wípé àwọn tí ayé ti so mọ́lẹ̀. Àwọn tí ayé ti dínà mọ́. Àwọn tí ayé ti dà láàmú. Àwọn tí ayé ti tilẹ̀kùn mọ́. Àwọn tí ayé ti dọ̀nà wọn rú. Olúwa ló fẹ́ tu wọ́n sílẹ̀. Bọ́wọ́ kan bá tu di iyọ̀ ọwọ́ mi ni o tu. Kò sọ pé àtàmátà sí lóògbé. Ìwọ olóòdì sí olúwo jọ ṣe. Olúwo jọ ṣe ti àtàmátà sí. Ìwọ tó o bá ní tó lé. Tàbí olú tó dàrú náà lójú. O fẹ́ rú tó fẹ́ béèrè sọ́nilé lórí. O fẹ́ kẹ́ mú tó àṣírò mi rẹ̀. O fẹ́ wájú sí kan. O ti débi wájú méje. Ẹ̀mí wá tí o gbà àṣírò mi. O gbà dájú dúró. Olúwa ṣẹláyé wa. Ìdàní mọ̀ bíi. Ẹ jẹ́ káwọn kan sọ èyí wọn.
1: Mo wá láti Kótópó ní Adéptaì. Ohun tí Ọlọ́run ṣe fún mi ní ìjẹ́dógún. Mo wá síbi tí n bá ṣe ń rìn ilé dárìn ara mi máa ń wúwo. Bẹ́ẹ̀ mo wá ra ọṣẹ kan ní rírà ọṣẹ tí mo rà yẹn. Mo wẹ̀ níjọ́ kan ọjọ́ kan tí mo wẹ̀ bí mo ṣe ń wẹ̀ nílé wẹ̀. Ló dàbí pé kí nǹkan kọ́kàn jáde lára mi tó bù mí jẹ. Mo níye Ọlọ́run ṣàánú ni ògbà ni o. Láti gbà yẹn tí n bá ti rìn báyìí mo lè dìde mo lè rìn ara mi ò wúwo mọ́. Bẹ́ẹ̀ ni ara mi ò wúwo mọ́. Ogun yóò ta.
2: Mo bá ọba dè mọ́ láti alágàdá. Mo ti jẹ́ ẹ̀lú nígbà tí mo wá bí láti lóṣù kejì ọdún tá a wà ní. Láti mo ti wá ní ọgbọ́n lórí rédíò. Tí mo dẹ̀ ṣe àdàyé pé gbogbo ọmọ mi tí mo tó rẹ̀ wà lọ́gà látọ̀dún kẹtàlá. Ó ń mú gbó, ó ń mú tí, gbogbo mọ́tò ti tán, ìrònú wá bá mi. Mo wá gbọ́ ìròyìn nínú rédíò nígbà tí mo wà ní gbólógbó ńgò tó lọ lágàdá torí ìròyìn ti pọ̀ jù. Mo ti gbẹ tán. Mo wá ń wá àtàmátàsí máa débẹ̀. Mo dẹ̀ dèbí mo ròròrò ìgbẹ́ mo wá ń kòròrò mú wá. Wọ́n sà ròròrò fún mi níbi ọ̀tún wá látẹ̀lẹ́ kọ̀ọ̀kan. Mo mú òróró rẹ̀ sẹ́yìn méjì. Gbogbo ohun tó mò ń rò nínú mi tí mo wú. Tí inú mi ń dẹ́ ìgbé ìṣèmọ̀ lóyún. Látọ̀dún kẹsàn-án kí ń gbọ̀ ọkùnrin lò pọ̀. kọ́ dẹ̀ jẹ́ pé ìgbà ìsinmi ròròró yẹn gbogbo ẹ̀rí gbogbo ohun tó wà.

0: ni ti ironu yen nje ni mo bi pa pata pata o wa dupe lowo atamatase ni pe gbogbo omo mi to mu si o de mu mo mo ro mi la fun won mo ro la fun won gbogbo e o se pata pata o se wole emi ya ya won a o mo ti yen mo gbogbo ohun ti mo ra wole ni gba yen ile ti mo pa gbogbo re da kan si sugbon ni isin omo yen de tin gbe ile yen a de ti o de tin se o nse lowo lowo ni bayi si mo si de ni gbanmade ti bi de ni jejo o ti ra cementi o ti ra ile mi ojule merin fẹ́ẹ̀ni mo fi kàn igan mẹ́wàá n kò dẹ̀ tó dé bẹ̀ oyeyeye gbogbo ara mi ó dì àkànṣì gbogbo rẹ̀ pátápátá ọlọ́run bá mi sọ ọlọ́run àti ọlọ́run mo ti kàn ṣùgbọ́n ní ìjẹ́jọ́ yẹn ṣé mo dẹ̀ bá ọmọ mi ní mo ti kàn sẹ́ ní mo sùn sí inú ilé orí mo dẹ̀ ti bá sìmẹ́ǹtì méjì níta sìmẹ́ǹtì méjì lé pa ní lẹ́ẹ̀tọ̀ fún mi ní sìmẹ́ǹtì àwọn ọba ìsọ̀ fún mi ní instrument méjì méjì ọkọ̀ fún mi ní 25,000 ṣùgbọ́n gbogbo ìrònú yẹn nígbà tí ó wà nínú mi n kò lè ṣe ṣùgbọ́n ẹ máa dé pẹ̀lú jẹjọ báyìí àwọn ọmọ mi ọ ti rí àwọn ọmọ ọmọ mi ẹ.
1: ogun yẹn ti ṣe ó ní agbára ẹgbẹ́ mi tẹ́jọ́ lọ ṣe òní sàmá sí i máa fi ọwọ́ gba bí tóbi ẹ̀ máa fọ́ gba bí tóbi ẹ̀ báyìí a máa pọ orúkọ jésù ní ẹ̀mẹ́ka ẹ̀mí mímọ́lẹ̀ kan ẹ̀jẹ̀ jésù lẹ́kan á lọ́rùn àtàwọn mọ́tà sí òní sàn máa sàn gbàmílà.

0: a
1: mo fẹ gbẹrí tiẹ báyìí mo fẹ gbẹrí tiẹ báyìí àmọ́ kí n tó máa fọ ẹni nọ́mbà tó fi máa sọ ẹni èmi yóò gbogbo ènìyàn onímọ̀yàmú sọ pé òun fẹ́ ṣílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lẹ́nìí ayálóore tí wọn bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálóore tó kọjá òye ènìyàn lọ́múra lẹ́nìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́ lẹ́nìí ìwé ìjọ́ orí karùn-ún oníwà tí angẹ́lì bá dìgbà sí omi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn kárùn tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ wọ́n ní tọ́ba ka méje wá tún méje ká ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́ olúwa ni ò fẹ́ ṣe ká àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lẹ́nìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró in the name of Jesus gbogbo èèyàn o ti fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sọ̀dá mẹ́wàá o fẹ́ sanra rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lọ́wọ́ ni bá bá lè lo 8800 bí èdìdí kò gbogbo àwọn wọn yìí láàárọ̀ yìí ọ̀dọ̀ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹni àkà nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkà nọ́mbà tó fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ rẹ sí àtọ̀rọ̀ èdìdí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA ni ó kóyá 10-24-34-77-50-80 UBA gbọ́n lẹ́ẹ̀kan sí 10-24-77-50-80 kẹta sílẹ̀ àtàwọn àtàṣe ló máa bá pàdé bẹ̀ ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ nínú ẹ̀gbọ́ wọn bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògbọ́ ọlọ́run bí jẹ́ ṣe ìṣọ́ nínú ìwé jọ́hánù orí ọ̀kẹ́kẹ́ lánìí ẹ̀ ẹ̀gbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ tó ọba gba orí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré ẹ̀wọ́ wo yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí olówó kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bí wòlíì ní kí á ìyanu kò tẹ̀lé ẹ̀ èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrẹ ìrúbọ lẹ́nu mo ní ilẹ̀ tó máa ń sọ ọrẹ májẹ̀mú ṣoṣo àti èdìdí rẹ yẹn ìyanu máa bí ọmọ ọmọ ìjà ní mọ jù sí gbọ́ àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10-24-24-77-50-80 orúkọ tó máa rí níbẹ̀ christ àtìlẹ́yẹ àtàmátà sí 10-24-24-77-50-80 àká nọmba náà nìyẹn bó o ṣe ń dá síbá ọ̀nà ìṣẹ́ ogun rẹ̀ sí ọ̀rọ̀nà ìdè rẹ̀ ẹgbẹ́ gbogbo ènìyàn àǹfààní kí ló jẹ́ pẹ̀yàn kéèyàn jèrè ayé kò sọ ẹ̀mí ẹ̀ kọ́kọ́ sáré ìjọba ọlọ́run àtòdodo ẹ̀ gbogbo tó bá kù yàn ọlọ́run yóò fikun gbogbo àdúrà fọlọ́dọ̀ ẹ̀bí ẹni àtẹ̀yẹ oníwẹ́dì ní anifásitì ọdún tó ń bọ̀ yóò dùn jẹlé èèyàn méje àkọ́kọ́ àti ẹ̀yìn tẹ́ ẹ fi ọ̀rẹ́ ṣe ìrúbọ yẹn nọ́mbà tó ó kò sí rè òun náà rẹ ní whatsapp nọmbà mi tó fi máa sọ ẹ̀rí rẹ gbogbo wọn tó ti rí wò sọ bá ṣiṣẹ́ òbí tọ̀mátàn wàá sọ ẹ̀rí tó bá sọ ẹ̀rí kan wàá lè rí mi ìgbà ẹ̀ wá wo ìyẹn nìkan wá kọ́ gbogbo eyan to ba ni bere kada beke di number na ni kolu o de le ni ka fi add ye ko le mari adura tamata si ba kini number na 070 0705 2323 1417 17 bo lekan si o 070 0705 2323 1417 17 jẹ ki n fọlá kan nọmba ẹlẹẹkan si
0: UBA
1: 1 0 10 2 4 24 77 5 0 50 80 o mọ máa láàánú gbà o bọ́lọ́n bá jẹ́ láǹfààní láti ṣe lé ní ọjọ́ Monday torí ọ̀nà gbọ́dọ̀ ṣì fọ́ ajé gbọ́dọ̀ wẹ̀ wá má gbàgbé omi yẹn o máa fi wẹ̀ lọ ṣọ́ọ̀bù lẹ́nu dẹ̀wọ̀ àwọn eléyìí tó kù síbi ọjà tó bá gbàgbọ́ wà dẹ̀ rí ògbó ọlọ́run àgàgà gbogbo owó tó ṣiṣẹ́ omi yẹn lẹ́nu rí wípé ìwọ náà dá sí lẹ́nu owó ẹ̀ la fi máa ṣe program ọ̀la lágbàgbà tó bá yàtọ̀ kọ́ sílẹ̀ báyìí UBA 1 0 10 2 4 77 5 0 50 80 gbogbo ẹyin tọlọ bá fún lórí ọfẹ láti já sí dáadáa lẹnu tọlọ bá jẹ kó láǹfààní yẹn lọ pàdé mi lórí facebook lára ẹ pẹlú tiktok àti youtube lórí ajílóore àtàmátàsé péyà láìpẹ kẹmíkà sí lára ẹ ni o ajílóore àtàmátàsé péyà láìpẹ máa dúró sí gbogbo agbára máa dẹ máa sọ tẹlẹ sí ayé ẹ bọ́sẹ̀ ṣe máa rí ó di dandan kó lẹ́rìí lágbo ọba tó la yàtọ̀ gbogbo ẹyin lọ́kọ́ lómi ajilori atamata se pe alai ago meji abo lori tiktok youtube ati facebook ama wa nbe fun ade ma ri arun gba ida ni mo bo ara aro ibai aro ni 5 day oluwo to wa lona to jeje gbeda lo bo oluwo to wa ni to jeje ona gbeda gbogbo yan lo je ti yo ton ti di yo wa lo ra o ni meni o di yo ti adi di ton se ti di sibe owo kan lo di yo owo kan lo ma tu oluwa ni tori wipe awon ti aye ti so mole awon ti aye ti dina mo awon ti aye ti dala mo awon ti aye ti tile ku mo awon ti aye ti dona wo ri oluwa lo fe tu won sile bowo kan ba tu di yo owo mi ni o be ra to ba ti oluwo jo so bo ke soke ni bi oluwo jo kò sọ pé atamátà sí lóòrùn ìwọ lòdì sí olúwo jọkùn olúwo jọkùn sí atamátà sí ìwọ tó o bá ní ohun tó lé tàbí olúwo tó dàrú náà lójú o fẹ́ ohun tó fẹ́ béèrè sọ́nilé lórí o fẹ́ kẹ́ ẹ̀ mú tó àṣírò bí rẹ o fẹ́ wádìí sí nǹkan o ti débi ọwọ́ agbo méje ẹni wọn àti ogun àṣírò bí wọn ní nọmba gbà ní ní máa sọ pé tó bá dọ́dọ̀ wò lì ìwọ kọ́ ló máa sọ tó bá wá ẹ̀mí mímá má jagun mẹjọ lùkọ tó dé tó bá fẹ́ rí ni bí wòlíì olúwo ni láàárọ̀ yìí o olúwo tó wà lọ́nà tó dètè gbẹ́dá tó bá ti wọkọ̀ láti wo road kò sí lè tu ju wọ́n tó wà lọ́nà ògbómọṣọ tó wà lọ́nà ọ̀yọ́ gbéra ní oṣù sọ̀rọ̀ gbogbo tó jẹ́ pé oṣù wà lọ́nà òkè ògùn kò sí lè tu ju láti sẹ́yìn láti saki látàgbọ́ múra báyìí gbogbo yàrá lọ́jọ́ ti yọ̀ tó ti dì wà lọ ra o ní mẹni ó dì ìdì tó ń tó ti dì síbẹ̀ ọwọ́ kan ló di yọ̀ ọwọ́ kan ló máa tu olúwa nítorí wípé àwọn tí ayé ti so mọ́lẹ̀ àwọn tí ayé ti dínà mọ́ àwọn tí ayé ti dà láàmú àwọn tí ayé ti tilẹ̀kùn mọ́ àwọn tí ayé ti dọ̀nà wọn rí olúwa ló fẹ́ tu wọ̀ sílẹ̀ bọ́wọ́ kan bá tu di yọ̀ ọwọ́ mi ni o ti onímọ̀jàmú ga ti sọ gbogbo àwọn èèyàn tó bá tí ọrẹ sọpọ́tì lè
0: ní
1: ilẹ̀kùn oore tó ti tì ó máa ṣí báyìí àdàbà dá ìkó lọ
0: wá
1: mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé èèyàn méje èèyàn méje ni mo pé méje àkọ́kọ́ ni o méje àkọ́kọ́ ni o tó lè fi ọrẹ tó jọjú tó lè fi ràn wá lọ́wọ́
0: láti
1: fi ṣe program táwọn èèyàn ó torí wò sọ ojú ẹ̀
0: sí
1: àti tù sílẹ̀ ẹjẹ́ fẹ́ láka nàbà ẹ̀ lẹ́yìn UBA ni o
0: UBA
1: 1 0 10 2 4 77 5 0 50 80 wọ́n yàtọ̀ sí UBA ni o 1 0 10 2 4 77 5 0 50 80
0: wọ́n
1: yàtọ̀ sí UBA ni o 1 0 10 2 4 77 5 0 50 80 wọ́n yàtọ̀ sí UBA ni o 1 0 10 2 4 77 5 0 50 80 orúkọ tó máa ń bẹ̀ kẹta sílẹ̀ àtàwọn tó gbòòrò níjà àwọn
0: máa ń
1: ẹyin kan fẹ sọ ẹrin yín máa tún ní whatsapp nọmba mi bá àti ẹyin méjì àkọkọ tẹ fi ọrẹ tó dojú sọpọtì
0: ẹ
1: gbọ nọmba nọmba yìí 070 0705 2323 1417 ẹni àwọn onílù gbogbo ènìyàn tó bá dá sọ̀rọ̀ yẹn lẹ́nu
2: ìrìnàwò tẹ́lẹ̀ o máa jẹ́ kọ́ ọ̀tẹ̀ yìí máa dà
3: má
2: bẹ̀ pé omi ẹtọ́ gbèsè bí rẹ́díò kó fi wẹ̀ ni o dẹ̀ tẹ́lẹ̀ tó kù wọ́n lé
3: jẹ́
2: kó fi wọ́n sọ̀gbọ̀ ẹ̀ wà á rí bó ṣe máa tà lọ́tẹ̀ lọ tọ́jú owó yẹn tó kù àti gbogbo tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ìgbàgbọ́ àṣẹwọ́ ọdún ẹ̀ ogun ṣẹ́ a máa bọ́ lọ́wọ́ ẹ̀ ǹjà mẹ́tì ní ọjọ́ ogun ò ní jà wá àwọn àmúgbà àdéwájá jésù lélu wa.
4: Lagilu FM 96.7.

ẹ̀kú ojúmọ́. Ìròyìn yìí kàgbá ńlá ayé ló ń dé sétí ìgbọ́ yẹn láti kàn ní Lágẹ̀ló 96.7 FM òkè gájòkè. Eléyìí tá a kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣéun Àríbìkọ́lá lórúkọ mi. Ṣáájú gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ilé ẹjọ́ gíga nílẹ̀ Nàìjíríà ti ní àwọn ẹ̀ka rẹ̀ ni yóò máa ṣí ní àwọn òpin ọ̀sẹ̀ láti gbọ́ àwọn ẹjọ́ tó suyọ̀ síwájú ètò ìdìbò. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí látàrí ìṣẹ̀lẹ̀ ìtẹni tó wáyé níbi àyájọ́ ọjọ́ àwọn ọmọdé. Bẹ́ẹ̀ ni wọ́n ké sí àwọn ẹ̀ṣọ́ láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ọmọ ilé ẹ̀kọ́ 16 ló ti gbẹ̀mímì báyìí ní ibi ìṣẹ̀lẹ̀ iná tó wáyé ní orílẹ̀-èdè ti Kenya. Agbábọ́ọ̀lù ni Nnamdi ló ti ní kí ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ Nàìjíríà Super Eagles kó jáwé sóbì kó tó di wípé wọ́n wà á kò pẹ̀lú orílẹ̀-èdè ti Jamaica. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ẹjọ́ gíga ilẹ̀ Nàìjíríà ló ti pàṣẹ fún àwọn ẹ̀ka rẹ̀ yíká láti máa ṣiṣẹ́ lópin ọ̀sẹ̀ àti àwọn ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ lójúpọ̀nà àti máa gba àwọn ẹjọ́ eléyìí tí ó suyọ̀ síwájú ètò ìdìbò ọdún 2027. Ọ̀rọ̀ ọ̀hún ló wà nú àtẹ̀jáde eléyìí tí wọ́n ní ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ọ̀hún Yàyà Ṣàfà tó fi léde lọ́jọ́bọ̀. Níbàámu pẹ̀lú àtẹ̀jáde náà, ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n ló wà níbàámu pẹ̀lú àlàkalẹ̀ òfin àti gbèdéke ọjọ́ eléyìí tí wọ́n là kalẹ̀ láti gbọ́ àwọn awuyewuye tó suyọ̀ síwájú ètò ìdìbò àpapọ̀. Àtẹ̀jáde náà lọ kà wípé ilé ẹjọ́ gíga ilẹ̀ Nàìjíríà ni ó ti fi tó gbogbo àwọn tó jẹ́ onímọ̀ òfin létí báyìí àti wípé yíká ilẹ̀ Nàìjíríà ibi tí ilé ẹjọ́ ọ̀hún lẹ́ka sí ni wọ́n máa ṣí lópin ọ̀sẹ̀ láàrin aago 10 sí aago 2 lọ́sàn-án. Bẹ́ẹ̀ náà ni ọmọ òṣèṣorí lákòókò tó bá jẹ́ wípé àwọn ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ ló bá wà tí wọ́n sì máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó suyọ̀ síwájú ètò ìdìbò ọdún 2027. Àwọn ẹgbẹ́ òṣèlú yíká ilẹ̀ Nàìjíríà ni wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ètò gbogbo báyìí tí wọ́n sì ti ń gbaradì fún ètò ìdìbò àpapọ̀ ọdún 2027. Bó ṣe jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ń ṣe àwọn ètò ìdìbò lábẹ́lé sípò gómìnà, ilé ìgbìmọ̀ aṣòfin ti àgbà ńlẹ̀ yìí àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti bẹnu àtẹ́ lu bí nǹkan ṣe ṣorí lẹ́ka ètò ààbò àti ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà. Bó ṣe jẹ́ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn nílẹ̀ yìí ni bàtà ń ta wọ́n lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ ìkíni kó ọdún ti ọdún iléyá eléyìí tí wọ́n ní ààrẹ ẹgbẹ́ ọ̀hún Joe Ajaero ló buwọ́ lù. Ibẹ̀ ló ti wípé àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà àti ọmọ Nàìjíríà ni wọ́n ń lálà sí látàrí àwọn ìlànà kan tí wọ́n ní ìjọba ló ń gbé. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, ogunlọ́gọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ni lọ jẹ́ wípé inú kò bá ò le látàrí ìpinnu ìjọba eléyìí tí wọ́n ní ó ti jẹ́ kí iṣẹ́ òun ò ṣe kó tún gbogbo sí ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ lọ́wọ́ ké sí àwọn adarí lẹ́ka ètò òṣèlú láti gbé ìgbésẹ̀ kan mọ́ńkíá lẹ́ka ètò ọrọ̀ ajé eléyìí tó le koko yìí. Gbogbo ọmọ ẹgbẹ́ inú ẹgbẹ́ ti àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n ké sí ìjọba ní ẹlẹ́kajẹ̀ka láti dìde jígìrì sí ètò ààbò tó ń ṣòjòjò nílẹ̀ Nàìjíríà. Bẹ́ẹ̀ lẹgbẹ́ ọ̀hún tún rọ gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà láti kókò pọ̀pọ̀ ṣìṣì ti ọdún yìí láti má ṣe lò ó fún ìjójàgíníyòjó ti ẹ̀sìn nìkan, ṣùgbọ́n kí wọ́n fi sí àdúrà. Bẹ́ẹ̀ ni kí wọ́n sì ké sí àwọn tó jẹ́ adarí nílẹ̀ Nàìjíríà kí wọ́n gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ilẹ̀ Nàìjíríà kó gòkè àgbà. Ajaero ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba lẹ́lẹ́kajẹ̀ka ló yẹ kí wọ́n máa gbé ìgbésẹ̀ tí ó jẹ́ kí aráde ọmọ ilẹ̀ Nàìjíríà báyìí, kí wọ́n sì jẹ́ kí àfojúsùn wọn jẹ́ dídáàbòbò ẹ̀mí àti dúkìá, kí wọ́n sì pèsè àwọn ohun amáyédẹrùn bí oúnjẹ, ilégbèé, ètò ìlera, ètò ẹ̀kọ́ àti iṣẹ́ fún tikire tikire. Ìjọba ìpínlẹ̀ Edo ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ ìwádìí alágbára ló ti bẹ̀rẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ti ìtẹni eléyìí tó wáyé ní pápá ìṣeré ti Samuel Ogbemudia lọ́jọ́rú lákòókò tí wọ́n ní
wọ́n ń ṣe àyájọ́ ọjọ́ àwọn ọmọdé yíká àgbáńlá ayé nípínlẹ̀ náà ibi tí wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló farapa yánnayànna. Ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ní wọ́n tún ké sí àwọn ẹ̀ṣọ́ ti ìdúrógbìn tí wọ́n sì ní kí wọ́n wá wí tẹnu wọn ní akoto iléeṣẹ́ ọlọ́pàá bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bó ṣe wáyé gan. Dókítà Patrick Ebojele ẹni tí ó jẹ́ akọ̀wé àgbà fún gómìnà Monday Okpebholo lọ ṣàlàyé ọ̀rọ̀ náà inú àtẹ̀jáde tó fi bọ́ta nígbà tó ń fèsì sí ìṣẹ̀lẹ̀ tó wáyé náà nílùú ti Bìnín. Lákòókò tó ń sọ̀rọ̀ tó ní ìṣẹ̀lẹ̀ tó wáyé náà Ebojele ni ó wí pé àwọn ọmọ kan tí inú wọn dùn ládùjù ni wọn bẹ̀rẹ̀ sí ní wa kò tọ́ nìkan nínú àwọn ẹnu lóró tí ń bẹ ní pápá ìṣeré náà eléyìí ló sì ṣokùnfà tó jẹ wípé àwọn tó jẹ òṣìṣẹ ẹṣọ lápá abẹ ni wọn bẹrẹ sí ní yin afẹfẹ tajútajú láti jẹ kí wọn jẹ kí àwọn ọmọ ọhún kó sún sẹyìn. Lákòókò tí pákáńleke ọhún tún ọbẹlẹ wọn ní ọpọlọpọ àwọn akẹkọọ ńlọ farapa yánnayànna. Ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn kò dín ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ 16 báyìí tí wọ́n ti gbẹ̀mí mi níbi ìṣẹ̀lẹ̀ iná kan tó wáyé ní ilé ẹ̀kọ́ ti lọ kó padà lásìkò ìsinmi eléyìí tí wọ́n ní ó wà ní agbègbè ti Jigil tí kò jìnà púpọ̀ sí apá ti ìwọ̀ oòrùn àríwá ní àárín gbùngbùn orílẹ̀-èdè ti Kenya ìhùn Nairobi. Àwọn ọmọ ni wọ́n ní wọ́n farapa tí wọ́n sì kó wọn lọ sí ilé ìwòsàn. Lákòókò tí wọ́n ń fi ìròyìn yìí léde àwọn ọmọ tó tó bíi 81 ni wọ́n ti dá wọn sílẹ̀ ní ilé ìwòsàn tó sì jẹ́ wípé àwọn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ míì ni wọ́n sì wà lábẹ́ ìtọ́jú alágbára. Ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè náà Julius Ogamba lọ ṣàlàyé lákòókò tó ṣe àbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà mọ̀ rárá náà ń lọ bẹ́ẹ̀lẹ̀ tí wọ́n sì ní wọ́n ń ṣèwádìí ohun tó fà á gan. Ilé ẹ̀kọ́ tàwọn obìnrin Ìtúmíṣe wọn ni ìṣẹ̀lẹ̀ náà ń bẹ̀rẹ̀ lóòrọ̀ kùtù ọjọ́bọ̀ nígbà táwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà ń sùn nílégbé wọn. Àwọn òbí àti alágbàtọ́ ni wọ́n ti wá káyà òkè tí ọ̀pọ̀ wọn sì ti balẹ̀ sí agbègbè tí ilé ẹ̀kọ́ náà wà tí wọ́n sì ń retí èsì látọ̀dọ̀ àwọn ọmọ wọn. Lábala ti aré ìdárayá tó Chukwu Nnamdi ló ti wípé ikọ̀ agbábọ́ọ̀lù ti àgbà ọ̀jẹ̀ ilẹ̀ Nàìjíríà Super Eagles ni ó ti gbáradì báyìí láti jẹ́ wípé kí wọ́n dáàbò bo ife ẹ̀yẹ ti Unity Cup ti ń bẹ̀ lọ́wọ́ wọn. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Super Eagles ni wọ́n kẹsẹ̀ járí sí ìpele ti àṣekágbá ní pápá ìgbábọ́ọ̀lù eléyìí ti ìpele tó kẹ́gun sí àṣekágbá nígbà tí wọ́n gbéwúrò sójú ikọ̀ ti Zimbabwe pẹ̀lú àmì ayò 2 sódò lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Ikọ̀ tí ń bẹ lábẹ́ akọ́nimọ̀ọ́gbá ti Eric Chall ni yóò kojú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Jamaica nínú ìdíje ti àṣekágbá ní pápá ìgbábọ́ọ̀lù ti Valley lálẹ́ ọjọ́ Àbámẹ́ta. Ìgbésẹ̀ ọ̀hún ni yóò dàbí ìgbà tí ìtàn túnra rẹ̀ kọ nígbà tí wọ́n ṣàlàyé pé ìgbésẹ̀ tó kẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà ni lọ ní àmì ayò 5-4 lákòókò tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún yọrí sí Goliwomi kí n gbà sí ọ. Nnamdi ló ti wá kéde báyìí wípé àwọn agbábọ́ọ̀lù ni wọ́n sa gbogbo ipá wọn láti rí wípé wọ́n fẹ̀yìn ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ Jamaica wọ́n fi janlẹ̀. Kí n tó parí ìròyìn yìí ẹgbẹ́ àwọn kókó tó súyọ nínú ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ilé ẹjọ́ gíga tí ń bẹ ńlẹ̀ yìí ni wọ́n ní wọ́n máa ṣí àwọn ẹ̀ka wọn láwọn ọjọ́ bí òpin ọ̀sẹ̀ àti àwọn ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti gbọ́ ẹjọ́ tó súyọ síwájú ètò ìdìbò. Ìjọba ìpínlẹ̀ ti Edo ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára látàrí ìṣẹ̀lẹ̀ ìtẹnumọ́lẹ̀ lọ́jọ́ àyájọ́ ọjọ́ àwọn ọmọdé lágbàáyé nípínlẹ̀ náà. Kò dín ní ọmọ 16 tó gbẹ̀mímì níbi ìṣẹ̀lẹ̀ iná tó wáyé ilé ẹ̀kọ́ kan ní orílẹ̀-èdè ti Kenya. Nnamdi ló ti la gbogbo ìkìlọ̀ wípé kí ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ Nàìjíríà kí wọ́n jáwé sóbì lákòókò tí wọ́n bá ń wàákò pẹ̀lú orílẹ̀-èdè ti Jamaica. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹlẹ́kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com
èyí ló pin ìròyìn tó ń dé sétí ìgbọ́ yín láti kọrin lágelu 96.7 FM. ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti x pẹ̀lú ìtànà lágelu fm 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ ti ìbánidọ́rẹ̀ẹ́ yín facebook lójú ewé lágelu fm 96.7. Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọlágúnjú ṣeun. Ààrẹ Bíkọ́lá ń ló ti ń ròyìn. Ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa. Àkú Ọlá Ajímọ̀ àsìkò ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ kò ní ọ̀sán wá sí rẹ̀ o.

0: kí yín lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí àti lórúkọ olóòtú ètò yìí olóyè gbẹ̀ngà ọláyíwọlá ó yàtọ̀.
1: ṣé o jésù ọjọ́ lọ.
0: ọlọ́run ràn mí lọ́wọ́ lórí ètò tààrọ̀ yìí àti ìsìn adémọ́lá làájọ ṣé ìhìn lè dá.

àfi kí ọlọ́run mọ́ da ìbànújẹ́ pọ̀ mọ́ ayọ̀ wa. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ọ̀pọ̀lọpọ̀ ẹbí ọ̀pọ̀lọpọ̀ ará ni wọ́n rí nǹkan.

0: ọdún méjì pọ̀ mọ́ra wọn ọjọ́ àwọn ewé àti ọjọ́ ọdún iléyá.
1: Ìlọ́mọ Jésù mi ò lè dáṣe.
0: Ìdí ń bẹ ńlẹ̀ yí Ọlọ́run ràn wá lọ́wọ́ àlè dáṣe. Bí eré bí àwàdà ó mọ̀ tí ń lo ogún ọdún ogún ọjọ́. Ogún ọjọ́ ń ti rí bí ogún ọdún níwájú mi.
1: Ojú mi ń bèrè àánú rẹ̀, omi ṣe é. Ojú mi ń bèrè àánú rẹ̀.
0: Arúgbó ọjọ́ bẹ̀ wá wò látọ̀run, àwọn ọmọ aláìṣẹ́ ń jìyà.

0: ti ń gba ìkànnì yìí lórúkọ Olúwa ẹ ò ní mọ bojì ọmọ o. Wàhálà ọmọ pa o. Ṣé lọ́jọ́ jíjẹ ọjọ́ àìríjẹ, ọjọ́ tí màmá àti bàbá febi sùn ń kọ́?
1: Ọlọ́run ìrànlọ́wọ́
0: ràn wá lọ́wọ́ lọ́wọ́ báyìí, a ní ìdí ìrànlọ́wọ́ rẹ̀ dárí.

0: Ọlọ́run ìwọ ni ìrànlọ́wọ́ wa. Ẹyin tá wà lórí Facebook Lágelu FM 96.7 ẹ bá ń ṣí ààrẹ dáadáa kí àwọn èèyàn ó lè mọ̀ pé
1: orí ti ṣe omi alẹ́ nípa odò
0: ayé wa
1: rẹ ni mo bèrè fún ọlọ́dún
0: àdúgbò wa
1: bọ́ọ̀ bọ́ọ̀
0: agbègbè ibi tá ń gbé ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbèríko tá wà orílẹ̀-èdè Nàìjíríà a nílò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run.

àwọn èèyàn ti ń ṣe àrẹ̀ níbẹ̀ ẹ bá ń ṣe àrẹ̀ káàkiri mo rí bàbá mi ń bẹ̀ Alex Mensa bàbá Kọ́lá Wọlé Gabriel láti Bronx ní New York àìná jáde sọ́lá mo rẹ́yìn náà ń bẹ̀ ṣe àrẹ̀ dáadáa kí wọ́n lè mọ̀ pé agbo táwọn kan ń jẹ tán sẹnu yàtàyàtà tán ń jẹ jíjẹ tán mu mímu àwọn kan bẹ nínú ilé wọn tí wọ́n ń sunkún ọlọ́run kábíyèsí rẹ olúbùnmi abiona mo rí yín bẹ́ẹ̀ wọ́n kí wa láti mọ̀ létí ògúnṣọlá michael wọ́n kí wa láti ogun state mọ́gàjí òjò ti já ní wọ́n kí wa láti kwari ratcom ọkọ̀ alájà fatima àpèkẹ́ nìyẹn olùgbèjà ọmọ orúkan dìde ìrànlọ́wọ́ fún

0: yìí ná kọjá o lórúkọ luwa kò ní jó mi.
1: Arúgbó ọjọ́ àwọn tó ń jó lọ́wọ́ báyìí bá wa bomi tútù síbẹ̀.
0: Ọ̀tá dákalẹ̀ kò ní jó mi.
1: Ìkúnlẹ̀ abiyamọ ìbànújẹ́ ni kí ọmọ ẹni ó nù kí òbí ó mọ bójì ọmọ.
0: Kò ní
1: ìyá ọmọ yàtọ̀ sínú gáàsì ó yàtọ̀ sínú kándù.
0: Kò ní bomi mọ́lẹ̀.
1: Ó gbọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí ẹ̀yin tí ẹ̀ ń bẹ lọ́n fún àwọn ọmọ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí náà mo ní jó àwọn àtìyìn o.
0: Kò ní gbé mi lọ.
2: Can I have a witness in the house?
1: Ọlọ́run ṣàmìye rẹ sí wa lára ìwọ ló ní àmìye lọ́dọ̀ ìwọ ló lè jẹ́ kí nǹkan tó lágbára ó kàyàn. Angẹ́lì Olódùmarè tó ní iyè lọ́dọ̀ sàmì iyè rẹ sí gbogbo àwọn ọmọ.
2: You are blessed in the city.
1: Bó ti wù ká ti ẹ̀ sọ tó bó ti wù ká sọ̀rọ̀ tó ẹjá lọ́jọ́ kan tí àwọn abiyamọ gbàdúrà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́ láṣẹ ẹ̀yin tẹ́ ẹ lẹ́ ní agbára ẹ dìde ìrànlọ́wọ́ ó mọ̀ ń lọ bí ogún ọjọ́ tí àwọn ọmọ yìí ti wà nínú ìdè àtàwọn olùkọ́ ọbẹ̀.
2: One time. Àwọn góńgó nínú ilé rẹ di ọ̀pọ̀ lónìí. Àti jẹ́ àti mú kò ní nira fún ọ. Ebi kò ní pa. Wà á jẹ àjẹ yó àti àjẹ ṣẹ́kù.
1: Ọlọ́run ṣàmìye rẹ sí wa lára. Àmìye rẹ la fẹ́ lórílẹ̀‐èdè yìí nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn lágbègbè àti àyíká kọ̀ọ̀kan. Ẹ̀rù bá mi ní ọ̀sẹ̀ tó kọjá.
2: Wo
1: njọ Sátidé wọn ni gbogbo èèyàn gbọ́dọ̀ dá gómẹ̀ sántà.
2: Oh my God.
1: Ó dọ̀ ọ̀pù wá pọ̀ jágọ́ alúwọ̀rì wá ń sáré wọlé kàbàkàbàkàbàkàbà.
2: Shadow of the Almighty.
1: Oh no.
2: Shadow.
1: Kó ṣe pẹ̀lú wákàtí yẹn la fi gbàdúrà ni.
2: Settle you. I repeat, mercy will settle you. Mercy will settle.
1: Ẹ wo mo lọ́jà tí mo fẹ́ tà mo ń padà bọ̀ kété tá a bá ti tajà tán.
2: And to over.
1: Baba AK-47 náà fẹ́ kó bọ àdúrà wọlé. Gbogbo ikọ̀ àti ìríjọ Ọlọ́run mo ń padà bọ̀. Gbogbo ẹ̀yin àáfàá mo ń bọ̀. Ẹ̀yin abiyamọ màá sí ojú òpó lẹ̀ tí n bá padà rẹ̀. Ẹjẹ́ ń sáré tajà yìí ńlọrun gbèsè. Ọlọ́run sàmì iye rẹ sí wa lára.
2: Kò ní sú ọgbẹ́ abẹ́lẹ́.
3: Lavenue FM 96.7.
4: La Gelu FM, Jagaba Gbogbo Radio.

0: 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹrẹ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adua AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́ pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn rẹ̀ sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú, mọ́tò ẹ̀jẹ̀ òkú, ẹ wọ mọ́tò Àpàtẹrẹ. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Mẹ́mbà sí ní kẹ́ máa pè 0903-393-3006 tàbí 00668-1455.
1: Matthew, ó rí wípé ọmọkùnrin kan nínú ìwé 4 Samuel 31 fúnra Dáfídì lórí àrí ẹ̀kọ́ ọmọkùnrin yẹn ti fẹ́ kú lẹ́gbẹ̀ẹ́ títì bí a ṣe ń kọjá lọ. Àwọn aránsẹ́ Dáfídì wá rí
2: wọ́n wá
1: wọ́n rí ara Íjíbítì kan ní oko wọ́n ṣe kí ni o ni a rí àbí bẹ́ẹ̀ kọ́ bọ́ bá jẹ́ pé wọ̀ lọ́ra lànà kò lè sàánú o ṣùgbọ́n tó bá jẹ́ pé òun lórí ọ gbogbo agbára ni ó fi ràn ọ́ lọ. Mo gbàdúrà aláàánú máa rí ọ. Oh my God, aláàánú máa rí ọ. Orí nǹkan Dáfídì olórí Gòláyàtì ọdẹ lọ sàánú Sọ́ọ̀lù. Àbá ọmọ pé Sọ́ọ̀lù ló ràn lọ́wọ́ Dáfídì lórí. Ó nígbà tí gbogbo èèyàn dẹ̀ sá Dáfídì sẹ́ẹ̀rí Gòláyàtì ló wípé ara àbòlélé tẹ̀ ń sá fún. Àwọn ní kọ̀mọ̀sẹ́ ń tó lè kújà ọlẹ́mi lè máa ń pa o lẹ́ bá lè fún mi ní nǹkan mo lè máa ń pa ó dẹ̀ jáde ó dẹ̀ pa bá láàánú ṣe rí nìyẹn. Màmá gbogbo ohun tó ń wá kiri ẹ mo béèrè àwọn aláàánú máa pàdé rẹ sàmì àwọn aláàánú máa rí ọ wọ́n máa rí ọ. Ọ̀sẹ̀ yìí ó ní ọ̀sẹ̀ 72 hours gbogbo èèyàn máa pé sí ìlú Àpàtẹrẹ. Ẹnìkan ń bèrè pé bóòlù àṣẹ débẹ̀ láti ìwó road ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sóye dèjì ẹ sọ̀kalẹ̀ ní Àpàtẹrẹ ẹ ti débi tẹ̀ lọ́nà láti ìwó road ẹ̀wọ̀ mọ́tò tó ń lọ sí òye dèjì ẹ sọ̀kalẹ̀ ní Àpàtẹrẹ orí òkè náà mọ̀ wọ̀ tẹ́ bá ti dápàtẹrẹ ẹ ti lórí òkè bẹ́ẹ̀ bá ti gbé ẹnu wọnú ìlú Àpàtẹrẹ báyìí orí òkè lẹ ti dé yẹn ẹ kàn béèrè pé ń bo lórí òkè gbogbo ọ̀tẹ̀ ní ti bíbèrè ibẹ̀ ti dìlú ó ti dìlú ó ti dọ́dà àgbáyé. Mo gbàdúrà lórúkọ Jésù àánú sọ̀rọ̀ lórí rẹ. Ẹ̀yin tẹ́ wà nílùú ọba nílùú òyìnbó máa bọ̀ sílùú Àpàtẹrẹ jíjẹ mímu gbogbo nǹkan tó nílò ó wà ń bẹ̀. Ìbọn bá wá di ọjọ́ tá a bá parí program lágbára Ọlọ́run àwọn opó 1,000 ó ní máa fún ní spaghetti méjì lágbára Ọlọ́run. Mo fẹ́ fìyẹn ṣèdúpẹ́ ni o mo fẹ́ ṣe thank God ni o. Ta ló sàmì ìrànlọ́wọ́ dìde fún ọ sàmì ìrànlọ́wọ́ dìde fún ọ ìrànlọ́wọ́ dìde fún ọ ojú òri ò ní rí bi bẹ́ẹ̀ ló máa rí. Ẹgbọ́n eléyìí o mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí a jọ bí wa àti gbogbo ẹ̀yin tẹ́ diwọ́ di sẹ̀dínú lórúkọ Jésù. Ọmọ rẹ ò ní mọ ikú rẹ ọmọ ò ní kú mọ́ lọ́wọ́ àìsàn ò ní dì ọ́ àìsàn ò ní dì ọ́ àìsàn ò ní dì ọ́. Mami ìwọ náà wàá lo opportunity njó tí ẹ ti débi àpáta mẹ́ta rí tó ń bẹ lórí òkè náà mọ̀ wọ̀ tó bá là ń seré ni wá wo àwọn àpáta mẹ́tẹ̀ẹ̀ta kò wá gbàdúrà lórí ẹ̀ wá wo báwọn èèyàn ṣe ń give testimony. Mami ìwọ náà wàá wo njó ti wọ yàrá àwọn áńgẹ́lì rí ibì kan bẹ́ẹ̀ a pè ní yàrá ẹ̀rí. Oh my God yàrá ẹ̀rí àrírú ẹ̀rí láyé tó bá wọbẹ̀ o lè wo ibẹ̀ dẹ̀ ń tutù bí AC ní abẹ́ ẹlẹ̀ ló wà o. Oh my God tó bá dẹ̀ wọbẹ̀ báyìí wàá dẹ̀ lọ́mọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ níbẹ̀ àwọn wòlì náà máa ń wọbẹ̀. Mo gbàdúrà ìlérí ó ṣẹ fún ọ ọ̀rọ̀ rí ó dayọ o ọ̀rọ̀ rí ó dayọ o ọ̀rọ̀ rí ó dayọ o lórúkọ Olúwa ọ̀rọ̀ rí ó di testimony bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo àwọn èèyàn tí wọ́n wà ń pè dádì àwa náà fẹ́ fún yín ní ẹ̀bùn bẹ́ẹ̀dì ẹ ṣe bí Olúwa ti ń bẹ wọn ayé máa celebrate tiẹ̀ náà orí ọ̀fẹ́ ni lórúkọ Jésù yóò dára fún ọ. Ìwọ náà fẹ́ fún wòlí lẹ́bùn bàdì Ọlọ́run ọ celebrate ẹ ìyẹn ni pé o máa rírì wàhálà tèmi náà ń ṣe fúnluwa. Mo gbàdúrà gbogbo orin àjò rẹ kò ní dàrú mọ́ lọ́wọ́. Ẹ máa gbọ́ àkán nàmbà ẹ fi sínú àkán nàmbà yìí ẹ̀ẹ̀mẹta péré náà la máa ń béèrè lóṣù kan lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn ó tọ́ lóṣù tí ń bọ̀. Gbogbo tó bá wù orí o fún mi ìyìn rere náà ni ọ bá lọ. Mo gbàdúrà o ò ní mọ kú ọmọ oh neri wala Pastor Matthew Akanti Church ni efun won loruko Jesus yo dara fun wa
2: UBA
3: UBA
2: Holiness United Church
3: Holiness United Church
2: 10 10 24 24 64 64 03 03 80 80 Lekosi 10 10 24 24 64 64 03 80
3: UBA UBA account
1: Holiness
3: Anita
1: Church. Bi Oluwa ti n bẹ ati bẹ mi e ti wa agbaye ma celebrate mo ma wu mi.

0: rẹ̀ máa sì kó àwọn èèyàn láti ọjọ́ Thursday títí di ọjọ́ Sunday ni mọ́tò máa kó àwọn èèyàn sórí òkè yóò dára fún yín àti branch wa tó wà ní Jebode láàárọ̀ Thursday iṣẹ́ kan tá à ń ṣe lọ́wọ́ ní challenge pẹ̀lú omi a máa parí ẹ̀ láàárọ̀ Thursday yóò dára fún yín ìwọ náà máa bọ̀ kí a jọ gbàdúrà ó ra ànúgbà ní ọjọ́ Sunday gbogbo èèyàn pátá ó máa láǹfààní láti bọ̀ mí lọ́wọ́ yóò dẹ̀ dára fún ẹ̀yìn tẹ́ ẹ wà ń bọ̀ sí 72 hours ó ti bẹ̀rẹ̀ Friday Saturday ká tó bá wọ Sunday ẹ jẹ́ kí n fún yín ní phone number yìí ẹ̀yìn tẹ́ ẹ ń bọ̀ láti Èkó tẹ́ ẹ fẹ́ wọ mọ́tò ní ẹgbẹ́dá ní water bus stop ní ẹgbẹ́dá mọ́tò máa wà ń bẹ̀ phone number yìí lẹ máa pè gbogbo ẹ̀yìn tẹ́ ẹ wà ní Sango Ọ̀tá tẹ́ ẹ wà ní Yànà Pajà ẹ̀yìn ẹ pé phone number yìí ọ̀fẹ́ lẹ gbé mọ́tò de orí òkè yóò dára fún wa 08033456865 ìyẹn láti Èkó gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ wá láti Èkó 08033456865 ẹ pé pásítọ̀ Adégòkè sórí nọ́mbà yẹn èyí tó wá jẹ́ wípé àkúrẹ́ lẹ ti ń bọ̀ ẹ pé pásítọ̀ Gideon sórí nọ́mbà yìí 08136291444 08136291444 èyí tẹ́ ń bọ̀ látàkúrẹ́ nìyẹn o gbogbo èyí tó wá jẹ́ wípé láti Òṣogbo lẹ ti ń bọ̀ ọkọ̀ ọ̀fẹ́ lẹ́yìn náà máa wọ̀ lórí òkè náà mọ̀ wọ̀ ẹ pé pastor Michael sorry 08137405284 08137405284 bọ́ èyí tẹ́ wà ní Èkó ní Ìkòròdú ẹ pé evangelist Ayọ̀ sí orí nọ́mbà yìí 070-849-064-91 ẹ̀yin tẹ́ wà ládùúgbò Ìkòròdú 070-849-064-91 ẹ mọ̀ bá wọn bọ̀ sórí òkè ẹ̀yin tẹ́ wá wà ní Ìjẹ̀bú Òde ẹ̀yin ti Ìjẹ̀bú Òde ẹ ti ní nọ́mbà lọ́wọ́ nọ́mbà Mr. Kundayomi ẹ̀yin ẹ pé ọ̀fẹ́ lẹ máa gun mọ́tò dórí òkè ní ọmọ wọ̀ 08052258695 ẹ̀yin tẹ wà ní Ìjẹ̀bú Òde mo gbàdúrà lórúkọ Jésù ẹ ṣe rere mama ẹ máa ráàánú gbà dádì ẹ máa ríran lọ́wọ́ Ọlọ́run ọwọ́ yín yóò tẹ̀ yanu.
1: Ladilu FM 96.7 Ladilu FM Jagaba Gbogbo Radio Maarun Wanjo
2: Ayinu Ola.

0: bọ́ọ̀ladún.
1: alaṣọ paṣọ mo dara bí ẹlẹ.
0: ọlọ́run ọba mi ṣe gbogbo ẹ̀ ní méjì méjì.
1: tọ́ta ajá ni bí kan nǹkan kan náà la ń ta.
0: arúgbó ọjọ́ tí ò ṣe é bá wí kò ṣe é dálẹ́bi kò ṣe é pè lẹ́jọ́.
1: o bàkan náà ọkùnrin.
0: ó dá akọ ó dá abo.
1: báàsì ìyá kan náà o.
0: ó dá olówó ṣẹ̀dá àtàlíkà.
1: o pẹ̀lú.
0: ó dá àwọn tó rẹran léyà pa ó náà ló ṣẹ̀dá àwọn tí ò rẹran pa.
1: àpò ọmọ rẹ rárá o.
0: ebi ibi tó ti dán mọ̀ọ́lù ló ti dá alágbò.
1: ẹ ò di ìjà.
0: ó ṣẹ̀dá ọkùnrin ó ṣẹ̀dá obìnrin.
2: ayélujára.
0: ó dá pásítọ̀.

0: a jẹ́ kí àwọn èèyàn lórí Facebook kí n tó sí ojú òpó lẹ́kẹ̀ níbọ̀ lọ́dún iléyà kẹyìn mọ́gan. Ọláyẹmí ọ̀la àsìkò mórí yìí ń bẹ̀ ọ́.
1: Kàmá pààrọ̀ tọ́ra.
0: Sọ́lì olúgbilé láti ṣẹ́yìn horo. Taiwo Ajá Ògùn àti yẹn. Àbí ń bá lọ́lúgbẹ́njọ́ orí yín wà ńbẹ̀ mórí yín ẹ̀dúró re. Kàmọ́rùdín Oyinlọ́lá Oyè Eníkẹ́ láti Gabon. Ìgbéga kí wọ́n lé ọmọ wòlíì ọmọ bàbá arógun gbógun mìínú. Mo rí bẹ́ẹ̀.
1: Ó tún kọ ìbọ̀ ayérigbọ́.
0: Alhaji Kabiru Yaro Kabigan bàbá bò lọ́dún. Èèyàn ti gásàbọ̀ ọba Móbì Ìbàrẹ́ o.
1: Tálábí ó bá gbèdé àsìkò.
0: Adé Ọ̀sun Káyọ̀dé lẹ̀ ń gbọ́ Lájolú FM lẹ́dẹ̀ ti ń gbọ́ wa. Ẹjọ́ díẹ̀ lẹ́yìn ọdún náà tún ni. Ẹ̀rú bá mi ń jọ Monday àti Tuesday wọn dìklẹ́ ọlọ́lùdé o. Ogbó ilé ẹ̀kọ́ tá a lọ ṣàbẹ̀wò sí, àwa ń bá wọn mọ péréte péréte. Mo ní kí ló dé, wọ́n ní wọ́n lọ ilé ọdún ní láì fún wọn lọ́lùdé. Òṣìṣẹ́ ti wọlé lónìí o. Ẹyin bá sì tún jẹun ọdún lọ́wọ́ ajẹ́ pé yín ọ̀dọ̀ yín ló wá ń wà máa. Wọ́n lẹ́ nìkan ń sọdún ńjọ́ kẹta, nìkan ń ṣe ńjọ́ kẹrin.
1: Ìyá ni mo fi jọ lórí gbogbo.
0: Ìyá yín dà lójú odò.
1: Wọ́n

0: tó bá ti jẹ mọ́tò ló máa ń tú tó máa ń ṣe. ẹ kí mi fọdún kínkín fọdún ọdún iléyà yẹn gùn gan. ó gùn ó dùn ó pọ̀. tó bá ti dùn máa dún tó bá ti ń dún á padà wá dùn. ó bá dẹ̀ tí wá ń dùn á wá dún dún dún.
1: mo jẹ́rìí ọmọ tí mo ní.
0: á ń dẹ̀ tí dùn kanlẹ̀.
1: ìyẹn kó wá sọ́kọ̀ ònù o.
0: ẹ̀yin tàdúgbò àbẹ́tẹ̀ gbogbo bó lọ́dún.
1: ajá jẹ́ òun oṣù à.
0: bó o ní ìyá arúkà ń gbogbo kòrónú bó o ní kòrónú gangan ẹ̀yin ti kòrónú ńkọ́ ńbẹ̀.
2: ìbá gbé bàtò wọ́n sùn jù lọ.
0: ẹ̀yin ti tá à ń wá tá a rí. ọmọ amú bí ẹ yá.
1: mo jẹ́ ọmọ tí mo ní kò ní de bọ́kṣẹ́tì.
0: ẹjọ́ tí mo ti yà ságbólé àbẹ́tẹ̀ báyẹn thank God it's Friday lẹ́ ń gbọ́. mọ́gàjì òjò ti já ní láti kwari ratcom bowl àbẹ́tẹ̀ ti yín bẹ̀ yẹn. alájà fatima pèkẹ́ ń kọ́ gbogbo arọ́gọ. ìyá àbejì ní bólúwájí.
1: lọ́sẹ̀ lẹ́gẹ̀dẹ̀ o.
0: ti ẹ di sunday gbogbo jíjẹ mímu ó dọjọ́ sunday.
1: bá a lọ sàgbé.
0: bólúwájí gangan.
1: jẹ́
0: bẹ́ẹ̀ ni màá wà.
1: wọ́n ní àti ìlú pẹ̀lú charisma tó gbé ti bá a sí ni.
0: god's power mo kí ọ ń bẹ ọdúró re o.
1: mo ń jóná bí tèmi kọ́.
0: ẹlẹ́wà. èèyàn ti kàpólà lá èèyàn ti bébí lọ́ọ̀yà nìyẹn.
2: ẹ ò rí màsó.
0: àbẹ́tẹ̀ ti ń gò ṣe é fojú di. èèyàn ti mania ní gbogbo sango. àfa mania àfa ọmọ àfa àti ìrànwọ́ àfa àníṣẹ́.
1: òye ni alábẹ́.
0: là ń bẹ̀ ń kọ́ ń bẹ́.
1: gbogbo yìí sí.
0: ẹni tí ń bẹ́ lọ́n kì í bẹ̀yàn lá.

0: ẹyin tó do dúdú bọ̀ ni ẹyin ti fa tún sí ayé gún
1: òun ẹjọ fún wa
0: ẹyin tójú olómi
1: a ò ní wa ṣùgbọ́n tó bá jẹ bá fún wa máa dà
0: ẹyin tá a fa alhaji shakiru àti alhaji safi hamsan ẹ bá ń kí àbú òsì oyemi ń bẹ
1: ẹyin náà ni
0: owó àná ò tó ná
1: tẹmí ni
0: ẹkọ túnba michael adéoye o
1: iná ni ẹyin tẹmí ni o
0: ẹyin ti fẹ́ràn jésù ń kọ ẹyin ti yàna arógun gbógun mi gangan
1: ẹyin
0: tẹ̀mí dájọ́ pé ẹyin
1: ò fẹ́ bọ́ ẹ fẹ́ bọ́ tí mi
0: ẹyin tó ńlá ọ̀dọ̀ àṣìṣó àṣìṣẹ́ adémọ́lá nìyẹn bàbá alágbó ń kọ́ ń bẹ o ààrẹ wọn nu
1: ààrẹ
0: gbogbo àbẹ́tẹ̀
1: ọmọkùnrin kan
0: ẹyin kò rọ́gùn sẹ́bọ̀ ni
1: olórin pàṣẹ
0: kò rọ́gùn sẹ́ kan bàbá ńlá kan ni kò rọ́gùn sẹ́ kan wale spencer kan ni wale spencer kan ààrẹ kò rọ́gùn sẹ́ kan àìbádẹ́ ń sọ̀rọ̀ ààrẹ kò rọ́gùn sẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ àwọn alágbára ẹ̀ ń sọ̀rọ̀ ọlá olú òbí kúnlé fọ́kọ̀ english ń kọ́ ṣẹ́gun ọ̀sà wale spencer ọ̀gá àtàlépa
1: ọmọ kí n sọ ya ìhun
0: ó gbéra bí ẹ bọra thank god is friday bó lọdún ẹjẹ àjọ ẹnjọ ìṣẹjú méjì tó kù
1: ọlá ọkọ ọmọdún ọdún ìyọ ọkọ tó pé ọkọ tá ìṣá
0: wọn àdúgbò ìtààmọ yà
1: bàbá sọlẹ àjọ.
0: ibi tó ti máa rá ìjọ̀nú kan tó máa máa forúnkún rìn tẹ́nìkan tó máa fẹsẹ̀ rìn ọdún abiodun ayomaya.
2: If you want a brand of music, oh my mojo repata.
0: Hello, be baba onilu wa bi lere. Ayala na npe be.
2: Music, oh my mojo repata. Right now, Fuji music, don't easy one sogo.
0: Ẹjọ́ ẹjẹ́ ká jẹran ọdún mọ̀ níwọ̀n púpọ̀ yìí tá a lábẹ́ kẹran ọdún wá fún mi lónìí ẹ mọ̀ wulẹ̀ kó wá o. orí mo ti ń kú òun bíi iṣẹ́ báyìí láìpẹ́ yìí látànà ẹ̀ kó wá. bá a wù ọ́ kí n kàn tí ẹ̀ mọ̀ wá bọ̀ tún dé ọ̀pẹ mórí ọ̀hún gbogbo ọlọ́run ṣògo.
2: bàbá tún wá sọ rí.
0: ìyá arúkà gbogbo kò ronú ìbàrẹ̀ o.
2: bàbá tún wá sọ rí music tó máa gbọ́gbọ́n gidi gan don't doubt fuji music.
0: ọlánìyí agbábíà kàmókì ọmọ kì ọ ọ bó ni.
2: ojú rẹ pẹtẹ right now fuji music.
0: gbogbo àwọn apádi láyé gún kọ́ olúbùnmi abiona láti ilan látẹ.
2: wọ́n sọ fórí fuji.
0: ọlọ́yẹmí ọ̀la asko mo kí ọ ń bẹ̀.
2: ìwọ ti brand of music tó máa mú.
0: alájà yà bèjì ẹlẹ́gùsí látòdò ọba mọ̀mọ́ bẹ̀ gangan.
2: ṣèwọ́n ta gbanlé.
0: olùdarí tèmi tọ́pẹ́ awolowo mú kí ọ ń bẹ̀.
2: wọ́n ń sọ kó.
0: láti pọ́pọ́ iyemọja.
2: títí wọn ní wọn ti brand of music tó máa mú.
0: orí facebook mo ti ń ka gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà bá lọ ọbẹ̀ ní ìbá ti ka tọ̀dọ̀ yín.
2: ṣàìdán bí wúdẹ gbádùn yà fújì.
0: ẹjọ́ ẹjẹ́ ṣe ọdún mọ níwọ̀nba.
2: ibùlẹ̀ ń lọ yọ sọ́ọ̀sì.
0: ọlọ́run ṣògo abídèmí látọlọ́run ṣògo náà. ẹ mọ̀ bá àyàn jà ẹ dẹ̀ má ṣe fàájì lé àṣejù. ṣé ẹ bá ti dé ẹ ti ẹ jẹ̀wọ̀n bá ń tágbára yín bá ká.
2: ṣàìdán bí.
0: ìfẹ́ la kúkú ń lò ta ni ò jẹ́ nù lé rẹ̀.
2: bí wúdẹ gbádùn yà fújì music. ṣàìdán bí ibùlẹ̀ ń lọ yọ sọ.
0: àmú nú ara wa dùn náà ni. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́jọ́ bí tẹ́ ẹ ní ìgbéyàwó ẹ̀yin tẹ́ ẹ ní òkú àgbà mo kì yín mo kì yín o. mò ń kí ọlọ́jọ́ bí ò ní ọ̀kan lára àwọn olólùfẹ́ wa ni olúṣọlá adédùnmọ́lá abọ́sẹ̀dé. ìyàwó gógó tèmi gangan nìyẹn. èèyàn tàṣìṣe adémọ́lá. olúṣọlá adédùnmọ́lá ò ní lọ́jọ́ bí ẹ. abọ́sẹ̀dé ọmọ tán bí ń jọ sunday ló ń pè ní bọ́sẹ̀. happy birthday to you. ẹ ṣe púpọ̀ rẹ̀ láyé. gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí okú ni akínyìn akínyìn o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìnáwó. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ simọ́ lọ́lé ọkọ. alhaji saidi nígbàko.
2: ibùlẹ̀ jọ yọ sọ.
0: gbogbo yín láwàá pàtì yín bẹ́ẹ̀ náà bá pè wá sí pàtì dandan ni á da yín lóhùn. alhaji saidi gbàko èèyàn michael ọ̀túnba nìyẹn. gbogbo yín pátá. ìnáwó yìí ò ní já sí ìbànújẹ́ fún yín. èyí tẹ́ ń sílé mọ́ ilé yá ilé yín ò ní gbóná o. èyí tẹ́ bímọ lásìkò ilé yá tẹ́ bíbí ọdún. ọmọ òun ò ní wá padà dọmọ ìbànújẹ́. ẹ̀yin tẹ́ ẹ gbéyàwó lásìkò yìí tẹ́ ẹ lóde ní weekend òde yìí ò ní já sí ẹkún fún yín o ìjàmbá ò ní ṣe mọ́tò tẹ́ ẹ bá wọ̀ wọn ní jí ń gbé gbogbo ẹ̀yin tí wọ́n dẹ̀ ti gbé èèyàn yín kan sí kejì tí ó ń bẹ nínú ìgbèkùn
2: gangan
0: ọlọ́run olódùmarè yóò yọ̀ǹda gbogbo wọn yóò tún wọn sílẹ̀ ẹlẹ́dàá àwọn màmá màmá àwọn abiyamọ tí kì í sùn àwọn abiyamọ tí mọ̀ ń gbàdúrà fọ́mọ́ irú bí ní ìsìn alábiyamọ tó pọ̀ ilé àní láyìíká àní lágbègbè àní kí gbogbo ikọ̀ àti ìrìjú ọlọ́run ẹ mọ́ sùn ẹ̀yin àfa ẹ mọ́ sùn ẹ̀yin wòlíì ẹ mọ́ sùn ẹ̀yin babaláwo ẹ mọ́ sùn lórúkọ ọlọ́run àdúrà gbogbo wa ni ó gbà á sọ ọdún ayọ̀ olóyè gbẹ̀ngàn láyéwọlá lọ́lọ́tún ètò yìí adéọ̀sùn káyọ̀dé lórúkọ mi new vision yìí náà ni ọkọ ìyàwó ẹ̀ ọlọ́run ní sọ mi àyálà ń wò mí pọ̀ ó ti dé àṣìṣe adéwọlá ń bẹ́ ń bì í ọ̀kan nínú àwọn mọ́gàjì onílá ni àṣìṣe adémọ́lá ẹ bá lóun kó ń tẹ́fẹ́ bá mi sọ àbẹ́fẹ́ kí mi nọ́mbà mi rèé 08034867571 ẹ enjoy weekend yín dáadáa o ẹ nírí wàhálà ẹ láwálẹ̀ àmsáàtì ti dé ń gbàgbé kò sọ́lù dé fún sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ thank god it's friday hold up.

lágẹ̀lì fm láyé gbọ́ àdẹ̀tìgbé tó jẹ́ kọ́ mọ̀ ọlọ́wálé amsaf ní atọ́kùn béèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dẹni wẹ̀ top striker malo good ní mekasọ sport o ẹni gíga lè testify sí àtẹni tó ṣọọtì o yà á bí wọ́n dekọ́ kennedy lágẹ̀lì fm ní best radio station mo lè sọ ní ẹni wẹ̀ ifun police station lágẹ̀lì fm òkè gajòkè.

0: wo Pastor's Shop ni gbagi Pastor's Shop alasora yi wo yi mu yi lo yi bi eyo kin Pastor's Shop Abida Corporate Services Limited ba wo lo se fe si Senator materials cashmere German wool damask material Swiss lace Swiss cord Guinea brocade Swiss foil trousers materials Italian Swiss wool voile and organza material gbogbo ilu jilu kari Southwest nlo ma Pastor's Shop kaluku lo loko ti e to si loko le se ti e labe ijoba alawo ma tin pe ro office re loruko Pastor's Shop ni gbagi tuntun ma fe rugbabukun koda eyun ni bara na e bere ona de Pastor's Shop ke to raso ke si ri daju pe signboard wa wa nibe gbagbagbangba magan ja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor's Shop ni number C 136 128 and 140 Green Block Pastor's Shop gbagi tuntun pe number bo raso 08034756248 ati 08052023076 ni Pastor's Shop raso sanwo e be nkan e olorun ta fi se gbekele aita ewo wo moja lo mu wa goke agba
1: Matosa Old School Opeloye Kenu Oda Adeni Lai Musical Grammar School Odin Joy Pad Apapa Akeko Dare Ile Eko Musical Grammar School Odin Joy Pad 1993 set Inkira Waku Odun Awa Tun Aleti Ifarakira Ele Ketaru Re Ijowa Eni Ile Eko Wa Musical Grammar School Odin Joy Pad Ni Ogban Jo Osu Kanu Odun Yi 35-2026 Odo Aba Meta Saturday Lobosti O Bede Ni Ago Mewo Uguro Eni Togbo Kotofu Eni Togbo Ekule Ogbo Kotofu Toko Bokbo Awa 1993 set eja pade loswaju ile eko wa musical grammar school lo je wa logun pelu loswaju ara wa ibi giga gala bojo ibi giga gala boke inshallah e ma sala wa o a o ni wa ra wa ti olukede apapo akeko jade 1993 set ogbon odun o le meta seyin 33 years iwaju iwaju la o ma lo o a o ma re ti yin o
2: ara so oya nigba ti won gbo je kan mo latenu top striker
3: lagilu fm
4: ka bo pada latoju oja ikani lagelu re lagelu 96.7 fm oke gajo kele vala vala le ni le ibadan oya je ka mo le iroyin ere idaraya eleyi to dun ti gbagbe nkan si oba igba yin se nda po mo wa Google lewo wa 500 ni bigi biga agiri agba nla aye Hello kani bani dore Facebook kani lagelu 96.7 FM e bariba Abija kama fan family lori Facebook kajo ma agbara kasida o ya lati ibe yen papapa e ja lo sinu idije Saint Cyprian Super League ele ti nwaye ni agbegbe oluyoro oke ofa nle ibadan tia ose leketa de logo with 17 ali fc ati elight ni advance ati 99 ademola pelu fortune fc umbro ati active ni omuyesi ati abiola ewe nje pelu akiremi adewoyin pelu ademide mi won se koju ara won niyan lago meje laaro ojo sunday lotun la bi nkan se ri niyan Champions Night, Champions Night. Eh, bariba. Ase gagba laarin ko Paris Saint-Germain ati ko Gunners. Adajo o, ojo ti ku. Ko pojo kegan mo. Less than 24 hours bayi. Less than 24 hours. Nloku bayi o. Lola. Gbagan of 21 Event Center. Ile to wa ni Ring Road nle Ibadan. Yo kun fofofon bere latago meji ose tori gbe orisirisi awon ibere lolokan ojo kan quiz lolokan ojo kan lati kokon fi ma dara wa lara ya awon eyin o ti ma gbenu si awon nkan kokan ko to di gbe ifigagbaga gan bere e si ma gba pe gbe lola abi success oni ola la fi ori oke je kan mo a fi lole iwo ti timu re ti n ba olokan je ma gbe bo a bo se Iwo ti team re ti o qualify fun Champions League abi Europa competition kankan. For example bi Chelsea ma gbe bo a bo se. Iwo ti team re ti e wa qualify fun Champions League. Sugbon esin lore fi o se lohun. Tori ko mo qualify bi Chelsea gan ibasan. Ma gbe bo a bo se. Iwo ti team re ti e wa qualify. Baba ba ti de pele to kangun sase kagba ni ma ja àbáse kágbá kéétí ojú ọ̀kan fèlè ó kọ tiẹ̀ máa gbé bọ̀ àbọ̀ se lórí òkè jẹ́kánmọ̀ lọ́la àwọn àlùjọ tó ṣe ń gbàgbẹ́ ọkùnrin rẹ pẹ̀lú àwọn orin ọ̀tẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan látọwọ́ àwọn àyálà ayọ́lá and his band lọ́la yọ́mọ̀ lọ́fà gẹ̀mọ̀ ni àwọn àlùjọ dàrẹ́ẹ̀tì lórí gẹ́gẹ́ bántà lórí gẹ́gẹ́ ọ̀tẹ̀ lórí gẹ́gẹ́ àyálà lónìí gẹ́gẹ́ ìyáàlù gúdúgúdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tí mò ń wú gbọ́ wọ́n ní bàtà wọlé o ó tún ń sọ̀rọ̀ bàtà ó mẹ́lẹ́ àti sẹ̀kẹ̀ rẹ̀ tó ń ti agogo tó máa ró kogó kogó kogó kogó alúbàtà kan wọ́n ní èédárin ṣé bẹ́ẹ̀ ni àyálà kò possible ọgbọ́n total concentration ni bàtà ọ́ concentrate tán yányán ni bàtà ó wọlé lọ́la tó o lè túlù ọmọlù yàgbàdé lọ́la ní MAF 21 event center aago méjì ọ̀sán láti débẹ̀ aago márùn-ún gẹ́gẹ́ ni kíkọ̀ọ̀fù ẹ wá máa gbọ́ kò gbowó kò gbobì bí mo ṣe sọ fún yín o àkọ́kọ́ nìyẹn ṣùgbọ́n ìwọ tó fẹ́ jókòó ní VIP ìjókòó ọlọ́lá VIP 5 on table 10 on table àǹfààní wà sákàn sí mi o kàn sí mi o nígbà tí a di lọ́yàn làbí nígbà tí gbogbo ẹ̀ bá ti ra gbogbo ẹ̀ tán a ní àwa lè yan yín ìṣọ̀gbé ẹ̀ṣẹ̀ èèyàn mi àwọn tọ́ra tébù náà èèyàn mi náà o ìléléèyàn dìde lórí tébù fún ọ o gbogbo ni kò wí fún mi ni o ìbáwa lè yan yín àwọn tọ́ra tébù náà ti rà tipẹ́tipẹ́ ọ̀tá mi làwọn ó di méjì bẹ́ẹ̀ yẹn sọ wá rí ẹlẹ́ẹ̀kẹta méjì ó sì ọ́ ní kàyéfì bọ́ bá dẹnu lóru lọ́la o wọn ò ní béèrè owó kankan lọ́ọ̀ rẹ o ṣùgbọ́n wọn ó ṣáàchì rẹ wọn ó sì àyẹ̀wò fún ọ kìí ṣe pé bóyá ọkùnrin obìnrin rà o obìnrin ló máa ṣáàchì obìnrin ọkùnrin ni ó ṣáàchì ọkùnrin kìí sì gbé ṣáàchì kan tó lọ dẹndẹn ṣùgbọ́n fún ètò ààbò lórí gbogbo wa náà ni àfẹ́kẹ́nìkẹ́ni ó mú nkankan tó lè pa ẹnìkankan lára wọlé lẹ́yìn kí wọ́n kàn fọwọ́ ba àpò rẹ fọwọ́ ba apá nọ́mà-nọ́mà àwọn obìnrin kí wọ́n yẹ báàgì wọn wo obìnrin náà ni ó yẹ wò kèé kọ̀ọ̀kan ọkùnrin lọ́wọ́ o àwọn báńsà wọn ó sì yẹn kọ́ mọ̀ bá olójijì lọ́la pé èwo tún lè lé ìrọ̀ o fáàbò gbogbo wa tájọ wà ńbẹ̀ náà ni àlàyé yẹn mo ní kí n ṣe fún yín a ní dààmú bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ó yẹ pápá láti ibẹ̀ yẹn birthday celebration nílé àwọn ọmọ aláìníyàá tó bá di ọjọ́ Tuesday ẹ mọ̀ pé ọjọ́ kìíní oṣù kẹfà June 1st ò ní birthday ìyàwó tọkọ ni June 2nd ìyá àbejì ni June 1st èmi ni June 2nd àṣìṣù àbáṣe mọ́ ṣe a tún kó àwọn ẹ̀bùn lọ sílé àwọn ọmọ aláìníyàá o tó bá dọjọ́ Tuesday àṣìṣù àní à ń rí àánú gbà lọ́wọ́ ọlọ́run èèyàn náà sì gbọ́dọ̀ máa dá padà nínú àánú ọ̀hún bó ti ẹ̀já yípe kìí ṣàwa nìkan la máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jọ́ lólùfẹ́ ni wọ́n máa ń dá sí gbogbo àwọn tí wọ́n sì ń dá sí náà ni wọ́n ń rí ipa tí ń kónú ìgbésí ayé wọn torí kálukú ò sí bó ṣe wà mọ́ lọ́dún tó kọjá òkè òkè lẹ́yẹ ń fọ̀n kálukú tó ti gòkè sí àánú ò ní fi wálẹ̀ ńgbà kẹ̀kẹ́ o tọ́ wọ́n bá ní nǹkan kan tó fẹ́ fún àfọ́ọ̀mọ́ aláìníyàá fi ránṣẹ́ àáfi jíṣẹ́ àwa kọ́ lẹ fún ọlọ́run ó sì mú ọ̀pọ̀ yéé rọ́pò àlùbáríkà tó wá pọ̀ rẹpẹtẹ ọlọ́run ó bá ń fi jìrọ̀ fún yín bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o ó yá pápá ń jẹ́ àrífigagbága kankan lénìí lọ́jẹ́ tọlọ́rẹ́ sọ́rẹ́ àbí kan ọmọpẹkùn ọlọ́wà o ọpẹkùn bí àṣà àyálà ọpẹkùn ẹkùn rọ̀wọ́ ní gbàákì
5: akójúmọ́
4: o
6: ìdẹ̀kú àlejò wa ni
4: a dúpẹ́ fọlọ́run
7: àwọn òfin kankan lọ́rọ̀ sọ ilé tó láǹfààní láti wá ìlànà olóde egypt wọ́n fi àjẹ́ russia máa ìkan dodo sódò ni ireland wọ́n fi àjẹ́ qatar máa ìkan dodo sódò ni wọ́n tẹ̀síwájú lẹ́ni olóde iran àwọn àti gambia lago mẹ́rin àbọ̀ olóde iraq àwọn àti olóde angola lago márùn south africa àwọn tún ní nigeria tó bá ti ń dago márùn bákan náà aago méje àbọ̀ bosnia and herzegovina àti olóde north macedonia
4: ni south africa àti italy
7: àwọn àti nicaragua
4: nicaragua
7: yes
4: nicaragua nìyẹn
6: bákan náà bí honorable ṣe rí tíkẹ́ẹ̀tì gbà so àti ní àwọn náà máa chairman ẹgbẹ́ àwọn alápàtà ní
4: ọ̀dọ̀ wa ń
6: bẹ̀ẹ̀ ni kódà àwọn ọmọ ẹgbẹ́ kan ti kí wọn wọn ti
4: pẹ̀lú àwọn ìrírí wọn nínú iṣẹ́ ẹran pípa
6: bẹ́ẹ̀ni in fact bá ṣe ń ṣe lánàá gan àwọn gan ni bí ìgbà lẹ́yìn máa ń ya fíìmù
4: àwọn ni wọ́n dìrẹ́tì yàrá tẹ̀kun lánàá
6: àwọn náà ṣe gbogbo ẹ̀
4: náà ń dìrẹ́tì
6: àwọn náà ṣe pé irọ́ báyìí ló ṣe ṣe iye ní bẹ́ẹ̀ kọ́ à nígbà wọn jókòó tí ìfọ̀nyà wọn ni àá.
4: Suala se gbogbo egbe ti fowo si n o ni feru n to sele o ti tun gbe o
6: ti everybody ti fowo si le awon egbe gan wa
4: tawon gun kan ayala fe so nkan kan
8: gbogbo egbe pata lo fowo si
4: ele egbe alapata ti oluyole local government
8: won ti sign koda o soju
4: ehn
9: manager
6: fúnra wọn náà àwọn náà gbà
9: fúnra wọn náà gbà ẹni tó sign life contract pẹ̀lú manager gbogbo ẹni tí tó bá fẹ́ ṣe tí òun bá ti bá àti mi ni máa sọ pé bó ṣe ń lọ ni.
6: Fúnra wọn náà sọ pé
9: wọn ò lè sọ fún
6: wọn pé wọn ò sọ fún wọn pa ni manager.
4: Ẹ máa gbọ́ bẹ́ẹ̀ bá ti yanjú ẹ máa gbé owó rí afẹ́fẹ́.
9: Ó ń gbé yín gógó ni.
4: Ṣé ẹ gbọ́ báyìí
6: rí mi. Owó tán ti máa san kan.
4: Ṣé gbowó ni.
9: O ti gbogbo.
6: Wọ́n ti gbowó.
4: Ẹgbẹ́ alápatà òṣìṣẹ́ ṣẹ̀. Ẹ̀yìn ẹ bá ṣe ẹgbẹ́ alápatà. Ọba Dèṣù. Ṣó lè dúró. Ẹ lọ́run ní járí àní rí lábúrú o. Kò sí wàhálà. À á yanjú rẹ̀ nítùbí nùbí. Lólédè Brazil ni mo gbà lọ Neymar Junior ó ní ìfarapa. Ẹgbẹ́ ìfarapa tó nìyẹn. Ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé ó gbé wá nínú ikọ̀ Santos ni ṣùgbọ́n Santos yarí kanlẹ̀ pé níbo. Kò farapa ń gbà tí èkú ò lọ́dọ̀ wádà sórí òfurufú ló ti á farapa. Lórí hẹlikópítà ló gbé débù bá ìgbáradì ikọ̀ ti olédè Brazil. Tó sì sọ kalẹ̀ tó kí gbogbo olélórí ọkọ̀ kan. Ṣùgbọ́n olédè Brazil ń jẹ́ kó di ímọ̀ ìgbọ́dọ̀ ìgbé Santos wọ́n háìdì injúrì yẹn ni. Kó lè bá a lọ sínú ìdíje fi ẹyẹ àgbáyé. Ju gbogbo ẹ lọ, wọ́n ní ìfarapa yìí. Wọn ò tí ì kọ̀nfáàmù iye ọjọ́. Ṣùgbọ́n ìrún tá ń gbọ́ ni pó ṣeé ṣe kó jẹ́ bí ọ̀sẹ̀ méjì. Àbọ̀sẹ̀ mẹ́ta. Ọlọ́run sì ṣe ìdíje fi ẹyẹ àgbáyé gan ò tí ì wulẹ̀ bẹ̀rẹ̀. Ṣé tó túmọ̀ sí pé Neymar Junior ò ní kópa tó bá ti ń dọjọ́ Sunday tí wọ́n bá fẹ́ kojú ikọ̀ Panama. Bákan náà lọ́jọ́ kẹfà oṣù kẹfà June 6 tí wọ́n bá fẹ́ kojú olédè Egypt ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ rẹ̀ méjèèjì o. Létà ó tó wá di wípé ìdíje ọ bẹ̀rẹ̀. Bí wọ́n bá wá wò sọ́tún wò sósì tó dàbí ẹni wípé kò ní padà bá tí wọ́n nílẹ̀ mu. Ó ṣeéṣe kí wọ́n ṣe ìsípòrọpò rẹ̀ kí wọ́n yọkú o. Jua Pedro àwọn tó jẹ́ family ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ kan níjọ̀wọ́. Mo ní àwọn ẹbí Pedro ìyàwó rẹ̀ ìyá rẹ̀ àti àǹtí rẹ̀.

0: edoki royin lagbe ka yin mo ikoni lagbe luro yin 96.7 fm oke to gaju ke lo akiyin wi ko eko ojumo mo siwaju on gbogbo titilayo akisola na loruko ti mo
1: atun kiwa ku amojuba ajimo loyin yo si la yo loyin yo ladun laye ko wa wa
0: ba mi po
1: abi demi loruko temi akade loko baba to bi mi lo mo ragba bi o ba se loro to ba pe ti amose ni dole kaabo
0: awon awon royin ojojumo ile wa Nigeria to wa de loni de report wa punch wa the nation na lanfani ati yoju
1: uye
0: eh je kemi o lo sinu iwe royin daily post akori akoko tin benbe ara ilegbimo asofin orilede wa Nigeria gosu apabio o ti soro wi pe se ari gbogbo awon omo ilegbimo asofin patapata ni won se ton fun atileyin fun ara orilede wa Nigeria fun eto oro aje ati atuto si oro eto abo lorilede wa Nigeria asiko ti gbogbo won kora won jo to lo re se baba e mo ku odun e ku odun ti ile ya todun yi lo lanfani ati soro n jade iwo ko yi
1: emi
0: go wa be ah ti lodo are
1: training lo wa bi moto
0: o n bere mo fe se rin ni
1: mi o lai o so pe
0: mo fe se
1: won so pe are are tinubu e mo ku odun
0: n bo je pe iwo won fe se rin lo gogo bi to mo fe se lo se n bere pe se training mo wa
1: to ba ye pa dugbo ni mi ma mo fe se
0: sa dugbo are mo fi
1: e nigba to wa so pe n to mo se ma fe jade ma wo ko sa mo so pe ebi se ibere se bere ni janu ni
0: emi o mo emi o mo ma bere ma nfa ja o
1: eh
0: ah ko eyan le sera mo ngbo ni gbe lori bere o ba make sense eyan fun to ni
1: eh boya king da keki mo wo
0: o ba da keki
1: ba da keki mo fesi lori barisa ni won ko iwe royin dine se ni ayin won ni are Bola Ahmed Tinubu lo salaye oro bi pe awon iyipada ilana atele eleyi ti a n gbe kale ninu sakoso tin lo lode yi o tin se sori fun Nigeria je
0: to ninu iwe royin daily post akori mi ti mo tun ri nbe se lalaye lati enu eni to ti fi igba kan rija igba keje are lolede Nigeria Atiku Abubakar o ni o ma wa se fu orilede Nigeria lowo lowo bayi awon eyan bere pe kilo se oni se ni orilede Nigeria wa di orilede ti won san owo itusile lodo awon abini ajinigbe bi eni san wo ile ah orilede ti wa ina abonilede wa ina ko la wa
1: eleyun na la fi wa nke si eyin gbogbo en toro
0: awon toro kan
1: ile ise olopa
0: ilu ogbo le ise eto abo ile ise ogbologun le yi
1: eyin
0: ijoba ijoba ibile ijoba ipinle ijoba apapo nibi oro de duro yi
1: o
0: a le dake mo won ni a idaka ku eye wo sun daran
1: amo ti egbe won di ojo meedogun
0: lo ni o ti won ti lo awon kan si odun leya ni jeta awon mi iperan ti won lana won si ayajo ojo awon ewe ni jeta awon kan wa nbe ti gbogbo won jo won yo awon obi atawon omo inu payin keke ni won wa
1: asin
0: wo won titi di asiko yi bawo na se fe jade
1: ejo esanu
0: ejo e mo di ope mo
1: esanu
0: e je fi toro oselu le mo fe se rap mo fe lo legun ba so fi ipinle
1: ah ejo da irori jo ka gba won le o Ọlọrun o fun.
0: Ba se gba awon omo ile lo je ko je koko
1: fun wa ni si. Asi ko to ka gba won le o.
0: Gbogbo eyin te si wa ni gbonu to ye ke se te se te n fi se to selu. Ah ta lo ba lo.
1: Abonbo.
0: Abon para abo.
1: Ọlọrun ri yin o.
0: Eh eh. Abon para abo. Awon omo yi dowo wa o.
1: Awon
0: bi won atohun oluko won. Won dowo wa o. Inu igbo won ti wa lati do ni tojo pa won o. E dakun tori Ọlọrun. E je agba won le.
1: Ọlọrun o fun ase.
0: Amen.
1: Iwe royin daily post ni ayin lori oro ifese mule eto abo. Eni ti se gomina wa ni ipinle Oyo onimero seyi Makinde lo ti salaye oro wi pe idasile olopa apinle into ye ati se ti pe ni ako to lati ja do olopa apinle le o
0: to woni ijoba ipinle Eko o na lo ti so fun awon olugbe ipinle ohun o bi pe gbalẹ gbadọ ti kole kolo eleyi ti o waye logbon ojo osu karun ọdún 2026 ta wà ní ìpínlẹ̀ Èkó sókònú ilé rẹ̀ tún àyíká àtàgbègbè rẹ̀ ṣe o kèsè wọn máa kọlẹ̀kùn mr six àwọn ti tó yẹ ká afẹ́ gbálẹ̀ àbá fẹ́ roko ní pé what do you mean kí ló kọ ṣe mọ̀ rí pé mò ń rest ni ṣé òun káwọn kan wà bẹ́ẹ̀ tó máa ń ṣe báyìí nù ilé
1: o do you know who I am.
0: You are disturbing my peace.
1: Pisipisi mo di pisipisi.
0: Pisipisi o di pisipisi mo lọ́wọ́ ìpínlẹ̀ Èkó. Bọ́ọ̀ bá tètè jáde darapọ̀ mọ́ wọn o láti kólẹ̀ kódọ̀ tí o ṣe mọ̀ pé ẹ̀gbín ti pọ̀ lẹ́yìn ọdún o yẹ ká palẹ̀ gbogbo rẹ̀ mọ́. o se pataki o
2: se koko ni awon ti ana ni bi
0: se bi se ni worod
1: ti mo ri mo tori kan jo mo
0: se layin ti jo ni tori to na
1: mo pe ki mo we se pa na ri phone mo kan mo ya mo ni agbalagba si ni se bi te wanda lo wa fe yin wiwe
0: e wa yo se yin
1: ni to mo ba do mo adro
0: e mo ko adro kin ti e o le pe kin ti e
1: ki mo dun mi pe igba ti mo mo ri mo mo mo kan ju lo
0: mi to ba to se ti camera ti
1: po mo le nbe
0: o bibo mo bo o se ti ibi awon sale lo se ti
1: iru awon yen ma won wa loju ti en to ba ri ti ti tin da wo ti o ba ya video
0: no se ti camera nsi da a fi wo gbogbo aye pe
1: o di goro si buru
0: to fi le re le to wa ro prolu paper to ba bo titi
1: so ma wo
0: laarin express
1: lara awon
0: laarin o titi ijoba
1: si ma wo lara awon an toro wa nsin kan na
0: awon na ma nse be
1: awon atoko wa bale
0: je
1: olohun ku sanu iwe royin ni ko ji
0: ko ti e gba mi ki mo gba ke ise temi temi mo se lojumo o ri pe o
1: ni seri like ta ba si gba wa si se na
0: ah
1: ta ma telephone si ko ya fun ah
0: to o gbe mani to ni kale to ko to wa me o mo fe ko si ya fun wa lowo owo to to joju ni o in sise ju be se na me lo
1: bi se full time ni wa
0: mo n gba ta lo mi ba ri donjo josh
1: ibi tin ba gbe si iwe royin ni ko ji lori oro eto dibo gbogbo ọdun 2027 wani ile ise are ni o ti ni se oro atiku wa ni e wa fe mo lo adale ko to nkan te yan la adale pin bi ti wuli omo tori pe ti ogede ni pelu bi ti ni atiku abubakar n lo lo re di re be lo re ba me si pe a mo bo ya jo se kini yi ba ba jo se yo soju kan na yo jo ho ni mo le si are ni kan ni gbogbo won su ti ati singam ni
0: ire ni wọ́n tó tẹ́ yóò fi
1: pariwo yóò jẹ́ nìjọ́ tó
0: tó àkórí mi rẹ̀ o wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá sí jùlọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè ti kéde rẹ̀ o wípé gbogbo ìgbésẹ̀ níjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti gbé o lójú ọ̀nà àti gbógun ti àìsàn tìtọ́ ọlọ́bọ eléyìí tó ṣeé ṣe kó wọlé sí wẹ́rẹ́ sórílẹ̀-èdè nàìjíríà o eléyìí tí wọ́n sọ pé àwọn orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀ ní ti ń bá wọn fira wọn níjọba àpapọ̀ wọn ti gbọ́ bá rẹ pé ẹ kójú ọmọ rí bi gbogbo ara lóògùn rẹ kìí ṣe pé bó ti ṣe jẹ́ńdò ní ìnáwó wà tún rọjú kalẹ̀ tí ó tún wá ṣẹlẹ̀ wọn ní bí ìjọba àpapọ̀ ṣe gbéra ńlẹ̀ nìyẹn tó ṣe dìde ẹ mọ́ kó kòkúkò ẹ mọ́ kó kòkúkò wá sórí orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yìn kọ́ yìí ṣé wọ mùbáwí ni
1: ṣe ìbí mi ara
0: àwọn tí wọn ń gbọ wa ni mùbáwí
1: pé ẹni kọ ni mo ń gbọ nígbà tí mo ti
0: èmi ṣe bó lẹ ti gọọmù méjì
1: ni ìwé ìròyìn the punch ní àyín wọn ní ẹgbẹ òṣèlú oníkàméjì ndc wọn ní lónìí gangan ni kò ní dọlà o peter obi ńlá wọn jà ló ń tẹgbà pé o ní
0: ọmọye
1: fún ààrẹ ìnáwó ẹ sókè
0: wọn ti náwó ẹ sókè ó yá àṣìṣó ibi ọ̀rọ̀ dé dúró yìí o ti fẹ́ wa mo ń bú ọ̀pọ̀ fẹ́ wara ro mo wara ro lásìkò tá a wà yìí o burú jù kéèyàn wà.
1: pẹlẹpẹlẹ sẹ gbomi tòsí.
0: ó yà jà lọ.

0: tẹ́lẹ̀. Ìpàdé àdúrà òde méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ẹ mọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí. Láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹjì òkú. Pátá ẹjì òkú ẹ wọ mọ́tò àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kunrẹ́ rí àlàyé. Nọ́mbà sí ni kẹ́ máa pè. 09033933006 tàbí 00668-1455.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: SELARIE. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC.
1: Ẹ káre. Pálí òun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún

0: ọrùn ìtúsílẹ̀ rèé jésù olùgbàlà tún ti gbé ìṣeré rẹ̀ dé o gẹ́gẹ́ bí ó ṣe ń ṣe ní ìgbà ni kí ni ó sojo sí ọlọ́kàn tí o rò pé jésù kò lè túsílẹ̀ máa bọ̀ wá sọ́dọ̀ jésù lónìí ní gbogbo ọjọ́ friday tó gbẹ̀yìn oṣù ni ìṣọ́ ọrùn ìtúsílẹ̀ yìí máa wáyé o ní dédé aago mẹ́wàá alẹ́ títí di òwúrọ̀ ọjọ́ kejì nínú ìjọ sanctuary of christ evangelical church èyí tó kalẹ̀ sí ọlábì àgòrò street tẹ̀mí bíọ́ bus stop ládojúkọ csc grammar school adesola ibadan ní òpópónà títí márosẹ̀ èkó sí ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa já ìdè tú ìdè sílẹ̀ nínú ìṣọ́ ọrùn yìí pẹ̀lú àwọn akọrin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀kan olùgbàlejò àgbà ọ̀jọ̀gbọ́n gbadé òjò is here again sanctuary of christ evangelical church presents a night of liberation taking place every last friday of every month at sanctuary of christ evangelical church located at olabi agoro street semimbio bus stop opposite csc grammar school along lagos ibadan expressway adesola ibadan time is 10 p.m. till dawn chief host professor gbadé òjò don't be left out and you'll be a great testify.
1: Education are the best legacy, best legacy, best legacy. Today I learn, tomorrow I leave.
2: Admission announcement for the 2026-2027 academic session. The management of Adesion Ogundoyin Polytechnic, Eruwa, is pleased to announce the commencement of the admissions exercise for the 2026-2027 academic session. Interestingly, AOPE is one of the recognized and leading institutions in Nigeria, renowned for our vocational and technical education, fostering innovation, development, and proudly committed to academic excellence. Interested applicants are encouraged to visit the institution's website at www.aope.edu.ng or portal.aope.edu.ng. For further information, the deadline for submission of admission applications is Monday, 29th June 2026. Announcer, Registrar.
3: Àkókò bí èyí àdúrà ló gbà bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò wá ṣe ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ̀ mí èmi ó sì dáàní olúwa wí bí bàtà ọ̀tá ìgbẹ́yẹ́gbádùn àti àbọ̀ ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà gbogbo abiyamọ tó bí àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiyamọ bíi esther abigail àti deborah ó yẹ dìde nítorí pé ohun ìjọba kìí ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wú ẹbí gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dé tòkè sílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àkókò tó ẹ jẹ́ ká kórajọpọ̀ níbi àkànṣe àdúrà àti àwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí tí ó máa wáyé ní sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ti aago mẹ́ta.
4: Màmá Dr. Bọ́lá rẹ yóò máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀.
3: Women Intercessory Network WIN ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá Amphi Theatre ní pápá ìṣeré ńlá Lẹ́kọ̀ọ́ Sàlámì Adámásigba Ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́
5: àdúrà ló ń gbà.
6: Ọ̀rẹ́ àfàìmọ̀kó má jáwọn àmì tí mò ń róye ẹ̀ nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀ kára ó máa tà mí bíi pé mo fomi atapara ara ń já mi jẹ nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara ara ó máa yún mi má bá ń bari ẹni ti pajápajá tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀ ṣùgbọ́n irọ́ ló ń pa mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀. Ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́ ṣọ́rọ̀ ọ̀fọ̀ wa leléyìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà ṣé wọn ò gbọ́ nípa bíànsì kapsule egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò tó bá ń di pé ara ń tani ara ń yún ni ara ń já ni jẹ nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀ bnc capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn bnc capsule wà ní danax pharmacy adamasinga tanimọ̀lá pharmacy òkè àdó aslam pharmacy mọ́kọ́lá roundabout boste pharmacy àpáta solution pharmacy agbeni bnc capsule wà nílùú ìsẹ́yìn ọ̀yọ́ ìkirè ìwó ẹ̀dẹ àti nílùú ògbómọ̀ṣọ́ tàbí nọmba 30 adékọyà house anfani road roundabout ring road ìbàdàn iléeṣẹ́ tẹ̀mẹ́tayọ trado medical nigeria limited ló ń ṣe bnc capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí bnc capsule rà ládùúgbò yín ẹ pé 081-03-369-434.
7: لبيك اللهم لبيك
8: السلام عليكم gbogbo muslimi ile ise akorin ajo sile mimo aljanna travels lo ki gbogbo wa papa julo gbogbo awon ti won tele wa lo si haji odun 2026 won ni olohun gba ni bada fun gbogbo wa o a lo tun lo a lo gba olohun o se won wa ni karara wa ni ti o wi pe atete sun la tete ji fun gbogbo eni to fe ba wa se haji 2027 yala awon ti o lanfani lati lo lodun yi won ni iforuko sile ti wa bere bayi ipari osu november 2026
5: weeks ni gbogbo pepepe o wa sopin ni le se Aljana Travels gege bi alakale ijoba Saudi ko wa to dipo kase nle anfani ti wa fun gbogbo awa ta fe bere lati darapo mo eto so die die pay small small ni le se Aljana Travels to wa ni Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kale ba jo gunle sorilede Saudi Arabia futi haji 2027 fun alaye lekunrere e ma pe 0904-444-4945 esi le bewa wo lori www.aljanatravels.com pelu Aljana Travels haji 2027 welemu no tun je the evening light

0: Ẹjì Sọ́lì Olúgbilé láti ìlú Ìsẹ́yìn. Ìjànú
1: etí ni a tún tẹ ìwòyà.
0: Ẹjì Márùfọ̀ Atọ́ba láti ìlú Gbọ́ọ̀rà.
1: Òun látọ̀.
0: Ẹjì Sùlàìmán Ọlọ́ta láti Ìsẹ́yìn. Ara ni Yáyá láti Ìsẹ́yìn. Kábíyèsí olú tilẹ̀ Gbọ́ọ̀rà.
1: Àmì
0: ẹ̀kú ọdún.
1: Ta ti ń ṣẹ̀.
0: Yóò ní jáṣe bá. Tinkiti Asigangan tilẹ̀ gangan.
1: Ọjà
0: bá
1: sẹ̀mí ẹ̀mọ́.
0: Kú oríire.
1: Kò sí ní rí ayé ẹ̀wò yanu. Ó ń bí lọ́sàn ló.
0: Ìṣìn ọba ó jẹ kó pẹ́ o.
1: Ọba tó dá.
0: Ọdún ilé yóò ní jáṣe mọ́nú ayé. Kámi Yusuf láti.
1: Ọ̀rẹ́
0: Ayò ńlẹ̀ Ìbàdàn. Ọjà
1: àsọgbọ́n nu. Dẹ́kun wá fàyè mi ṣe yá.
0: Kí Nurudin Ọláǹre wájú. Ọlá Bello látòní à ń sọ nílẹ̀ Ìbàdàn.
2: Àti bàbá o.
0: Pàtí ìfẹ́ràn ọdún ránṣẹ́.
2: Àti àti èrè.
1: Ìyọnu.
0: Ààjì Sàídì Atura Bákà.
1: Ìyọnu.
0: Atura Worldwide. Ní òní jáṣe mọ lókè.
2: Àti àìyè.
0: Ti yín kí gbogbo àwọn tó na owó ọrẹ sáwọn èèyàn nú ọdún
1: yìí.
0: Nítorí àwọn tó ń rẹran fún. Àwọn tó ń fi tọ́rọ́kọ́bọ̀ ran ọlọ́dún lọ́wọ́. Ẹni wọ owó tì lókè.
1: Gbogbo
0: ẹ̀yin tẹ ran ọlọ́dún lọ́wọ́ pátá. Pé ìnáwó kan pọ́n ń bélé ni ọdún iléyá jẹ́ fún Mùsùlùmí. Pàápàá jùlọ gbogbo ẹni tó bá ti tó àkókò kóun náà ó pẹ́ràn. Àkókò yìí mo fi kí.
1: Ìsúnkú pè é mọ̀.
0: Olúwa bá wa dúpẹ́ lọ́wọ́
1: yìí.
0: Àṣírí ti yín náà ò ní tú lókè.
1: Bẹ́ẹ̀
0: bá nílò onírànlọ́wọ́ ẹyọ kan. Ìgbà ni ó máa dìde sẹ́yìn
1: kan.
0: Ẹ ṣe mú dúpẹ́.
1: Gbogbo
0: wa pátá ló mo fi ń fà àkókò yìí. Ẹgbẹ́ níjọ níjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó ń ran àwọn èèyàn lọ́wọ́.
1: Ọba náà.
0: Ìdí mẹ́ta wọn pa màálù wọn máa pin fáwọn èèyàn.
1: Ó
0: fi ìbílù ṣe rí. Alùkún náà wá aṣọ ọdún
1: ayọ̀.
0: Ìbànújẹ́ ò ní sọlẹ̀ sọ́ọ̀dẹ ẹnì kan.
1: Àjọ aláàánú ni ẹ sọ.
0: Mo ṣe.
1: Ẹjẹ́ wọn lọ́run pẹ̀lú ọmọ.
0: Wọ́n náà mo ti já ń lórúkọ tèmi jẹ́.
1: Kọ́ sí ọmọ bẹ̀rẹ̀ sí.
0: Ìyá àtọmọ aláǹlajọ wà ní agbára.
1: Dákàlẹ̀ á.
0: Kí n yára fi ìṣẹ́jú bíi mélòó tó kàn ká tó lo ẹ̀ka ìpolówó ọjà jẹ́ kí n yára wọ abala kí lọ́lọ́run wí kílà náà. Mo sọ pé ànísọ̀rọ̀ tó pọ̀
1: lẹ́yìn.
0: Àwa dúpẹ́
1: ni.
0: Ọmọ aláǹ bísímíláì.
3: Lọ́dọọdún lọ́dọọdún la ń sọdún. Aláwùra lọ́mọdún àṣegbẹ̀yìn. Ọlọ́run dákun máa fèyí ṣàṣe. Lọ́dọọdún lọ́dọọdún la ń sọdún. Aláwùra lọ́mọdún àṣegbẹ̀yìn. Ṣàṣe àdákun máa fèyí ṣàṣe. Akírawa.

0: se wuwe. Lo ti tu ati lo dodo, e ti ma ka se pelu oto onu. To ba so be, o ma se be. Lowo lowo lasiko yi, akoko ti to fun media cash flow, ninu shujun. Ogun to le ni milionu lona ajota naira wa fun jije. Ati bi awon to ju ogota eniyan lo lo ma ni ipin lati je lose kokan. Ma se fa seyin, ma jora re lenu. Gbogbo ayo to ba je duro fun anfani lati yi igbesi aye re pada. Bo se nta to tun ta si, be la anfani re po si. Wednesday 24th of June yo jojo ayo la. Pelu rire lala kan tun. O ya bere si ni lo ma ta pelu code e lori Splash FM *347*1004*1#. Lori Ilajelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Media Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti Cashier? Mo ti Cashier.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fanimọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóò ní kan, lásìkò kan náà.
1: Ọ̀rẹ́ ni tó bá mo tó ṣẹlẹ̀ lánàá.
2: Ìwọ náà kó ojú mọ́.
1: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
2: Ó dáná sọ ká gbọ́.
1: Àbí.
0: Pẹ̀lú Lipton tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí ó wà fún ìṣọ̀kan.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-E-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Lagilu FM 96.7.

0: kódà àwọn tí ò láǹfààní àti pẹrin lọ́jọ́ ọdún wọn ti pàjọ kejì.
1: Ìgbà tẹ bá ń dúpẹ́ kí lẹ fẹ́ sọ mí dọ́gba tí ó mọ̀ ìyà jẹ́ yín sí. Nígbà tẹ ẹ̀rọ rẹ tí mo ṣe fún mi tẹ.
0: Wá jẹ́ àfàkókò ìbínú wá ṣe ń dùn yìí.
1: Àmọ́ lórí gbogbo nǹkan
0: tẹ́. Ọba tó sọ ìbànújẹ́ dayọ̀ fún Ànẹ́bí Ibrahim àtọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ àti gbogbo ilé rẹ̀.

0: àwọn olùkọ wọn tí àwọn ajínigbé kó
1: ọba lówó ọlọ́run ọba ni mo ti
0: ní ìjọba ìbílẹ̀ oríire
1: bó bá bímọ ọlọ́run ọba ni
0: ìyẹn nípínlẹ̀ ọyọ tá a wà yìí
1: ọlọ́run ọba ni gbogbo kò kí kò
0: tán eléyìí tó ti di ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún báyìí tí wọ́n ti palẹ̀ wọn mọ́ táwọn ẹbí wọn ti wà ní òrora tí wọ́n ti wà ní ìbànújẹ́ ọkàn tí wọ́n ti dẹni tó ń garùn lọ́tún lọ́sìn bàbá àwọn ẹbí àbọ̀wọ̀n àwọn ló dé tó ti ń wo ọkọ̀ tó bá wo agbègbè bí ìgbà tó jẹ́ pé kó mọ àwọn padà wá táwọn ọ̀yá ti di jẹ́najẹ̀na tí wọn ò lè jẹ́ tí wọn ò lè mú mọ́ kójò ń rọ̀ nínú ilé táwọn gan ṣe tí àti bọ́ síta gbangba kójò máa pa àwọn tó ráàyè táwọn ògo wẹrẹ àwọn rógódórógódó yẹn wà lọ́wọ́lọ́wọ́ àwọn ò lè sọ. ọba tí fi ìbànújẹ́ tí padà fi ayọ̀ gbẹ̀yìn rẹ̀ iná máa lè ó sì rí yusuro fa iná máa lè ó sì rí yusuro. Àyè táwọn ọmọ yẹn bá rí kó wà lénìí àtàwọn olùkọ́ wọn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ta àti ẹ̀gbọ́tọ̀ ọmọ ẹlòmíì tí wọ́n ti kó sínú àhámọ́ ọlọ́run bá wa ṣí wọn lẹ̀ ọlọ́run fún wọn lómìnira afọlágbára rẹ àfibẹ̀ olórí afẹ́fẹ́ láàárọ̀ ìtorí ìgbàgbọ́ ta nínú ẹ pé tí ò bá ẹdí jímọ̀ ọjọ́ mẹ́jọ afẹ́ gbúrò ayọ̀ lórí wọn dá wọn padà fáwọn òbí wọn tó bá wá dá wọn padà tán má fẹ́ni kọ̀ọ̀kan tiwa náà dípò má jẹ́ abọ́sọ́wọ́ ajínigbé o má jẹ́ àwọn ọmọ wọ́ bọ́sọ́wọ́ ajínigbé má jẹ́ káwọn ẹbí wọ́ bọ́sọ́wọ́ ajínigbé wàlà haúlà wàlà kúwàtà ilà abilà abilà sí ẹjẹ́ àjọ panubọ̀ káka súra yẹn náà nínú àtẹ náà ní kájọ kà lápapọ̀.
2: ọlọ́run
0: ìdúnrà nẹ́bí
2: wa
0: òun sì ṣèlérí fànẹ́bì pé òun ti ta lọ rẹ dákun bá wa ta àwọn ẹbí ẹni wọ̀nyí náà lọ rẹ gbogbo tó wá jẹ́ ṣùgbọ́n nu ayé tiwa ọlọ́run ta wá lára ọ̀yẹ́ ọlábi akabe bismillah irahmani rahim
2: iná àtọ iná kalikauza fasoli lirobi kawani har iná ṣáàni akawuwala abuta
0: wala haula wala kowata ilabila aliyu tó bá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ asunsiwaju kábẹ̀rẹ̀ sí gbàgbé àwọn ẹ̀ kàmàkiri àfọ́dún.

0: Ọlọ́run adúpẹ́.
1: Wọ́n lọ́mú yàn kún lẹ̀ ó wọlé.
0: Mo bóyá mo lè gba ìpè kan sí kí n tó máa lọ lórí ètò fún ta. Hello, salamu alaykum.
2: Ìyáwó
0: a máa kú ọdún àṣeyíṣẹ́ mi.
2: Orúkọ tèmi ni Ajabali Keith.
0: Àwọn
2: ọmọ arọ́dún
0: agbára
2: Ọlọ́run.
0: Àmì Elédùmarè. Àmì o.
2: Adèlé òní bàjẹ́.
0: Àmì Ọlọ́run. Ẹ ṣe ẹkú ìfẹ́ wa. Àlékún sáńtì lábàrà tó ń tọ́ àjọ kíra wa lọ́dún tó ń bọ̀ náà ni. Má fe ṣe lọ wẹ́rẹ́ di wẹ́rẹ́.
1: Ilé rẹ̀ pé kí ni mo dúpẹ́.
0: Ó tún dìjọ mẹ́jọ lágbára Elédùmarè.
1: Mo dúpẹ́ rírí jẹ́ mo dúpẹ́.
0: Òun tọ́dún eléyìí bá lọ́wọ́ wa tó jẹ́ alàyè.
1: Mo dúpẹ́.
0: Yóò bá dẹ̀mí kò ní dùnkù.
1: Rírí náà.
0: Àwa náà ò ní dùnkù. Lọ́ba tó ń gbàrọ̀ lọ. Pọ́nà ọmọdìjà mi ò kí gbẹ̀yìn olólùfẹ́ wa pátá.
3: Alhamdulillah.
0: Láti fi ìdíjọ́ mẹ́jọ. Àtọmọ aláàánú sọ pé subhanna rabbika
3: rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin wa alhamdulillahi rabbil alamin.
4: UFM 96.7.

ìkànnì lágẹlú rèé lágẹlú 96.7 FM òkè gajò kele falafẹlẹlẹ nílẹ̀ ìbàdàn. Kaṣẹ kaṣẹ kaṣẹ we go again. Láàárọ̀ yìí a tún láǹfààní láti gbéra wa débẹ̀. Mo sọ fún yín wípé láàárọ̀ yìí owó tó wà ńlẹ̀ tún gara tán. Ṣé ká má dènà pẹnu? Bá a bá bẹ̀rẹ̀ lórí 50,000 naira. À ń tàdápò bọ́ sórí 100,000 naira. From there, à ń lọ sórí 150,000 naira. Ibẹ̀ là ń gbàdé orí 250,000 naira. Ká tó wá pajú ẹ̀ dé sórí 500,000. That is 500,000 naira. 500,000 naira. Ibẹ̀ là ń pajú ẹ̀ dé sí. Ìyẹn láàárọ̀ yìí ni o. 500,000. Ta ló máa gbàjẹ́ yẹn. Ẹ mọ̀ yí pé káṣe ẹ̀ ò ní bọ́ra ẹ̀wọ̀n ní ha ìrà. Ìrà tí ọlọ́mọ ń nú. Ó yẹ gẹ́gẹ́ nìyẹn o. *347*1004*2#. Ló máa gbé ẹ débẹ̀. Bákan náà gẹ̀dẹ̀ rí e. Play 3 tickets, get 30 tickets. O tún wà ńbẹ̀. Play 3 tickets, get 30 tickets. Yẹn náà tún wà ńbẹ̀. Bá a bá ń sọ àpapọ̀ owó tá a tún jẹ, à ń kó gbogbo ẹ̀ pọ̀. Owó tó tiẹ̀ wá wà ńlẹ̀ báyìí.

owó tó lé ní mílíọ̀nù kan tó ń bẹ ńlẹ̀ láàárọ̀ yìí táwọn èèyàn ṣe bàjẹ́ play 3 tickets get 30 tickets mọ́ wura rẹ̀ ràn o play 3 tickets get 30 tickets DJ Spider bá ń yẹsẹ́ yẹn wò bá ń yẹsẹ́ yẹn wò mọ́ relent mọ́ wararo mọ́ rẹpẹ̀tì mọ́ relent mọ́ wararo.

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòdì agbára.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú, tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀ tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#, lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Filele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-E-R-R-I-E sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
7: Ilé-iṣẹ́ bá dẹ̀rọ ọdún dé.
8: Ilé-iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kátà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bí iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ látúntà laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùnún lẹ́ẹ̀mọ́ rírà níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor, Lama Plaza, tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ó yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn. Ìlàlẹ̀ àmọ́
9: Inshallah.
10: Lágílú FM 96.7.

0: mọ̀lẹ́ tó ń gbà ọ́ bójìlá àgàtà ìjọba bàbá ọba ẹ̀gbọ́n ọba èèyàn ọ̀hún ìjọba ẹ̀ ṣàmù. ẹyin tẹ̀mí wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín ẹ máa gbọ́ gbẹ̀ngà aláwọ̀ ńlá lágbo òṣèré o nílàkẹ́ ìlú rédíò jìbọra o gbẹ̀ngà aláwọ̀ ńlá lágbo òṣèré màánà ọ̀hún ni ó bá so bí ó sóhun wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín kò séléré ìbẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré nàìjíríà pátápátá lágbo òṣèré láàyò bákàlà àgàtà lágẹ̀lú.
1: ẹyin tẹ̀mí fẹ́mi adébáyọ̀ lorúkọ tèmi èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀mí tí bẹ́ẹ̀ kẹ́ máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú gbẹ̀ngà lágẹ̀lú ẹ̀fẹ̀.
2: táyì ti bá kọjá ìbàdàn ṣe mú máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀ lẹ̀ ṣe mú máa ń ṣó o irọ́ tí má lọ nígboro ṣe mú máa ń gawú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mú ni ṣe bẹ́ẹ̀yìn rẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: èyí tèmi lágẹ̀lú la tún wà sí lágẹ̀lú náà tún sọ ńbàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹ̀lú èmi gangan musa arígbérí wàbẹ̀ ni gbé síbẹ̀ lágẹ̀lú náà ń gbọ́.

orúkọ tó bá wuni la jẹ́ lẹ́yìn òdi náà fi ń pè ló yàtọ̀ dia 4 or dia 2 plus 2 oya dia 16 divided by 4 ni dia 4 náà ni o gbẹ̀ngẹ̀ ó yàtọ̀ ń kí yín lágbo òṣèré leléyìí ibi ta ti mọ́ sọ gbogbo ohun tó yá sọ àwọn nǹkan kọ̀ọ̀kan tá a mọ̀ lágbo òṣèré

iyun ti jebu ode abi ṣugbọn ni nsin bayi mo ti wa ri kaakiri kaakiri o dabi ẹni pe ọpọlọpọ awọn ilu ni nsin ni wọn ṣe ojude ọba naa lẹyin ileya ẹ ki gbogbo awọn ọmọ inu wa mọ dun boye je ka asembu sibi kan

0: ni àwọn tó tap ti gbẹnu sí káṣẹ lera lera
1: lóní bá-tú-bá
0: abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé workers day cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀ káṣẹ ẹlẹ́yinjú àánú ti a ọmọ má lọ fà tí káṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí slash fm *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2#. Tàbí lórí website wa.

ẹ gan ẹ rí pé Saheed Òṣùpá ó lé fòtán ni jàkídì tán inú mi a mọ́ dùn bí n bá rá àwọn olórin

Ọlọ́run sàánú àwọn èèyàn àwọn online doctors wọ́n bẹ studio ni wọ́n sì fẹ́ ṣe wọ́n bẹ studio bẹ́ẹ̀ wọ́n ṣe reaxa ni sàùtí arẹwà bá ń ṣàdúrà nù studio àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ pé kọ́lọ́ mọ́ jẹ́ kí nǹkan kan ó ṣe sàùtí arẹwà o àbára sàùtí arẹwò ìyá ni bí nǹkan kan ṣe sàùtí arẹwà ni kò sí nǹkan kan dáadáa ní bẹnu abidi kòkòkò báyìí lára sàùtí arẹwà kòkòkò báyìí lára rẹ̀ yé dáadáa ni ẹja máa sọ fáwọn òṣèré wa àwọn tí ń bá múnú wa dùn àwọn tó bá sì ní nǹkan kan tàbí méjì lára ẹja máa gbàdúrà fún wọn náà ni wọ́n ti bomirin wá ohun tó ní kálukú bá nọ́ọ̀sì lára kọ́lọ́ ọba kó bá wa bí ìyá rẹ̀ ohun tá a ní ìdínú o kí èrò bóyá ní ìdí nǹkan míì sáìdì ń wọ̀ mí lákínyẹmí ara kí ló yẹ ń ṣe báyìí bí ṣe ló yẹ kí n fi ilẹ̀ kí n mọ́ sọ̀rọ̀ mọ́ kó mọ́ kọrin lọ ṣùgbọ́n owó ń kọ́ gbogbo yín lẹ mọ jíde awó bọ́nà àwọn èèyàn láwọn pítì jíde o kí ló dé tẹ fi ń pítì jíde wọn ní jíde lọ ya fọ́tò ó wá lọ ya fọ́tò òun àti ìyá

0: yan ba ni jide anu re se mi
1: oju ba ki ma su
0: o tebu yo ko mu fun o
1: be mi ma su bu ara nte mi
0: come ti mo mi ni pe yo wa fun ni mo mi ni o eyin tokan yin doti
1: o je bi o ni nte mi so family loru mo dupe ato tabi ore to
0: emi na mo darapo mo ogun logun awon eyan
1: gbo ni to wa wari
0: ati mo ba onkori emi ni anti wa Evangelist Tope Alabi mi na ba won dupe mo dupe ti ambassador titun tan sese gba eyan ni ti pocket prize
1: Hey,
0: ojo abiya mo ri o mama rainbows jade won soro won so n toju ri adagbe adafa papa julo ngba toko won o si mo
1: loju kon na ma wa o olorun gbogbo lo bibo mi
0: ya ni pe on toju ri po ojo lawon ran ti igba kan to je pe awon lo ta so awon awon le ra aye toju awon omo
1: ka
0: le ra aye ran awon omo lo sile eko ngba tan ni ide owo ile eko awon omo gan ni si nko okan ninu awon omo yi o kole alara nbara fun mama mama lagbara olohun mama e to ti over 80 lagbara olohun emi yin olohun fun yin lemi te fi lo daada gbogbo eyin abiamo te njiya lori omo ni isin na gbogbo eyin abiamo te njiya lori omo lagbara olohun e jere omo yi lagbara olohun e jere lori omo be ba wa jere lori omo olohun ni fi ere yin se fi wonsi olohun je ke ra aye ke fe yin ti daada ke je iroyin po ta fe mu wa sugbon spider ti ni pe bo se ja yo da be ni pe a fe lo taja o again actress eni ola ajao ohun lo tu gba best dressed female presented yo
1: dabaramo abosiko
0: won si fun won fun ni owo o gba best well dressed female won si fun ni 250,000 naira ni boni ni bi premiere ti cinema ajosepo
1: be
0: na ti present owo yi fun
1: asa to na sayin ni e ton ba so wi pe ma ra eda
0: a dupe lowo awon afisi owo won ati yawo emi de fun mi martins
1: o jaje ko
0: kere 20 years wedding anniversary won adupe akin ko riri ijija sugba adupe yen poti over 20 years ti fun mi martins ti ku iya eja lo taja mo nbo iroyin bo latodo boda wa ibrahim
1: korodu
0: chata
1: said
0: iroyin bo
1: beno jasi
0: nipa toju de oba iroyin bo ka akiri esa ni suru mo nbo na we are coming
1: baba so wi pe ko si gbegbe afi gbegbe
2: Lagilu FM 96.7
3: gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀ kọ́ọ̀bù kan bóun nìkan lásìkò kan náà.
4: ọ̀rẹ́ mi tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
5: ìwọ náà kojúmọ́.
4: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
5: ó dáná sọ ká gbọ́.
4: àbí.
3: pẹ̀lú Lipton tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ ó ń fa àyànsán mọ́ra Lipton tí ó wà fún ìṣọ̀kan.
6: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
8: bọ̀dọ̀ pẹ́. Ṣé wo ni mo bèrè yin ni? E dọ́kun iṣẹ́ mu wa. Jíjọ́ kan lè ti sú mi.
9: Ṣé kì í ṣe pé ọ́fíìsì ni wọ́n náà ń wá o? Torí iṣẹ́ ti ń mẹ́lẹ̀ báyìí. Iṣẹ́ community sales rep ni o. Iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó ní kálukú ń gbé láì kúrò ládùúgbò wọn. Oníṣọ́ọ̀bù o, oníṣọ́ọ̀bù o kan. Ìwọ sáti lọ́yàyà àti polówó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ. Bẹ́ẹ̀ kẹ̀ré, iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o. Torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan ló pilẹ̀ fẹ́ bá wọn tà. Èyún Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2,000 naira tí ilé-iṣẹ́ Better Life ń tà 1,000 naira. Fẹ́ wọn alára jẹ, kó o tó gbé lẹ̀ báyìí.

0: won ti bo wutiwuti owo sese lo ni kaluku o ma gba to ni se pelu bon kaluku ba se tasi bread ipelete to ta fe eyan mewa ni won ko fun olojo gbogbo ile ise ko mo beru o wa ta bread ri o ni se o to ba ti laki kanju ko to mo o tin gbowo ten to lo lata aro doru oriba lai ku o ladugbo re pe number yi kan to gba dugbo re mo lowo to re nikan adugbo kan ni o 09025427551 le kan si 09025427551
1: Clash FM Media Academy. Nibe, lawon eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba. Soke tente ninu igbo safefe pelu ikose mose ati iwo omoluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá láyé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ìrìnàjò umrah láti ṣàlékún imani kálíbà jẹ ayéjìrì alikiyama tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ìbàdàn kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna Travels èyíkéyìí umrah tẹ fẹ́ bá wa ṣe ní aljanna Travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 09044444945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna Travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
7: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùn yín ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa

iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yin gè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ràyìn. Ìlàlẹ̀.

0: lọ́wọ́ lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí ojúdọ̀ bá ń lọ lọ́wọ́
1: ọ̀rẹ́ má sọ wa nu
0: David Adeleke o ti kọ àwọn ọ̀rẹ́ rẹ̀ àtojúlùmọ̀ o ti kó gbogbo wọn lọ sí ilé rẹ̀ tí ń kọ́ lọ́wọ́ ẹ bá ń gbọ́ ilé àwòdámi ẹnu láti ya ẹnu báyìí yóò yẹ ẹnu báyìí ni
1: ọ̀rẹ́ mi ìgbéraga gbogbo yàn dèbí ìtọ́jú kọ́yìn mú
0: ilé yìí wọ́n ní multi-billion naira ni má sọ pé ilé jẹ́ multi-billion naira project mi ò ní million o kò ní dá fúshì bó ṣe sọ ó ní 20 rooms mansion kẹ́yìn wá kọ́ 20 room mansion wọ́n ń kọ́ lọ́wọ́ ni ó ní Eko Atlantic Lẹ́kọ̀ọ́ Akété multi-billionaire ti ẹ̀ ni ìwọ tó ń bá mi lóní láàkáǹtì tí ìwọ tó ń gapá àkáǹtì ti ẹ̀ kò tó 7 digit kò tẹ̀ tó 6 digit kan wọ́n ní lóní tó ń pe pàṣó multi wọn ò ní a billion naira project o multi billion naira project ṣe mọ̀ tán pé multi ohun tó pọ̀ kẹ́yìn wá kọ 20 room mansion mansion náà tún pé wọn ò ní 20 rooms flat o ọlọ́run wo ìwọ tó ń gbọ́ mi mọ́ rora rẹ pin gbogbo ẹ̀ ó dá náà ni o ìròyìn yìí ti bàbá wa alhaji kébé ń kwara general kọ̀lìntì àyìnlá ṣe la dédé rí lórí facebook bí bàbá yìí ń dúpẹ́ tí wọ́n ń dúpẹ́ tí wọ́n ń kí k1 the ultimate pé ó ṣe gan ni pé ó gbé ẹran ọdún ẹran àgbò ó gbé àgbò ọdún wọ́n tún fowó sí wọn lápò àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀kan pàtàkì lára àwọn olórin síwọ́síwọ́ ìyún ice prince iṣẹ́ mọ́ ó ti jáde ó ti sọ̀rọ̀ kọlọ́ba máa ṣàánú èèyàn wọn ní odidi ọdún mẹ́fà tọ́pẹ́ àlàbí ní ìgbà tí mo rò ó iṣẹ́ ìyanu rẹ láyé mi ẹ̀ mọ̀ pé wọ́n ṣírò rẹ̀ ni tọ́pẹ́ àlàbí ṣírò gbogbo iṣẹ́ ìyanu ọlọ́run wọ́n á rí pé ọlọ́run ó máìtì ọlọ́run tó ga ṣùgbọ́n ilé ice prince yìí olóòun náà wá ṣí gbogbo owó tó ń ti ná ilé tó ń fira kùkú yè tó ń fira ugbó ìjẹsà ni ugbó ọmọ yìí omi mu gbó ilé tó fira wíìdì àbí sẹ́jalẹ̀ ń pè ní àbí kíni onígbà tó ń ṣí gbogbo ẹ̀ tó ń lo ẹni tó máa ń tà fóun tóun kàn ní ẹ bá mi kakuléètì ẹ̀ ẹ̀yin èèyàn mi jẹ́ mọ́ye tó lòun ṣí ó ṣí 340 million naira ló fi ra kùkú yè fọdún mẹ́fà àwa 2026 àbí àti 2020 wọ́n kú ní fẹ́ńdọ̀ wọ́n ní dílà tí mọ́ bá wọn kó wá ó nígbà tóun ṣí gbogbo ẹ̀ 340 million naira òun ló fi ra igbó ó ń sọ ilé ńgbà tí ń ro irú ayé tó ń ti gbé sẹ́yìn inú ayé tó ń ti gbé sẹ́yìn ń rò ń sọ gbogbo ẹ̀ ìgbà ní ìsìn báyìí ó ti di ẹni ọ̀tún.

0: ẹ o yàtọ̀ iṣẹ́ èèyàn kan tó gidi
1: irú èèyàn wà ni
0: o èmi dàmọ́ gbogbo gbogbo irú ohun yẹn tó ń jù fẹ́mi sọ àpò ọlọ́run ti mọ nọ́mbà ilé ẹ̀bẹ̀ yẹn
1: gbogbo wa lọ́lọ́ mọ nọ́mbà ilé ẹ̀bẹ̀ yẹn bó o ní ṣe ṣe yàn gidi.
0: Ó sọ ó ń sọ fáwọn wípé kí ló dé tó fi mú pọ́s tí ò sọ wọ́n bẹ̀.
1: ṣé kò sọ wọ́n pọ́s yẹn.
0: Kò sọ wọ́n
1: bẹ̀. ṣé o lè wó lè mọ̀ sí inú ẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn láì kó mọ gbé cash around o lè yẹ pé musa àgbẹ̀ inú àwọn àkáǹtì rẹ.
0: tó bá ti ń bọ́ 2020 kò sí àkàn bẹ́ẹ̀ ó yà kílé ọgbẹ́ni kílé.
1: ẹ gbọ́ ẹ tó kú dédé àsìkò yẹ ẹ̀yin olólùfẹ́ wa
0: ok na
1: ní ogo bíi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ bí ẹ̀yin ṣe ń jẹ ẹ̀yìn ń tó kù nu ẹran dédé ọdún yín ní ẹlòmíín ó lọ dé mọ́nú kankan
0: nù yàrá yìí àdájẹlẹ lòmíín ṣe
1: kò sì dá àdájì ò sì dá
0: kò sì mọ̀ pé àánú gan lòún rí gbà torí pé àwọn ọmọ wa ní ìsìn tí wọ́n bẹ nínú igbó tí wọ́n kó wọn lọ sọ gbàdúrà làwa fi ránṣẹ́ sí wọn bẹ̀ wọn ò lè mọ̀ pé léyà kan wọn ò lè mọ̀ kankan kó bá wa gbà wọ́n lẹ̀ kí àwọn ìjọba wa náà kí wọ́n sì tètè bá wa ṣe nǹkan sí ẹnìkan ó wà wà nílé ó wà pẹran ó wà dá nǹkan rẹ jẹ.
1: awo ẹyin rẹ lẹ lomi òfin wọn kọkọ mu gàrí láàrọ. ọba òkè yóò kú bá wa gbà wọn lẹ
0: ọba
1: yìí ìjọba lókè láàrin nísàlẹ ẹyin òṣìṣẹ elétò ààbò gbogbo
0: ẹni ọrọ kan padà
1: ẹ dákun o
0: ẹ dákun kíákíá ìgbésẹ kíákíá.
1: ó jọ pé mo ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lónìí.
0: ọmọ mi bó wá jẹ́ pé lọ́mọ mi.
1: ọmọ mi kò lè lo wákàtí méjì láìrí bàbẹ́.
0: ìyẹn tó wá kéré àní tó bá tún wá jẹ́ pé lọ́mọ mi tí ẹ̀ fún ọgbọ́dọ̀ jẹ́ tó wá jẹ́ pé àmúkúrú gidi ló wà nínú ibi tí wọ́n kó wọn lọ yẹn. ẹni a kò kí wọn bá wa tètè gbéra sí kinní yẹn o.
1: gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ká tó mọ̀ fihàn kí yín káàbọ̀ lọ́sàn-án tòní sórí ètò tá a pè ní gúdúgbẹ̀ ròyìn.
0: bẹ́ẹ̀ni
1: a sì ń ṣe léyìí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bí nǹkan ti ń lọ láyìíká àti àyídà yín.
0: bẹ́ẹ̀ni o
1: àmọ́ ṣá o wọ́n níbi kókó bá ń fẹ́ ni lẹ́fẹ̀ẹ́ ẹnìkan kì í jorí ìmọ̀dò bá a bá wa ṣe bẹ́ẹ̀ ta jorí ìmọ̀dò àwùjọ pónpó ìlẹ̀yìn bá wọn lọ o.
0: bẹ́ẹ̀ni kẹ́
1: bẹ́ẹ̀ yẹn bá wá ṣèèṣì bára rẹ̀ ní àwùjọ pónpó wọn ní ìmọ̀ràn ara ẹni ìlẹ̀yìn mọ̀ọ́mọ̀
0: kí
1: pé ìmọ̀ràn ara ẹni iná ni mọ́ lékè ọgbọ́n ẹ̀ ni wọ́n ní àwòlúmọ̀tẹ́.
0: ìmọ̀ ara ẹ̀ ló mọ̀ ó kọ́kọ́ mọ̀ wọn ara ẹ̀ ná.
1: bẹẹni abídèmí ló kọ tèmi o àkàndé ló kọ baba tó bí mi lọmọ ọrọ àgbà bí ò bá ṣe ló rọ baba pé tí a mọ ṣe lọjọ alẹ káàbọ ní gbùdùgbẹ rẹ.
0: ó dáa náà jẹ́ kémi náà máa kí yín lápá ọ̀dọ̀ tẹ̀mí wípé ẹ káàbọ̀ sórí ìròyìn èyí táwa ń pè ní gbùdùgbẹ níkànnì lágẹlú 96.7 FM òkè gájòkè gbùdùgbẹ ìròyìn tiwa kì í ṣe láti máa gbé èèyàn kan láyà sókè ṣùgbọ́n láti máa jẹ́ kó yé yín pé bí ò bá ti ṣẹlẹ̀ lọ́nà ọ̀dọ̀ tí yín yẹn kò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ ń bò míì ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé kérédù àkọ́dá àkọ́kọ́ ìjọ kọ́ bá ní dáwọ́ ọ̀bì dúró ni Fọláṣadé Àjàlá olórúkọ tèmi tí mò ń jẹ́ akú àṣekù ọdún ayọ̀ olámọ̀ṣe ní gbogbo ìgbà ó yá ẹja tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe wa àti bí ìṣe yín ẹ̀yìn mọ̀ pé bí ìṣe tiwa àwo lè má máa mú ìròyìn yẹn wá sí etí gbọ̀n yín pé kẹ́lẹ́ bá mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ń bí kóníkálukú lè bá mọ̀ kíyèsára torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló máa ń fẹ́ ń fa gudugbẹ̀ gan láwọn agbègbè wa nínú ilé wa ṣùgbọ́n téèyàn bá ti mọ̀ irú bó o ti ṣe ń gbálágẹ̀lú yìí ní ìsìn ó ti gbọ́ nínú ìròyìn
1: ni pé ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ń fún ọ lésì
0: o ti wá rí pé kìnní yẹn ti ń le
1: kìnní
0: yẹn le
1: o
0: ti gbọ́ gudugbẹ̀ gan pé ẹnìkan ó kọ́ gbàjúmọ̀ ìyàwó náà lẹ̀ lọ́yà abọ́ta jẹ́jẹ́
1: èyàn mọ̀ kó asọmọkù èèyàn
0: lọ bẹẹ ni
1: ooo
0: bẹẹ ni ọrọ yẹn nìyẹn àti wípé kíní kan máa ń sọ fún wa pé yá sáré mowó olówó sẹrẹ sáré jí nǹkan onígan ìwọ ti rántí pé ìwọ gbọ ìròyìn gudugbẹ ní lágẹlú ẹni tó ṣe ṣerú nǹkan tí ìwọ tí ẹmí yẹn sọ pé kí ìwọ fẹ ṣe yẹn ó ti níbi tí ó bọ ọrọ ara rẹ dé ó yà aṣọ ara rẹ ń tiẹ pé èmi ò ṣe oo èmi ò ṣe oo èmi ò ṣe ọmọ burúkú ni mo ń jalè mi ò jalè ń tèmi ìdí tí ìròyìn tá a pè ní gudugbẹ yẹn tó fi ń wá ṣe tí gbọ̀nyín nìyẹn ó yá kábẹ̀rẹ̀ láti máa mú láti inú àkórí eléyìí tí ìròyìn ọ̀hún tó gbèrú Fọláṣadé Àjàlá ń kí yín lẹ́ẹ̀kan sí.
1: Lórí Facebook wẹ láǹfààní àti máa wù wá dáadáa lágẹ̀lú 96.7 FM lẹ́fì máa láǹfààní àti wù ẹ fi àtẹ̀jíṣẹ́ yín bẹ̀. ẹ fìfẹ́ hàn ẹ pin lógúnlógún lọ́gbọ̀n
0: lọ́gbọ̀n bẹ́ẹ̀ni káwọn kan kó lè kárí wọn.
1: ọ̀dà jẹ́ kí n ti àyín gbé ìwé ìròyìn Daily Post
0: ok
1: níbẹ̀ ni wọ́n ti mú àkọ́kọ́ o wọ́n ní ẹnìkan náà ni ó ti ṣe bẹ́ẹ̀ gbẹ́ mímì nínú ìkọ tí àwọn èèyàn mí sì farapa ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn tí wọ́n ṣe ìkọlù síra wọn ni wọ́n wonú ara wọn jáde kọ́ bọ̀ kọ́ sànù wa.
0: àmì àṣẹ ìdùmàrè ìròyìn èyí tó wà níwájú tèmi ẹ jẹ́jẹ́ mú láti inú ìwé ìròyìn punch pẹ̀lú bí mo ṣe rí ìròyìn náà kí ló dé wàá ṣẹlẹ̀ nínú ìròyìn yẹn won ni ile ise olopa lorilede wa Nigeria ni ipele ogun sa o ni eka ti won lo duro si awon ti tipele ogun niyan ile ise olopa o ti aje koro ko di mo wi pe owo ohun ti awon eyan marun kan ti won duro gege bi afurasi afurasi oni wo daran won ni se ri ninu awon afurasi yi won ri enikan ile to je pe baba ni won ni won tun ri omo re na to je omo okunrin lara awon oni wa abaje ile ti owo teyen ni o won ni won si tun wa gba opolopo awon nkan ijagun lọwọ won awon jagun loro nkan to le gbemi eyan won ni ara awon nkan ti an gba lọwọ won yen ah ngba won ka le ni leji won ni gbogbo yen nlo bi merin ni iye se ri awon eyan yi won ni lasiko ile ti ile ise olopa to se tomo nkan to yato se tomo ali ni owo ti awon eyan to ni an pe ani lorile de wa se ni ipinle kokan on gbogbo to ni se pelu iwo daran se ko gbodo simo igbese yen ni won gbe ni ipinle ogun lati pase ile ise olopa o bawo lo ti se wa lo gan ikani lagelu 97.7 fm oke gajoke o ma ja se ti gbo sin
1: ile ise olopa orilede nigeria kan ti ipinle ondo
0: o gbe fun
1: o mo beri eje koko yo
0: ah won ni o be dadan
1: oni o be bon
0: ngba do ni eje koko yo
1: ko le eyo
0: kan te yan fi le se tere
1: ja mo be ko mo yo
0: o to ni o to eje
1: mo fa kuku mu je
0: be be ni yan gidi o ye ko feran eje ato fun pe a fe bi mo pe o alaboyun bi mo o be je wa o ko si nkan
1: da be do lete je lo hospital
0: abi o to ti gen yo ti jagidi si wa lara re
1: keyan
0: fun elomi na to ye po ni lo
1: ru e ke se tita o pe ke fun
0: o na mo so pe ka fun elomi ti o je pe kini nje onu awon condition ti yan fi le mo re je ni awon wa buruku ti o je o ye keyan mo
1: won ile ise olopa gbon ti ipinle ondo lojobo thursday won ni won mu awon eyan marun ototo kini won ni won se won ni awon eyan ohun o na ni agbimopo ti o si lo re pale omo kekeke mo ni ilewe won ni ipinle odo number ni a eyin kile se leyi si won ni ise wa jaje ara wa ni awon eyan ara yin ti o yaun te lo mo so ma te ba ja ko to lo
0: o ya iroyin yen o nte si waju pelu iroyin kan leyi ti emi tun ri nbi iroyin yen salaye oro o ni wi pe omokunrin kan na lo mo ti bere si ni jewo o ti bere si ni jewo iru jewo wo lo bere si ni se won lo njewo ni won jewo ni o njewo ni ipele yobe fun awon kankan kan ile to mo sele hey kini awon kan na to sele ti onito won njewo si e je kin fi yen pa mo ngba ta ba wo nu iroyin yen gan ni tarata emi o salaye e fun yin lekun re re
1: eleyi ni nkorin fun awon alalaji pe alaji e kaabo iru ore olohun kaabo o ni ipele ke bi won ile ise olopa lagbon be won ni eyan merin ni afuasi ti an mu ni kini ase won se be won lu awon eyan meji kan ni bagge
0: hey
1: won be ti afu lo si maka won ni won ti rewo jo won ni an ba si gba ni ogbe awa na mo se traveling
0: pa
1: se se ri maka se ri si fi mo mu ni okodo awa la ba se traveling
0: ti e to fi lo ladun to lo
1: won na eh omo commissioner kan won ni number ko fun won ni owo to tobi million mesan naira o le die 9.290 million naira
0: hey
1: ni an si gba lo won ni ah aso gbe lele ni lose kini
0: hironi
1: e ba fo to awon olopa leti e ba nge me se buso nu won ni an be lakata awon olopa o je kere le ni o ni won lo moka
0: iru yen ma de lo alagbara eni eleni to ti sise re to fe sise laada pe ko mo da die die
1: awon mo ba yan se chafi lo moka
0: ha elomi o ti eberu olohun
1: ah eberu olohun
0: ile mi mo mo le ni eleni fe fi owo re lo
1: we o na fe fi se ile yan
0: ah iyen o da ni o da o ye ka beru olohun
1: olohun si liya yukulo da won
0: olohun ah o ti da ani damu
1: bami
0: o ya ante si waju pelu iroyin kele to tun be ni waju temi nbi o won ni ni ipinle edo lorilede wa nigeria ani ajo eleyi ti o ngbogun ti lilo gbigbe tita mimu jije finfin ogun oloro won pe ajo ohun to je ajo ndlea ajo na o na lo mo ti sawari awon nkan kan eleyi o farape ogun oloro won ni se ri awon nkan yi ti o farape ogun oloro won pe ibi kan ibudo kan o na ni won ko kini awon si ti an daabobo nbe won ni se ri leyin eyi gan owo tun wa ti awon eyan meji kan ti an ri gege bi afurasi pe se ri awon meji yi o da pe abi awon run pelu oro gbogbo to ni se pelu egbogi oloro ta nso nipa re yi ajo yen gbon ibudo na yebe yebe ti won si ri awon nkan egbogi oloro baba nso nipa kilogiramu kilogiramu re kilogiramu yen o ma lo faafa gan ni elo gan ni bawo lo se je adugbo bo gan loro ye lo sole si to fi di royin ta pe ni gudugbe ebeyin oni radio ti yin kuro ni koni lagelu 97.7 fm oke gajo ke choki royin e o ma bo sinu
1: eti gbo yin ti won se n fa ti n ta bi gba tan fe ba yin awon eyan se owo
0: ti ete elomi ti o ti ele nikan elomi ti o le so
1: yo wa legbere bayi e ma pe yo ma gbo yin lona jijin ni
0: o
1: ti o ma du
0: he o ngba mo wo bo ni
1: won share experience
0: kan pe boya wa
1: lara won tan rehabilitate
0: kan pe oluwa lo pada gba e mi odu re o ti eto be
1: ah je je lo mo badan lo
0: ah ni ri na nkanga
1: mba mi
0: afi ba to to sisi
1: eyin okunrin mo wo mikra ntemi ni kin si de vele le kin bo le laban bi o se de garage bi kanu ni o ba so bi akere ni no ba eni kan ba bo le hun gira ba duro ohun lo wa joko ni egbe eni ti o kiyan meji ni mo fun po nkan
0: du be ni wa fun po nkan lo won gba
1: o ba bo le ni awon eyan tan si duro laaro ti a fe woko ma du pe ko mun na wo ko pe en to sa fe bo wole waju won ti ri po ti fowo si bi andu sile kun bo le ki ko bo ta o lara awon tan to lenu ona o kini kan nu
0: ko bo le
1: lo ba o si gbe npiti gbe kan bayi dani irun ri re bayi ajan kulukulu lo ba ni se fe gba le kun mo mi lowo
0: ah
1: laaro ko
0: to
1: ngba be yun ni won gba le kun mo yi e ba bi le kun se mi lese ni awon osi o le se sara ma lo you know ti ri de ba ni se mo ba ti lo eh bo dan bo le yin lo ti
0: kaye mo ton ada ka mo ton ra wa da si labi
1: oro re wa jabo le leyo ko
0: leyo ko gan ani o ma de be egbogi oloro
1: wa ma wu sori emi ni kibirin ni
0: o imo fi kan si eyan
1: ni edo ni o edo foro amo ra ba tu sa ki abo
0: ti o ti han le mo
1: komo se de je je ninu ni sori gbati gbori o ba wa so sele ta bayi
0: se
1: ba ni won fe da 10 million fun agbara ri ni ka ngba won ba bi na rowo pe
0: eleyan ti tu
1: wo iwo yin daily post ni ayin won ni amo kekeke meji ati awon agbalagba meta ina mo ni won pade iku ojiji ninu isele jamba labi to sele ni ipinle ogun ko bo ki ko mo fi so re so wa o
0: ami ase dumare mi na tun ti wa ninu we royin daily post pada o pelu royin mi ti mo ri ni bi kini royin yen so won pe olohun ba ko se mo saanu wa o ni royin yen lo kokko mu bonu gege bi adu awon leni kan le itoje wi pe oja ti e ni nta won pe ojo onje gan lo ni to won nta won ni se wa ri ije alagbara kan to sele iyen ni ipinle benue to tun mu ojo aroro da kan to ni agbara dani won ni se ri ije alagbara yen o awon ti fe lu omobirin ohun o won ni ewo onitan o ti dagbere faye podigba o se kolorun ba koda kun kojo ko sanu wa joba abile obi ni ikule benue ibe ni isele yen lo ti sele losan toni o ti di royin ta pe ni gudugbe
1: gudugbe kan re o ni ipinle osun won ni ileise olopa ina ti bere si ni wa ogbo korokondu ipinle osun lati fikeli o fi gbe apin kan eleti won ni o wako awon eat and run driver ni won ni o si gbayan o pa eyan meji ototo lojo ona osogbo lo gbangan ki o to ko to fi moto si jatu won lo sa lo won ni awon eyan to wa ke wa se eyan lasan ni eni ohun pa o won ni o se le se olopa meji
0: ah
1: inu nte nko pa e olomo sanu eni o so be lo won oro olopa ni abi wabi dry abi break so sele
0: to se ri ilu ti o si ofin ese o si nbe ni ko se se anikani to le kaju ofin lo nibi ti an ba ti gbe kale iru e na lo sele lorilede wa Nigeria ye o to je pe ile ise omo ogun ori ile awon tun se tomo ko ile to yato si tomo ale kini an se won pe awon omo ile ise omo ogun meji kan ile ti an pe won fi esun kan wi pe awon omo ogun meji won ni won se ikolu ati ise ni niwo si kan ile ti oda fun awon eyan meta kan ti won je ode adugbo ti awa ma pe vigilante won ni atobirin kan na won pe se ri awon eyan yi o ni awon omo ogun ori ile o ni won se koto koto na si nibi ti won ti te eto omo niyan ti won mole won ni se wa ri owo ile omo ogun lorilede wa Nigeria o ti a te awon ti won je meji lara won ti won je omo ogun ori ile yen ti won pe owo won omo pe won se ran dandan si araalu won pe won ti mu won ni joba bile ti Jos to je ti Gusu Jos iyen ni ipinle na to je ipinle Plateau ibe o ni isele yen lo ti sele gbogbo e losan tun ni o ti di royin ta wa pe ni gudugbe yen o si gbo ekun rere gba o ni royin yen
1: bọlọn ba nfi so re so wa ka wa na mo so ra wa
0: be ni ke
1: won ni awon eyan kan re o eleyi meta ototo ni won loju ona mo so se Eko si ilu Abeokuta won ni won so emi won nu ninu sile njamba oju popo ki lo wa fa won ni taya awon sadidi be gbola loju ona ni o ki o to di wi pe won ba olojo padi ko bo ki ko sanu en bo ni me
0: ah o tun wa nbi iroyin eleyi to wa nbi won pe ni ile Ukraine ni won ti kede re wi pe enikan to je orilede wa Nigeria Ayebusiwa Olabode Victor won pe o na o ti dagbere faye o lati pase aja kan ile ti o nlo lowo lowo iyen ni agbegbe beun won pe onito hun ohun na duro pelu awon mogun ile russia lati mo koju awon ota ile ti awon pe lota ti gbogbo e sa fi nro papo mara won won ni onito o ti dagbere fun aye pe o di gba o se iroye yi o je iroyin muso muso muso muso happy ending o ni awa mo si ile ise olopa o ni o ti dola enikan ile itoja wipe nise o ni awon ajinigbe eni o ti ji onito hun gbe lo iyen ni ipele adamawa se si wari ile ise olopa o da on nikan mu won ni koda gan se ri awon nkan jagun eleyi ti awon onito hun ti an lo won pe owo ile ise olopa o te gbogbo re eni ti won wa dola won ni ko fi ara pa rara bora won o se ba ni se ti tawon ti pinle oyo ina ni lagba lowo olohun atawon omo hun ati gbogbo awon oluko won atawon mi na eleyi ti nbe lara won layo bayi o na la foju ri won o ye je ka koja lo si oju oja ka lo taja ka wa pada wa arin gbogbo iroye le ta pe ni gudugbe gangan le lanfani ati ba wa nigba ta ba pada de amo riri yin be ti se ngbo wa
2: lajilu wa fe

0: láyé. Pàápàá jùlọ àwọn àtàjọ lọ nínú ìrìn àjò àwẹ̀ láàdọ́rùn ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹ̀ ní ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo ọkàn tí ayé gbà bù jókòó wọn, ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́pàtì dé Poplax filling station ní Wọ́ Road ládojúkọ Jájọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹ bèrè chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹgbẹ́ 09025202427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Ìrìn àjò umra láti ṣàlékún imani kálíbàjẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje. Ta lọ ní July 21 tá padà dé ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra Maulud lẹ fẹ́ bá wa ṣe, èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umra December, èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure Bus Stop Ìbàdàn. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels.

ẹ̀ jọ lólùfẹ́ ètò yìí oyi pátápátá la kí oyè máa bọ̀ lójú òpó Facebook ẹ wá máa wò wá kétékété ẹjẹ́ ń kí yín pẹ̀lú orin ìrìn àsàlátù yìí ẹjẹ́ ń kí yín hope ni ó pàkọ́lé ẹ̀ ẹ̀ ń lẹ́ńbẹ̀ẹ́ kó kalẹ̀

0: ṣe gbogbo ẹ pàápàá ẹ ti mọ̀ pé abala àkọ́kọ́ lórí ètò abala ó wà ń bẹ̀ tá a ti mọ̀ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí àwọn patí wa yẹn àwọn nǹkan tó ń lọ ṣó ẹ kó máa lọ bẹ́ẹ̀ ṣó ẹ kó máa rí bẹ́ẹ̀ ṣó ẹ kó gbogbo kiní ẹ máa plum bẹ́ẹ̀
1: á
0: láǹfààní àti yànnàná ẹ̀dá.

0: bá ti rí ẹ bíìlì ẹ wọn tẹwó ni àmínú ni.
1: Ọlọ́run dákúndọ̀ má jẹ́ kí Florence jábọ̀. Chief Mrs. Mojí Sálámí aláṣẹ oníyẹlẹ.
0: Ó yẹ ẹjẹ́ àṣẹ báyìí, ẹjẹ́ àṣẹ báyìí, ẹjẹ́ àṣẹ báyìí. Ká ṣe gbogbo ìpápàpá bí bàbá àṣọ̀nà ká tètè wọnú náà fẹ́ gbéyẹ̀wò fótó ní
2: gbogbo lọ. Kò
0: Anti-tower Kalito.
3: Kí o kó dé.
0: Anti-tower mo máa ń kun ọyìn le gan. Ṣẹ̀rí ó kún ọmọ ọ̀yá kò ju mẹ́ta ẹ̀ náà lọ. Èmi ẹ̀yin àti Jẹ̀lílì tó jókòó yìí.
4: Bá ń sọ fún wọn o.
0: Anti-tower, n tẹ́ ẹ dánwò lọ́jọ́ ọdún yẹn, owó máa tán ọmọ ènìyàn ló máa kù. A máa ń ṣe dáadáa lọ́dọọdún láti dáwọ́ ẹran ọdún ká ṣe ojúṣe wa. Ẹ̀yin ẹ wá àmọ́ bẹ́ẹ̀ ṣe rówó tẹ́ ẹ fi pẹran ọdún àdẹ̀wò pé ọmọ ìyá máa ń bàṣírí ọmọ ìyá ni.
2: Àbí
0: àwọn àlejò wa wá dé, ẹ wá ní kò sóúnjẹ fún wọn. Tọ̀hún dé ó ní kò sóúnjẹ, Títúndé náà dé ó ní kò sóúnjẹ.
2: Èmi àlejò mi máa pọ̀ o.
0: Àǹtí,
2: kò sẹ́ni tó jẹun.
0: Mo fẹ́ lè sọ pé inú mi rí bákan pé mo jẹ bí wọ́n kọ́kọ́ bí yín kan tó bí mi. Ẹ o má ṣe dègò mọ́jú tán gbẹ̀kẹ́ dání.
3: Sọ hàn pé mo dákẹ́ fún ọ gbogbo tí ń sọ ń tọ́ sọ. Bí n bá kàwé mo ka ọ́fíìsì ẹ̀ àbí bò lẹ́yìn iléèbó tí ń pè. Dákun torí Ọlọ́run gbà mo kó gbowó ìṣòwò tèmi tí mo kó dáàdi ẹran. Bọ́kọ mi bá ń kú ń bẹ láyé sáàní pẹran ni. Mo sì wò pé káwọn ọmọ mi ó mọ̀ wọ owó ọlọ́wọ́ àkújọ mọ́ ń ṣe pọ̀ gbogbo wa náà ni. Nígbà mo sì ránṣẹ́ sí ìwọ tó jẹ́ Súlé ìwọlẹ̀gbọ́n mo ní kí ló fúnlẹ̀ nínú owó ẹran ọdún yìí. Oníkásìmọ̀ wo àǹtí ìwọ táwátáwà ó rántí bó ti
0: tó
3: kàràmọ̀ mi lọ́jọ́ un. Mo sì ń wò yín mo pé lè tọ́ jẹ́jẹ́ Lílì tọ́ tẹ̀lé wọ. Ó ní wọn ìsanwó oṣù àwọn ń bisẹ́ òun sì lówó tóun gbèsè tóun ń san bisẹ́ owó kinní ó sáà kẹjọ́ lẹ̀ lóró. N sì bá yín fà yín méjèèjì mo sì ń wò yín. Nígbà tí ọdún sì dé ẹ̀yin èèyàn ẹ bá ń gbọ́ o mo mú owó nínú owó ìṣòwò tèmi mo sì mú owó ara mi mo fi rẹran. Wà láìtàláì súnmọ́ bí ẹ bá ṣe pé àwọn ọmọ yín jọmọ kéékèèké ni kò sí ń tọ́ná mi ọmọ yín gan ò ní jẹ́nu ẹran o. Bẹ́ẹ̀ mo sọ fún yín torí n lè mú ewu orí kí n mú owó tó yẹ káwọn ọmọ mi ó fi mọ́ jẹun lẹ́yìn ọdún. Bí ẹ bá ṣe bàbá Ṣàká tí ń bẹ lẹ́yìn ìkùnlé bàbá Iléyá tó fowó ránṣẹ́ sí mi láti ìlú Èbó.
0: Ṣébẹ́
3: ẹ̀yin rántí pé bẹ́ẹ̀ lọmọ rẹ̀ wá.
0: Ṣébẹ́ yìí ṣe kọ́ ẹ̀sìn Ìsìlámù tí nìyí ẹ̀yin lẹ̀sìn kéwú jù láàrin gbogbo
3: àmúlọ́tí
0: èmi àti.
3: Bí n bá ké ó ló ní ìṣẹ́rú fún gbogbo yín kú ni.
0: Bí DJ Spider bó mo rí ni.
3: Bí n bá ké ó só ní nké ó
0: ní ìṣẹ́rú fún gbogbo yín kú. Mo pé DJ Spider àṣẹ tó.
3: Ibi mo bá ti ara jẹ̀bi yín. Àwọn àlejò ẹ̀yin kan náà lẹ ti wá kérò wá. Ẹ mọ̀ pé ẹ fowó ránṣẹ́ lé. Mo sì tún gbìyànjú nínú ìwọ̀nba kò sí kò tó yìí náà. Mo gbẹ̀ràn lẹ̀. Ẹ wá lọ ń kérò wá. Bí ìwọ wọn léèyàn bíi 15 ló wọ wá.
2: Ṣé bí ẹran
3: tá a jọ pa ni? Ó kérò wá ó sì mọ̀ pọ̀ ọ̀rẹ́ ran ọ̀pẹran wálé
0: àti ìwọ ọ̀pẹran o.
2: Ṣé wá owó
0: kó tiẹ̀ wá jẹ́ pé lẹ́yìn Iléyá kájẹ̀ wá owó ká dá fún yín padà.
3: Gbogbo àwọn ará
0: agboolé
3: gbogbo àwọn ará agboolé ńkọ
2: lọmọ ìyá mẹ́ta láwa mẹ́ta
3: fún wọn lẹ́ran.
0: Kẹwà fún wọn lẹ́ran lẹ́ran lẹ́ran kan. Olódùmọ̀rẹ́ o.
3: Ẹ lè pa mí kò sí ń tẹ̀sẹ̀ fún mi n tí wọ́n ṣe ni mo ti ṣeun báyìí ní ṣiṣẹ́ nǹkan mi kò yí padà torí ìwọ̀n mọ̀bí tẹ̀gbọ́n ti ń ṣẹ́rú fàbúrò
0: òkú
3: ìwọ̀n wà mọ́wọ́ mi wọ́n rẹran ẹ̀tún wọn ẹ̀ ń lọ́ọ̀yà mi lórí owó mi abẹ́ wàá gbà mí ni ẹ̀yin èèyàn kínkín mo ṣe.
0: Ìsìlámù ò kọ́ wa báyìí.
3: Ìsìlámù rẹ̀ wo ni o iṣẹ́ ìsìlámù ní kẹ́ ẹ mọ̀mọ́ dáwó owó tó yẹ pé ọdọọdún ńlá mọ́ dá ó sì ti mọ yín la.
0: Ọlọ́run ní ìṣèdájọ́
3: àfihàn fún ọlọ́run ní o. Bó ti ṣe lọ́dún tó kọjá nù.
0: Àti táwà.
2: A sì gbọ́dọ̀
3: wọ. Báláǹsì owó rẹ̀.
0: Bí mo jẹ́ ń pè ọláǹsì fún gan.
2: Táwà.
3: Kúkú náà ni
0: èmi
3: níwájú rẹ̀ yìí.
0: Ẹ̀kẹ́ rẹ̀ gbéngbé o. Mo ti mọ tí ń ṣe fún ọ.
3: Nítorí o bá ṣe fún mi ọmọ ó ṣe bẹ́ẹ̀ fún ọ.
0: Mo sì ti mú ọ sọ́wọ́ bó ṣe wà.
3: Kèé ṣe pé ọmọ ó ṣe bẹ́ẹ̀ fún ọ.

0: lọ́jọ́ òpó Facebook mo rí aran ni yaya láti lo ìṣẹ́yìn wọn ní happy birthday sir Rosida Tadérìn tó wọn ní ẹ̀ka àṣẹ ó wà ń bẹ́ lẹ́tọ̀ ẹ̀kú iṣẹ́ ọpọlọ lágelo fm kò ní bàjẹ́ ẹ̀kú ètò sàmà. Ajé wọlé Ebenezer Enoch wọn ní ògo wẹ́dàn èèyàn mi dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ John Kesi eléré ọba. Ogo tí ò ní wọ ọkùn. Adúpẹ́ mi. Agbolé elédè aṣèjúpẹ́ pé a ṣì tún rí irú ẹ̀bùn báyìí John Kesi gbọ́ dáadáa. Ṣé ò tí jí ó dẹni ilẹ̀? Ó sì fi ń kọrin àdídùn sí wa létí. John Kesi olórin ọba ń gbogbo ọ̀nà àrà. Ogo tí wà ń bàdàn ogun àgbáyé. Eléyìí ni wọ́n ṣe fún gbogbo àwọn tán bí pátápátá nú oṣù May tàbí ká sọ pé gbogbo àwọn tán ń ṣọjọ́ ọ̀bí ni. Adé Ọ̀ṣun Káyọ̀dé New Vision wọ́n ní happy birthday to you o. My lovely brother èèyàn mi pàtàkì pàtàkì. Kí ni èrò ti yín gangan lórí nǹkan tí àǹtí Táwà ṣe yìí? Ṣé bẹ́ẹ̀ ló yẹ kó ṣe rí? Àbí ká gbójú ká kàn fọ́ lẹ́rán ká sì mọ wò báhùn.
1: Very selfish woman being.
0: Èèyàn máa daṣọ àṣírí bora wọn ni. Bàbá kan náà ìyá kan náà ló bí wa. Ṣùgbọ́n ẹ jẹ́ àtàjà náà tá a bá ti padà dé. Ètò ń tẹ̀wájú ẹ̀ lẹ́m̀bẹ̀ kó kalẹ̀.
2: Lágilé FM 96.7.
3: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ju àti fèrè ní bá bí rí ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
4: Andrew Trossard attacked in by Bukayo Saka history makers.
3: Ní ìhà kejì àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé. Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹ̀fẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ́ńlẹ̀ láti fi ṣèfàjẹ́. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní Mouth 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026 Home Mobility ló ṣe.

ẹṣẹ́ JLK Empire ń kí gbogbo mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bí iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ̀ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingè. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn.

0902520242 7 Olorun kankan reti re jajo pade nibe.

0: sẹ̀nẹ̀ pẹ́. Káàṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káàṣe bá ti ṣàdéhùn o máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball
1: tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 160 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: bó ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sí ti gbọ̀nyín nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùnrin ó ti wà gàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ọ̀gá ni Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: ọdún dé.
1: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyàwó. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kẹta ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dùn lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ̀lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook at JLK Empire, TikTok JLK 8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́
2: Lagiru FM 96.7.

0: wọn wá kérò
1: ṣe bọ́dún ló dé tà ń ṣe.
2: Ẹgbọ́n ẹgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ẹ̀ ṣé ẹ mọye ẹran tí àǹtí wa pàṣà ẹran mẹ́ta.
0: Mẹ́ta péré ni sáàrẹ̀ ni ọ̀pọ̀ ẹran márùn-ún ni.
3: Ata
0: ló kéré jù
2: fẹ́ ru ẹran dànù ni.
1: Obìnrin lọ rẹ
0: gbogbo àwọn ará agboolé èmi mo fún
1: ọlọ́run
0: jẹ bọ́dún ń jẹ lọ fún wọn káàkiri wọn ń gbé lọ fún wọn káàkiri.
2: Obìnrin lọ rẹ obìnrin. Oga ọlọ́run ṣàánú.

0: 7.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
0: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Accra Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Àrínà jìnà sílé mi, àìlówólọ́wọ́ jìnà sílé mi.
6: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
7: Akábala tó jẹ́ kí n máa bùkátà.
6: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i. Ìjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdádúró kankan.

0: ẹ̀ka sàn.
1: Àlàyé ayára bí àṣà tó ń jẹ́ jubilu.
0: Ó ti di àsìkò ọdún o.
1: Ó ní máa ṣe gbàgbé o. Tó dá kó tó dọlọ́mọ láyé o.
0: Ọdún ta ní ń bọ̀ níjẹta ti di àsìkò ọdún. Àṣọ ọjọ́jọ́ kan là á joyin oyin arímarin lẹ́nu ẹni. Ọjọ́ ọjọ́ kan là á jàdò adùnmàrìn létí èèyàn. Kò sí ti ní bẹ̀rẹ̀ tí èèyàn lópin. N tí ọrùn rẹ̀ ń gùn sí ń jò ní. Bóò láti pẹran, bóò láti pẹran, everybody ti pẹran tí ojú ti dá. Ẹ ń yáwó pa ní nǹkan ṣe báyìí. Ọ̀gbọ́n àti wọ́nù ẹ̀ máa ń tí ọba ní ni ó lò. Ẹnìkan kọ̀rẹ́ nìkan bínú sí.
1: Olúbọ fọ́lọ́.
0: Kálukú àbìtì ẹ̀ la, máa kọrin lọ, ń bọ̀.

0: ẹran tó bá kan wo wọlé yamọ ìhun the next year advice yẹn kì í ṣe fọdún mi.
1: Salamu.
0: Bẹ́ẹ̀ ni o, wọ́n ní láàárọ̀ ọdún ọjọ́ méje yẹn sì lè máa pẹran. Ọjọ́ mẹ́ta.
1: Salamu.
0: So ni njọ́ kẹta.

àbí kí n bèè lọ yín. Ọ̀rọ̀ lẹ́fẹ́ gbọ́ lónìí ni àbúrin. Lórí ètò oúnjẹ yóò gbàgbà máa fẹ̀yàn mẹ́rin péré. Láti sọ̀rọ̀ tá a bá gbórin díẹ̀ sí. Ọ̀rọ̀ mi lẹ́fẹ́ gbọ́ lónìí ni àbúrin. Àbí ọ̀rọ̀ àtorin. Àbí ọ̀rọ̀ lẹ́fẹ́ kọ́ pọ̀ jorin lọ. Àbí orin ni kọ́ pọ̀ sáá.

0: ọkùnrin lẹ fẹ jù lé ní àbọ̀rọ̀ bá mú nọ́mbà wọn 091 2370 8675 orin lẹfẹ jù ni àbọ̀rọ̀ lẹfẹ jù èèyàn mẹ́rin péré bá ń síjú òpó lẹ. Hello.
1: Hello sir.
0: Ẹ má gbàgbé o ẹnlẹ́ o ní o mọ́kànsán ẹni o ẹnlẹ́ o.
1: Ẹnlẹ́ o. Àkó ọdún
0: o. Ó kí lẹ fẹ́
1: orin
0: àmì orin àbílò.
1: Ọlọ́run bó wò wá sí ó wá sọmọ sí wá sálàáfíà.
0: Àmì orin àbílò.
1: Méjèèjì lèmi fẹ́ ẹ sọ̀rọ̀ díẹ̀ ká kọrin ẹ sọ̀rọ̀ díẹ̀ ká gbórin ẹ sọ̀rọ̀ díẹ̀ ká gbórin ni mo fẹ́. Àṣìṣe fún ìbáṣe orúkọ mi látọ̀yọ̀.
0: Ntẹ́yìn fẹ́nu ẹ jágbọ́n tẹ́lẹ̀.

0: ẹ mọ̀ nlẹ́ ìyá wa.
1: Ìyá àdúrà láti apáta ìyá àwòkọ Jésù.
0: Ẹ ṣe máa mi.
1: Kú ọjọ́ mẹ́ta.
0: Ẹ̀bà.
1: Ikú kankan ò ní pẹ́ o.
0: Àṣẹ Ẹ̀dùmàrè, àmì máa.
1: Mo fẹ́ kẹ́ ẹ wàásù lórí ète láti máa fi ba tẹnìkejì jẹ́.
0: Èké.
1: Kí ayé ó kó ẹnu rẹ̀ níjànú. Mo fẹ́ kẹ́ ẹ wàásù
0: lórí. Ẹṣeun, ẹṣeun. Inú bíbélì ni ẹja lọ straight. Namani ni ẹjẹ ń sọ lórí ẹ.
2: Ẹja báyọ̀ ni ó dà lọ́jọ́ yìí.
0: Namani.
2: Olójúwọ́ ni tó jẹ́ kó tún jẹ́ nìkan.
0: Mi ò ka bíbélì ẹ̀yin bàbá àti màmá wa tó jẹ́ oní wòlíì àti pásítọ̀ ẹ̀ máa bá ń fòye gbé.
2: Kíkọ́ tó ti tìyẹ lọ, ó ń tọ́jú tí ò ní tó báyà ó padà.
0: Ẹnìkan lọ sọ́dọ̀ ọba kan.
2: Ó ní tó sì jẹ.
0: Àbọ̀dọ̀ olówó kan.
2: Ló bá ti lára tó báyà ó padà wá ní.
0: Ó wá mú nínú tí olówó ń fún. Ọyọ́ lẹ̀ ń bẹ̀. Lọ gbé fún lágbájá. Ọwọ́ ayọ̀ lẹ̀ ń bẹ̀. Má wèké. N gbò dé. Ẹni tí wọ́n fún nìkan mo rò pé adẹ́tẹ̀ ni. Nígbà tí ó wá kúrọ́ tó olówó. Olówó mi mo di jíṣẹ́ o. Mo di jíṣẹ́ o. Ojú mi ò wá ń bá ọ lọ. Ọyọ́ lẹ́nu tí mo ní o fún yàn. Ẹ̀tẹ́ Nàmá nìyẹn kó sì dàbọ̀.
2: A ní kó máa ṣe bá bẹ́ẹ̀ tún ní kó máa ṣàwọ́ mọ́.
0: Eléke ti ń sèké, ó jìyà èké.
2: Ẹni ni.
0: O fi rọ́, o fi bá tẹlu míì jẹ́ o gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ lẹ́nu iṣẹ́ ìjọba.
2: Ó
0: bá ṣiṣẹ́ ó ṣiṣẹ́ kò tún. Ọ̀parọ́ mọ lẹ́nu Ọparọ́ o sèké fọ́kọ́ wọ́n lé ìyàwó dànù. O sèké fọ́kọ́ wọ́n lé ọkọ dànù. O sèké ń bíṣẹ́ wọ́n lé ọ̀gá dànù. O sèké ọmọṣẹ́ wọ́n lé ọmọṣẹ́ dànù. O sèké láàrin jà wọ́n sì yọ̀yàn láàrin jà láìsẹ̀. Mẹ́ta lọ̀rọ̀ nú ayé. Èké, irọ́,

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan-an lọ́ba ọgbọ́n ọgbọ́n
1: àkàbalàṣọ jẹ́ kí n máa bò dá prime.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé ìtúgbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: I'm in love.
3: Mo ti yóò fẹ́ o. Sonia Tomato Sachet. Òótọ́ ni o. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí àtọ̀ yò. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ dùn.
4: Ìrìn àjò umra láti ṣàlékún imani kálíbà jìrì ayé jìrì àlìkìá mọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà rí ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọ̀kan sì tún wá ní umra December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eléwúrẹ́ bus stop Ìbàdàn kó tó kásẹ̀ ńlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé gbogbo ètò ní aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní Aljanna Travels? Ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket. Àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makka àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ò jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́. Èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀.

kábíyèsí ọlọ́run ayọ̀ àti ìdùnnú tá a fi ṣọdún yìí lágbára ọlọ́run ìlàtọ̀ fi ṣọdún tí ń bọ̀ ọdún ti wá ọdún ti lọ báyìí gbogbo ẹ̀yìn èèyàn wa gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé abala arinwẹ̀yìn náà lakán lù báyìí ẹ jẹ́ kí a máa ṣe bí ẹni tí ó gbọ́n tí wọ́n sì kọ́ níléere ìwà bẹ́ẹ̀ ni ẹ jẹ́ a máa wo arinwẹ̀yìn tòní ó dá lórí arákùnrin kan tí wọn ò jo ẹnu ẹ̀ wọn ò jo lẹ́nu ṣe mọ̀ pé ẹni tí wọn ò bá jo lẹ́nu ibi tó ti yẹ kó sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ibi tí ò ti yẹ kó sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ibi tó ti yẹ kó máa wò sù bí ọ̀dẹ̀ yóò sọ̀rọ̀ ibi tó ti yẹ kó ṣe bí ẹni gbọ́n bòtòbòtòbòtò ni ọmọ tò arákùnrin yìí ó ní ọ̀rẹ́ kan láàrin àwọn ọ̀rẹ́ tí ó ní yìí ǹjẹ́ jẹ́mọ̀ yìí pé ọ̀rẹ́ kan wá láti ọ̀rẹ́ ó wá láti ìlú òyìnbó láti ìlú USA ní America ni arákùnrin ti wá ṣùgbọ́n gbà tó dé ó like arákùnrin ó fẹ́ràn ẹ̀ bí ojú ó fẹ́ràn ẹ̀ ju ọ̀rẹ́ rẹ̀ tó mú mọ́ lọ ó wá ń wò yí pé ọ̀rẹ́ rẹ̀ yìí arákùnrin sì fẹ́ lo bí oṣù mẹ́ta péré Nàìjíríà ni kò sí ọjọ́ tó wá jí tí ò rí hàn méjèèjì ibi tó bá wà yóò ní wọ́n wá bá wọn bẹ̀ ibi tó bá wà òun náà tún lọ bá wọn bẹ̀ wọ́n ṣàjọ ń ṣeré wọ́n jọ ń ṣe fàájì ṣùgbọ́n kò ju bíi ọ̀sẹ̀ méjì péré lọ tí arákùnrin yìí dé ni ọ̀rẹ́ kejì wá sọ fún arákùnrin yìí pé ọ̀rẹ́ rẹ yìí kí ni tó mú bọ̀ fún ọ láti ìlú òyìnbó tó ti dé ìyẹn ni kò mú nǹkan kan bọ̀ fóun tó bá tiẹ̀ mú nǹkan bọ̀ fóun nígbà tó bá ń lọ ni ló máa ń gbé fún ó yẹ kó ti mú ọ lọ ìlú òyìnbó ó yẹ kó ti ṣe ó yẹ kó ti ṣe nǹkan báyìí fún ọ ó yẹ kó ti ṣe nǹkan ìyẹn ni ní sùúrù ṣóun fẹjọ rẹ sùn ọ ni pé kò ṣe nǹkan fóun àbí ó ṣe nǹkan fóun àṣé ọrẹ tó wá láti ìlú òyìnbó yìí gan ti ní interest nínú arákùnrin yìí ó wá di ọjọ́ kan wọ́n jọ wà níbi tán ti ń ṣe fàájì lọ́rẹ́ yìí wá ń bí ọ̀rẹ́ rẹ̀ léèrè kò sára ìlú òyìnbó bẹ́ẹ̀ ó wá ń bí léèrè yìí pé ǹjẹ́ jẹ́mọ̀ yìí pé ọ̀rẹ́ rẹ̀ yìí ó dàbí ẹni pọ́ láhùn ó láhùn tí ọba láhùn ó yẹ kó ti dá olókòwò ó yẹ kó ti fún ọ ní nǹkan even ó yẹ kó mú wọ gan lọ sílùú òyìnbó ǹjẹ́ jẹ́mọ̀ yìí pé kò sẹ́ni tó mọ̀ rárá yìí pé arákùnrin yìí ó ń rìkọ́ọ̀dù gbogbo ohun tí ọ̀rẹ́ rẹ̀ ń sọ ó wá di bí ọ̀sẹ̀ tó tẹ̀lé ó kù bí ọ̀sẹ̀ kan tára ìlú òyìnbó padà síbi tó ti wá ló wá bí ọ̀rẹ́ rẹ̀ yìí pé ǹjọ́ jẹ́mọ̀ yìí pé mo like ọ̀rẹ́ rẹ̀ yìí o mo dẹ̀ fẹ́ ṣe nǹkan báyìí báyìí báyìí fún un ọ̀rẹ́ yẹn wá sọ pé kì í ṣe èèyàn dáadáa o ǹjọ́ jẹ́mọ̀ pé o ti sọ báyìí nípa rẹ ọ̀rẹ́ yẹn wá ní rọ ni bó ṣe mú fóònù ẹ̀ jáde nu ọlọ́mọjà ríru ẹ̀ kọ́lọ́mọjòrí wọ́ ta kò wá bó ṣe plé yín tí ọ̀rẹ́ yẹn sọ bó ṣe plé ẹ̀ fún aráàlú òyìnbó yẹn nìyẹn èyí ò lo blọọkì oore tí ọkùnrin yẹn fẹ́ ṣe fún un bó wá fẹ́ mu lọ sílùú òyìnbó ni o bó fẹ́ bá tòwé ni o bó fẹ́ dá lókòwò ni o bó fẹ́ ṣoore ńlá kan fún un ni o kò sẹ́n tó mọ̀ gbogbo ẹ̀yìn èèyàn wa tó wá jẹ́ yí pé bòtòbòtòbòtò ibi tó ti yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ibi tí ò ti yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ilẹ̀ ti máa rò ilẹ̀ ti máa sọ gbogbo ohun tó yẹ kẹ́ ẹ wí gbogbo ohun tí ò yẹ kẹ́ ẹ wí ẹ jẹ́ ká stop ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ á máa rarin wẹ̀yìn wí pé bó ni ṣe rí ọ̀làmọ̀lérí mọ́ rí bẹ́ẹ̀ ẹni tó o sì gbojúlé wí pé ó lè ṣe ọ lóore ó lè mọ jẹun tí ó ṣe ọ lóore kọjá pẹ́ni tó o fọkàn sí rárá ni ó ṣe ọ lóore ẹ jẹ́ ká máa jo ẹnu wa ká máa ṣe bí ẹni tán jo ẹnu wa kó sì mọ jẹ léèsì oníhò kò ní jù báyìí lọ ẹ̀jẹ̀ àtọ̀fẹ́lẹ́ ìṣàríkọgbọ́n adéwálé bangbọ́lá yín náà ni ọmọ bàtò sí òde òyà bí òde ní ṣàlàṣọ tuntun babalàbùn ṣógóyè ló ń sọ pé ètò sì ń tẹ̀síwájú ẹ̀ máa bá wa bọ̀.

ẹ kúrọ̀ lẹ́ o àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn àgbáyé la mú wá sí etí gbọ̀nyìn láti kàn ní lágẹ̀lẹ̀ 96.7 FM ilé fúnbaláwo fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn àbídèmí àkàndé lóníròyìn yín ṣáájú ẹgbẹ́ wókó tó wà níròyìn náà. Ìjọba àpapọ̀ ló ti ní kí àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án àti olúrilẹ̀wà ìlú Àbújá kí wọ́n jẹ́ ojúlẹ̀ lákànfi sọ́rí lẹ́yìn ìbẹ́sílẹ̀ títa ọlọ́bọ̀ iyùn ẹ̀bólà. Ìwọ́de alágbára ló ti bẹ́ẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn ti ṣolo ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí àwọn ajínigbé ti palẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti rin àwọn olùkọ́ wọn náà. Àwọn akẹ́kọ̀ọ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Kẹ́ńyà ni wọ́n ti palẹ̀ mọ́ lẹ́yìn tí wọ́n fura sí wọn nínú ìkọlù ilé ìtọ́wáyé ní iléèwé kan níbẹ̀. Lágbọ̀n ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè South Africa Stellenbosch Football Club náà ló ti yọ̀ǹda ọmọ Nàìjíríà Ǹdá àti Ìyínayà. Ìròyìn náà rèé lẹ́kùn-ún rẹ̀.

Àjọ ilé ìtọ́ ń gbógun ti ìtànkálẹ̀ àrùn nílẹ̀ yìí NCDC ló ti ní kí olúlulẹ̀ wa ìlú Àbújá àti àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án míì kí wọ́n jẹ́ ojúlẹ̀ lákànfi sọrí kí wọ́n sì wà ní kíkẹ́lẹ̀ bí ìbọn látàrí ìbẹ́sílẹ̀ òkúrò ebola ni eléyìí tí ó ti di tọrọ fọkalẹ̀ lágbọn ìlà oòrùn àti àárín gbùngbùn ilẹ̀ adúláwọ̀ nínú àtẹ̀jáde onímọ̀ràn eléyìí tí àjọ ọ̀hún fi léde fún àwọn kọmíṣánná ọ̀rọ̀ ètò ìlera láwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kan ni àjọ ọ̀hún ti ń ṣe kìlọ̀kìlọ̀ wípé ó ṣeéṣe kí wọ́n gbé àìsàn ọ̀hún wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà láti pasẹ̀ ìlọ bíbọ̀ àwọn èèyàn láwọn ẹnu lóró wa. Àtẹ̀jáde onímọ̀ràn ọ̀hún òun náà ni wọ́n fi léde lọ́jọ́ 27 oṣù karùn-ún ọdún tá a wà yìí eléyìí tí wọ́n sì kẹfin àwọn ìpínlẹ̀ tó ṣeéṣe kíkiri ní ọ̀hún ráríwọ̀ bíi ìpínlẹ̀ Èkó, ìlú ilẹ̀ wa ìlú Àbújá, ìpínlẹ̀ Rivers, ìpínlẹ̀ Kano, Enugu, Borno, Akwa Ibom, Cross River, Taraba, tonti ìpínlẹ̀ Adamawa. Wàyí o àjọ tó ń pinwọ́ ìtànkálẹ̀ àrùn nílẹ̀ yìí NCDC ló ti wá fi ọ̀rọ̀ léde wípé kiní ọ̀hún òun náà ni ò ní abẹ́rẹ́ àjàrà eléyìí tí wọ́n lè fi dènà rẹ̀ tàbí oògùn kan pàtó eléyìí tí wọ́n lè fi tọ́jú ẹ̀. Nínú àtẹ̀jáde tí àjọ náà tó fi léde ni wọ́n ti ń fi ojú ọ̀rọ̀ hàn wípé kiní ọ̀hún ló ti di tọrọ fọkalẹ̀ ní orílẹ̀-èdè Uganda àti ilẹ̀ olómìnira Congo èyí tí wọ́n sì ti ní àkọọ́lẹ̀ àwọn èèyàn tó tó 1,000 níye tí wọ́n ti ní lára àti àwọn èèyàn eléyìí tó lé ní 100 tí kiní ọ̀hún tó ti gbẹ̀mí wọn.

ẹwẹ́ nínú ìròyìn míì iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ni wọ́n ti ní kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n kọtí ọgbọ̀n sí àwọn fọ́nrán amóhùnmáwòrán kan eléyìí tí odi tọrọfọ́ kalẹ̀ lórí ayélujára èyí tí wọ́n ní ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké àti olùkọ́ wọn tí wọ́n jíko ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n sì ní irú fọ́nrán náà ń ló lè sí ọmọnìyàn lọ́kàn nínú àtẹ̀jáde eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá fi léde lórí ayélujára wọn níbẹ̀ náà ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn fọ́nrán tí àwọn èèyàn rí ọ̀hún òun náà ni ò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn ọmọ àti olùkọ́ tí wọ́n jíko ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti pé fọ́nrán ọ̀hún ni kò jáde wá láti orílẹ̀-èdè nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ìlú ti wá ṣe kìlọ̀kìlọ̀ wípé kí àwọn èèyàn kí wọ́n mọ rí dájú wípé wọ́n fi ìdí òótọ́ múlẹ̀ kí wọ́n tó mọ fi ààfin tóni kankan sórí ayélujára wàyí o iléeṣẹ́ ọlọ́pàá ti tẹpẹ̀lẹ́ mọ́ ọ̀rọ̀ wọn wípé àti àwọn tó ń ti àwọn òṣèlétò ààbò yòókù òun náà làwọn ti ń tẹpẹ̀lẹ́ mọ́ akitiyan àwọn láti rí dájú pé wọ́n gba àwọn èèyàn ọ̀hún sílẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jí wọn kó

ìròyìn àgbáyé ọ̀hún kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tò ní àmọ́ká tó mọ̀ lọ ẹgbọ́ kókó tó wà nínú ìlé ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n ti ní kí olúlù ilẹ̀ wa ìlú Àbújá àti àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án míì kí wọ́n jẹ́ ojúlẹ̀ lákàn fi sọ́rí látàrí ìbẹ́sílẹ̀ àìsàn ẹ̀bólà. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ nílẹ̀ yìí náà ni wọ́n ṣe ìwọ́de alálàáfíà nílẹ̀ Ìbàdàn lẹ́yìn tí àwọn ajínigbé ti palẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wọn. Àwọn akẹ́kọ̀ọ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ti fi kélé òfin gbé ní orílẹ̀-èdè Kenya lẹ́yìn ìkọlù alágbára ilé ìtọ́ wáyé sí iléèwé kan nílẹ̀ Nairobi. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Stellenbosch FC ní orílẹ̀-èdè South Africa ló ti yọ̀ǹda Ndá àti Eyinaya tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wájú, ẹ kàn sí wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com. Bákan náà ẹ lè fi ìfẹ́ hàn sí wa lójú òpó X wa pẹ̀lú Lagilu FM 967. Ẹ tún lè bá wa dọ́rẹ̀ lójú òpó Facebook pẹ̀lú Lagilu FM 96.7. Túnde Ọláwúwo olólùtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Chinwe Churchill, Abídèmí Akande. Lóníròyìn yẹn ṣe wọn tẹ́ ń gbọ́ wa. Ẹ̀mọ́ yìí kúrò ńbẹ̀ ètò Miliki Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí ènìyàn balẹ̀ sórí agbègbè. Ẹ kú kalẹ̀.

0: lásàmórí wa o.
1: Ẹ mọ bá ṣe máa ń jẹ́.
0: Ọlá ọjọ́.
1: Lórí ọwọ́ Miliki special.
0: Ọlá ọjọ́.
1: Ẹ ti mọ bá ṣe máa ń mu, ẹ ti mọ bá ṣe máa ń ṣe.
0: Àdàbí tí.
1: Nírọ̀lẹ́ Friday. Rẹ̀mí àti Rẹ̀mí náà, Rẹ̀mí kankan ló wá o.
0: Báyìí jẹ́.
1: Ẹ lọ fọkàn balẹ̀, ọmọ mi wà rándìlé ni.
2: Bàbá Dáúdà.
1: Ẹ mọ̀ pé bàrí la kọ́kọ́ máa ń jù sí tí gbọ́yìn tẹ́ kọ̀kọ́ máa fi ṣe mùkútù Friday. Jímọ̀ iléyà lélẹ́yìí o. Ọdún sì wà lára wa. Ọdún ń bẹ lára mi gidi gan.
0: Wọ́n lẹ rí mi ilẹ̀ egungun.
1: Rẹ̀mí Babájídé ọmọ mi bẹ́ ń bí. Èmi náà mo ní kó má sọ̀rọ̀.
0: Ọmọ òkú ọ̀run.
1: Jẹ́ ń kọ́kọ́ ṣe opening náà. Ọmọ mi náà ni.
0: Ọpẹ́lọpẹ́ Ọlọ́run o.
1: Mélòó lára ẹ̀.
0: Ọpẹ́lọpẹ́ ẹ̀dá mi o, òun ló yọ mi àyín.
1: Àbẹ́ ẹlẹ́gbádùn bàrí yẹn, ṣé ń yọ kúrò kí n fi mí sí ni? Ó pọ̀ ń bí o. Bàrí yẹn la kọ́kọ́ máa jọ jẹ back to back. For the next 30-35 minutes.
0: Aliyaji ọmọ.
1: Miliki special lórí ìkànnì Lagelu 96.7 FM.
0: Ọkọ̀ alájà o.
1: Ọmọ ọba olóyè Gbẹ̀ngà Ọláyíwọlá Oláwó yàtọ̀ lólótú ètò yìí.
0: Nílé ọmọ jẹ́jẹ́.
1: DJ Spider ń bẹ́ ń bí.
0: Tí o.
1: Bàbá Alankara, sorry, Ankara lájọ o.
0: Tọpẹ́. Ọba má gba.
1: Sorry, Ankara lájọ o.
0: Má gba yìí.
1: Ìkan wá lè le jù kan lọ ṣá o.
0: Ẹ̀wá.
1: Gbàgbé o.
0: Oro ọmọ tán sàn. Amí.
1: Ẹ máa bọ̀ lórí Facebook, ẹ wá wà Ankara DJ Spider kẹ́ ẹ wú tèmi. Ẹ fún mi, ẹ sọ fún mi eléyìí tó bá le jura wọn lọ. Eléyìí tó bá fine jura wọn lọ, ẹ jẹ́ kí n mọ̀.
0: Ṣé bọ́hún ló yọ mi àlámú? Agbájẹ́.
1: Dó olówó lòun o. Inú pẹ́ lẹ́rìn. Èmi ń tọ DJ Spada lẹ́yìn ni kékeré lèmi wọ̀nà. Anyway.
0: Òbí ìjà ó máa ra lódò wọn.
1: Ẹ bá rọ ọmọ mi, ó kí ìtàn yẹn yẹn ni. Ẹ bá rí ẹsẹ̀ gan ló gbówó lọ tán. DJ Spada àwọn ilé. Aṣewẹ́rẹ́ jayé bí Azizi ni. Azizi account. Àwọn eléyìí tutù pọ̀. Àwọn tó dẹ̀ tutù yẹn, má fojú di wọ́n ẹ gbàgbé o. Aṣewẹ́rẹ́ jayé ọ̀run ṣe ní ọ̀nà àwọn abú ẹ̀rìn mẹ́rẹ́múrẹ́ ìrán ni o.
0: Artist manager.
1: Mi wìlì èmi mo tutù jù ní gbogbo wọn. Torí mi lè sọ̀rọ̀ ẹnu mi tán. Jẹ́jẹ́ lọmọ Ìbàdàn mi máa ń lọ.
0: Ọlá mi.
1: Ẹja lọ polówó ọjà járe. Olúwa rẹ̀ mi lẹ́kun Adésínà big man presenter. Ọmọ mi máa wọlé ìsìn. Ẹja gbọ́ ìkéde àti polówó ọjà. Bá polówó ọjà tẹ ń ta padà dórí ètò. Ó máa kí gan lẹ́nu ó dẹ̀ máa dùn. Miliki special náà ni olórí ìkànnì Lagelu 96.7 FM. Pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí. À ń lọ náà ń bọ̀ nà ẹja àtajà. Ẹ má kúrò mbẹ́. God bless you.
3: Lagelu FM 96.7.
4: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Oya ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú, ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre. Pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà. Sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: ẹ̀dá ọlọ́gbọ́n nù owó gan lọ́ba ọgbọ́n ọgbọ́n
1: akábala tó jẹ́ kí n máa bòdì agbára ẹ̀
0: ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí i já ẹ̀ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1# lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
3: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E sálárì.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Lagilu FM 96.7.
9: Mùráyé mo sáfàyé o, mùráyé mo sáfàyé. Àyíndé mùráyé mo sáfàyé o, mùráyé mo sáfàyé. Ẹ̀rù ẹ̀dá má bà mí, mùráyé mo sáfàyé. Ẹ̀rù má bà mí, ìbùnú rẹ̀ ọmọ àdá.

0: in Ibadan today. There's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
1: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ́ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
0: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
1: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́tò wọn.
0: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
1: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
2: Lágẹ̀lú apáta màjà pàtó Jamakuta. Lágẹ̀lú FM Àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adun Bado Opo Makamuso Lágẹ̀lú FM Kakaki Ile-iṣẹ́ Agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń mi dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀ síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwò pọ̀ làìró burúkawó.
3: Owó nìkan ló lè ṣe o.
2: Má dáútẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láhìhì àlùbáríkà polówó ọjà ńbẹ̀ kẹrin ọpẹ kẹ.
4: Tomato sachet. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yòó. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí o

0: báwa ṣe mílíkìrì mílíkì special á pé.
1: ládàrá ọlọ́run ọba mi edumare ojú òní ti wà bó ṣe máa ń wáyé gbogbo ọjọ́ jimá jimá rẹ.
0: ọrùn ní pọ̀ jù orin ò ní pọ̀ jù á wọnú ara wọn á fún yín lálòjò ojú dáadáa ẹ jẹ́ ká ṣojú òpó lẹ̀rẹ̀ mi. kájọ́ ṣe ojú òpó yẹn lẹ̀ káwọn èèyàn ti wà ká ti ẹ̀ gbóhùn ara wa.
1: ẹ jẹ́ ká gbóhùn ara
0: wa. méjì lọ̀rọ̀ rẹ̀ mi bájídé rẹ̀ mi.
2: àwọn
0: ò lè má sọ ń bọ̀ náà.

0: àwọn ọmọ tí wọ́n láǹfààní àti wà nínú ìgbèkùn.
1: Ẹ má dàgbé pé kálukú ní sọdún tọdún dùn yàtà yòtò nílé wọn. Wọ́n rẹ́ran rà, wọn ò pẹran, wọ́n jẹ́ tí òbí wọn gbé fún wọn.
0: Ọlọ́run kò ṣàánú.
1: Àwọn ọmọ kan bẹ nínú igbó.
0: À ń pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: A sì ń pe àwọn tó yan ká gẹ́gẹ́ bí alábàṣiṣẹ́pọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Àwọn aláṣẹ lókè lọ́hùn. Rẹmi. Kọ́lọ́n kò ṣàánú wa. Ǹgbọ́ náà èyí Rẹmi máa gbélé.
2: Ẹjọ́ à ń bẹ̀ yín ni Ọlọ́run la fi bẹ̀yìn ẹ̀dákun ẹ ṣàánú wa. Eléyìí ti pọ̀ ju ẹ̀dákun nínú òjò nínú ẹ̀rọ ẹ̀dákun ẹ ṣàánú fún wa. Àtọmọ kékeré àtàgbàlagbà náà làwọn ẹ̀dákun ẹjọ́ ẹ ṣàánú fún wa. Òní ló ti pé ọjọ́ kẹtàlá tá a ti lọ ẹ̀dákun. Ẹ jẹ́ kí wọ́n tú wa sílẹ̀. Àfẹ́ kẹ́ ẹ bá wọn jà rárá. Ẹ̀dákun ẹ má bá wọn jà. Ẹ ṣàánú wa. Tí wọ́n á béèrè lọ́wọ́ yín. Please, I am here again to beg the government, President Tinubu and the governor of Oyo State, ẹ̀yin ni Aṣeyí Mákindé, to please help us and dialogue with these people. They should not use force. The force that they used yesterday has cost us so much. It has added to our problems. In fact, one of us has been picked that they are going to kill him because government. Ẹ̀yin ni Ọlọ́run la fi bẹ̀yìn ẹ̀dákun ẹ ṣàánú wa. Eléyìí ti pọ̀ ju ẹ̀dákun nínú òjò nínú ẹ̀rùn ẹ̀dákun ẹ ṣàánú fún wa. Àtọmọ kékeré àtàgbàlagbà níbi kan náà làwọn ẹ̀dákun ẹjọ́ ẹ ṣàánú fún wa. Òní ló ti pé ọjọ́ kẹtàlá tá a ti lọ ẹ̀dákun.
0: Ọjọ́
2: kẹrẹ
0: ó tiẹ̀ ti pọ́jọ́ kẹẹ̀ẹ́dógún báyìí. Prínsípà ló ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà wà lẹ́gbẹ̀ẹ́.
1: Ìyẹn máa dààmú tí wọ́n wọ àǹkárá yẹn.
0: Tó wọ àǹkárá yẹn.
1: Olódùmarè.
0: Ṣé rí.
1: Aṣọ kan.
0: Ọ̀rọ̀ yẹn.
1: Aṣọ kan.
0: Tí n bá kàn tún rántí.
1: Wọn ò rí bí wẹ̀, wọn ò rí bí búrọ́ṣẹ̀ ẹnu.
0: Ìbànújẹ́ máa ń gborí ọkàn mi gan.
1: Ìgbésẹ̀ wo ni ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Ẹ wo ẹ mọ tó ṣẹlẹ̀ rẹ ni. Ẹ jẹ́ ká fi ti ọ̀rọ̀ obìnrin ta sọ lẹ́kẹ̀ẹ́. Jẹ́ ká fi sílẹ̀.
1: Ẹ gbàgbé ẹ.
0: Ẹ já mú ilé ìpọ̀n káti ẹ̀ gba ìpè lọ́dọ̀ àwọn aráalé. Níbo gan ni nǹkan dé dúró gan? Àwọn wo ló súnmọ́ ìjọba tó ń gbọ́ wa?
1: Àbí ìjọba ti nígbèsẹ̀ tó gbé lábẹ́nú tí ọ̀fẹ́ tàn máa lẹ́pẹ́ kọ́ mọ́ bá.
0: Gómìnà Ṣèyí Mákindé sọ pé ìṣẹ̀lẹ̀ yìí ti pè fún pé káwọn jára mọ́ ọ̀rọ̀ state police àwọn ọlọ́pàá ìpínlẹ̀.
1: Ìsásìkò lọ yẹ
0: kọ́rọ̀. Ẹ ṣé ìsìn nǹkan ló tó yẹ kí gómìnà máa sọ̀rọ̀ pé kó àsìkò pé police yẹn o kíní kan. Then ṣé state police yẹn ṣé òun ni.
1: Ṣé láàkó lọ bí tí a ká wọn mọ.
0: Ṣé òun la lò báyìí? Ṣé òun la fẹ́ lò nsìn?
1: Náà state police yẹn la padà láwà kó lọ báyìí.
0: Ẹ wo Rẹmi, lẹ́yìn ìyẹn àwọn ikọ̀ àti ìrìjú àwọn ọlọ́run àwọn ìmáàmù àfa ṣé wọ́n ṣì wà nípínlẹ̀ Ọ̀yọ́?
1: Wọ́n bẹ̀.
0: Wọ́n wà nìbàdàn.
1: Ẹbí ń polówó òjọ wọn.
0: Ṣé mátà yóò kan wọn ni?
1: Náà bóyá wọn ò fẹ́ wọn dá sí.
0: Ẹ̀ẹ́.
1: Tàbá lọ́hùn tí ìran wọn sí.
0: Àbọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ńlá ńlá yẹn àbọ̀ ń jẹ lábẹ́ ìjọba tán àwọn atá ti jẹrìndò tán lè sòdodo.
1: Iṣẹ́ ìrànṣẹ́ oníkálukú ni ó sojú ọ̀nà tí ó tọ́. Àwọn tó lóòótọ́ tó mú tọ́.
0: Rẹmi
1: ja mo ò ní tẹ̀lé rọ.
0: Jẹ́ ká dá Abimbola lóhùn. Ẹja polówó ọjà tó bá dé. Ká ṣojú òpólẹ̀ lórí yẹn.

tomato sachet. Oh, Tony, mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebe, jollof rice tabi spaghetti, awọn ori atọ yo. Oúnjẹ mi a dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ

0: Kase.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Lagelu FM, jagaba gbogbo retio, ma ro won so.

0: alhamdulillah. Ọ̀rẹ́ rìn. Ó ti ṣe alhamdulillah ìdìdì. Ẹ bọ́ yọ ọkọ rẹ rìn.
1: Alhamdulillah.
0: Alhamdulillah rọ̀bìlì alamí náà. Ó ti jẹ́ 50,000. Ẹ ti jẹ́ 50,000. Àwọn customer kẹ̀ máa pẹ̀yìn sísìn.

0: bó ti yẹ.
1: Ẹ ṣe sá.
0: Lẹ́yìn ẹ̀kọ́ dáná wá fún ẹ̀mí àti ẹ̀mí. Ẹran tọrọ.
2: Ẹnu ẹ̀pọ̀.
0: Mọ̀dọ́ọ̀mà. Mọ̀mọ̀. Ọba Bíọ́dá má ṣe ẹran tọrọ kó gé bí
2: ikú.
0: Ọmọ ìyá mi ni. Ọmọ ìyá mi ni mọ̀dọ́ọ̀mà. Ẹ̀jẹ̀ mi ni ẹ. Yes, correct.
3: Àpànà ni wọ́n wọ ẹ̀hún.
2: Àfìgbà tó padà tẹ.
0: Ọ̀ dàtọ́ ní tẹ́lẹ̀ mọ̀. Sọ ọ̀mọ ni. Ìlódúródì oúnjẹ náà ò ọjọ́ náà.
2: Anthony Ìbọ̀dúnrín ọ̀ṣẹ́ ni téèyàn mọ̀ sọ pé ṣé ó mọ̀. Sóládì gan ẹ̀jẹ̀ tó jẹ́ ó ti lóhùn máa múṣẹ. Sódádọ̀ fi tóróntò.
0: Ó ti lóhùn.
2: Ó ti lóhùn kò tí ì múṣẹ ó ti lóhùn máa múṣẹ.
0: Ìwà ló ń darí fánà tí ọ̀dà.
2: Sóládì ṣèyàn tí ó máa ń sọ̀rọ̀ tí òun rí bẹ̀. Káàṣì ẹ̀ káàṣì ẹ̀ àtúfẹ́ yí koto mi ò ẹ lọ ta o ẹ lọ sáré ta o ẹ lọ ta o tẹ́lẹ̀ ìlágbára tóní aláwà lórí ilé yẹsẹ̀.
0: Ẹ jẹ́ ká kọ́dé tì
2: mí lẹ́ o. Lágẹ̀lú ló tó bẹ́ẹ̀ káàṣì ẹ̀ náà sọ. Káàṣì ẹ̀ náà sọ ń gbòòrò ayé yìí.
0: Nǹkan ò ní í ṣe ọ́ o.
2: Ṣé káyẹ́lẹ̀ kẹta ni.
0: Ilé iṣẹ́ yìí ọmọ tẹ̀wájú o.
2: Ṣé káyẹ́lẹ̀ kẹta ni.
0: Àbọ̀ òdìbí ẹ ṣe róòlù owó jọ nínú gbogbo bí ẹ róòlù ẹ̀ sí.
2: Ó kú 50 sorry ó kọ 100,000 báyìí.
0: Irọ́ ni.
2: Ó tún 100,000 rẹ̀ mi.
0: Mú kò rẹ̀ kó dé o.
2: Rẹ̀mi ó 100,000.
0: Mọ̀ fi 50.
2: Rẹ̀mi ó 100,000.
0: Báyìí.
2: Ìwọ náà lọ sáré ta.
0: Báyìí.
2: Mọ̀ gọ̀ọ̀rọ̀ ẹ̀.
0: Káàtì ẹ̀ káàtì ẹ̀.
2: Ó sọ pé rọ ni àwọn èèyàn ń gbẹnu sí wọn sórí ìwọ náà lọ ta báyìí nà ọ.
0: Ẹjọ́ ẹlẹ́jọ́ ní ròhùn o.
2: Ìwọ náà lọ ta.
0: Lọ takú ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù o.
2: 100k la fẹ́ yí.
0: Owó sì ń bẹ́ ń bí ó dì sí.
2: 100k ló kù yìí.
0: 20,000 eléku ayaki elemu
2: ayaku lolo falala sati kori o palasia
0: didelege yawo e to ojoko ti ye
2: sai lo mu fonu yen bayi bayi bayi
0: didede
2: mu fonu yen bayi bayi bayi
0: talopa na yara yen
2: oyate tesori
0: asori mo padi ase
2: tonu le je ku wo lo 100k yi
0: etena yara yen
2: kakari e mo popo ri o sakati ari
0: mama mama gbo
2: 3*347*1004*2#. Kékeré ẹ pọ̀pọ̀ rí mama.
0: Ẹlẹ́kẹ̀tì kẹ̀kẹ̀tì bari
2: ló sotoya. Kókó na sàkàtà lúwú kárí máa sáńdà kàkiri.
0: Ẹ̀dọ́!
2: *347*1004*2#.
0: Ọ̀dọ̀ ẹni mímọ̀ wà
2: ní ọ̀yà bàyà bàyà lọ́ta.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀yà ta.
0: Ọmọ ọlọ́jọ́ bí lọ́jọ́.
2: Kí ló sọ fún ẹ?
0: Ọmọ ọlọ́jọ́
2: bí. Bó ṣe tẹ̀ yẹn.
0: Ọmọ ọlọ́jọ́
2: bí. Ọyà tẹ̀lé instruction yẹn.
0: Tẹ̀lé.
2: Ọyà tẹ̀lé.
0: Tẹ̀lé.
2: Báàkì torí kò fowó sí yẹn.
0: Yes.
2: Ọyà fi sí.
0: Fi sí.
2: Mọ́ta 500.
0: Ìrọ́.
2: Ta 15.
0: Ìrọ́.
2: Mẹ́ta ni ó ta.
0: Ìrọ́.
2: Okay ta. Okay ta mẹ́rin.
0: Ta márùn.
2: Ọyà ta márùn.
0: Márùn báyìí.
2: Bó ṣe ta sí.
0: Yes.
2: Ló ṣe jẹ sí.
0: Yes.
2: Káríama Poriomo Sakati.
0: 100,000.
2: Ó bẹ̀rẹ̀ pẹ̀lú 081.
0: Ìyàwó ìrànṣẹ́ ọlọ́run lẹni yẹn.
2: Sọkọlọ́run.
0: Mo gbóhùn yẹn.
2: Ìrànṣẹ́ irú ìrànṣẹ́ ọlọ́run o.
0: Ìyàwó ìrànṣẹ́ ọlọ́run ẹni tọ́lọ́run
2: ti sọ. Ìyàwó ìmáàmù ni.
0: Ní kẹ́ni.
2: Ìyàwó ìmáàmù.
0: Ẹ ti ń dẹ́ran lọ́ní ọ̀la ọ̀ta káàṣọ ìyàwó ìrànṣẹ́ ọlọ́run. Mo bọ́ sọ̀rọ̀ tó ń jà mí lọ.
2: Dídìrín ni ẹ.
0: Mama yẹn ti ṣe tán.
2: Tí n bá ti ń bẹ sọ̀rọ̀.
0: Àpò ṣaka ni kẹ́ ẹ lọ kọ.
2: 100,000 ó parí pẹ̀lú 3299. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú
0: 081.
2: 0.
0: Má sì nọ́mbà pé kí n má nà ọlọ́mọ ó dó lórí o.
2: 9.
0: Ta ló fi lé ìsí ọ.
2: 3.
0: Ẹ padà gbẹ.
2: 9.
0: Wọ́n gbẹ́ kùlé fún ọ lẹ́kùn
2: jẹ́ kó. Dìdìrín ni ẹ òpò nílẹ̀.
0: Wọ́n bọ̀ fẹ́ kọ́ tí lókun.
2: Òní láàkáyè kọ́bọ̀. Òsì láàkáyè
0: lórí ẹ̀ wọ́n. Bíbọ́lá.
2: Òní láàkáyè.
0: Ọwọ́ ti tẹ ọmọ ìlà tẹ́yẹ.
2: Òní láàkáyè.
0: Wọ́n ti rú bí ẹ rú aṣọ.
2: Sori àwọn èèyàn sọ fún mi gbòòrò. Wọ́n ní bá mo ṣe ń kópu pẹ̀lú
0: ẹ. Ó
2: owó iyebíye.
0: Lọ́mọ máa jẹ́ ó sí
2: ẹ lọ. Ọlọ́mọ jẹ́ ó lọ ṣáàjì fóònù.
0: Májọ máa dódó tí ò lówó
2: lù. Ọlọ́mọ jẹ́ ó lọ ṣáàjì fóònù.
0: Yes, ta ni ẹ.
2: Hello.
0: Hello, ta ni ẹ. Níbo lẹ wà
4: yìí? Hello.
2: Ẹ kúrọ̀ lẹ o.
4: Ẹ yá sá.
2: Ẹ gbẹ ẹ kọ́kọ́ kú omi tọrọ kékeré yẹn wà àbí ta ariwo pọ̀ mi tẹ wà yẹn.
0: Sẹ́nu pálọ̀ lẹ wà àbí sì ti rú. Ẹ gbẹ̀lẹ́.
2: Kí lorúkọ yín?
4: Mo wà pẹ̀lú. Mú ìwà lorúkọ mi o.
2: Mú ìwà láti àdúgbò wo?
0: Àdúgbò wo?
4: Láti ògbògbò.
2: Ibo ló ń jẹ́ bẹ́ẹ̀?
0: Sára Àbàdàn náà ni.
4: Kò ń sára Àbàdàn.
2: Ìlú wo ló ń jẹ́ bẹ́ẹ̀?
0: Ń bo lẹ bilọ́ǹsì.
4: Ogun State Ìjẹ̀bú òde Ogun State.
0: Ẹ̀jẹ̀ jẹ́.
5: yo da fun o
0: e ta ka se ri
5: e ma ta ka se e ta ka se la togun state ni
0: e ta ri
4: be be ni o
0: e me lo lo ti deri
5: ki lo de to je wi pe ogun state le wa e wa n ta ka se ni oyo state se ko si
0: e do se o si
4: ko se ko ko
0: ki lo sele
5: se o tumo si pe e n gbo wa logun state
0: Eh me lo le ti jeri
5: e me lo le ti je ngba te ti play cash
0: e me lo le ti jeri
4: mi o jeri o mi o jeri
0: over
5: e so polon mi mo e so polon
0: only mike
4: olon mi mi jeri
5: ati gba o le ti wa nta gangan a to sube lo abo
0: odun wo ni
4: mo ti tan gba kan ri gba ti mi o je mo file
0: congratulations
4: so mo gba boya olon le sanu mi le ni bi
0: oko ri
5: e wa ro pe bo e wa ro pe boya olon le sanu yen to wa resume to wa nta pada
4: Benny,
5: Benny.
0: Abuwe lo lo tele, but to change yourself, where ya no de tele.
5: Baba,
0: mokpani
5: atelo. Eh, let's see, Muslimi ni ina, be Christian.
4: Muslimi ni misa.
0: Allah wakiba.
5: Ojo o le ti wa talas, elo le talas, da o le ti talas.
4: Eni no aro imo se ta 15 no ni mo ta meta triple tonic amata e no ni
5: on triple tonic amata le meta ile
0: 100,000 ti won
5: ba se soro e ti je
0: 100,000 ti wole e
5: congratulations
4: Allah
0: dollar tobi le kan si gbe tobi si gbe tobi
4: be Allah
0: de ko tobi
5: 100,000 tori pe relent e ti relent time kan to wa resume to nta
0: pada eh ma like
5: ka wa so pe mi le yin ni ko ye ke dawo duro mo o e ma ta lo be
0: ma ta lo be
5: Congratulations, my brother.
0: Oko rire o.
5: Eti 100,000.
0: Oko rire o.
5: Awon customer ke ma pe
0: yin. Oko rire o.
5: Won ma pe yin sin sin.
0: Oko rire o.
5: Oya.
0: E do na. O jare ma lo ko banki yawo e team wo la won ja.
5: Dide ja lo. Payos ti de.
0: Ti en se fi labi enu ero.
5: Se ta Payos.
0: So dana wa ni.
5: Ki lese ti Payos chef.
0: E se to se ni pe ko fe mo po loye Ibadan ni me.
5: Payos lo so gbe boda re me.
0: Bo si bi
5: mo me. Ma mo mi e se wo kilo.
0: Arabo.
5: Ah, wole to fi wole lo pe.
0: Agbadun atewa to ma je yo je
5: odun eh Payos bi kile se to se fun didirin kini ti wa kini ti wa ti bobo igan kini ti
6: aye mi na but o kini ma se fun yin
5: kini kile se to se fun bobo yi
0: no for menfi la josi o se je etenu etewa le o wa de fi la leyin odun leya
6: eyin le logbo eyin le logbo
0: n wa n bi
6: igba te mi fun yin
0: o duro kakaka kini ko waju eto fun mi kini ko waju
6: awuruko yi mo gbe si
0: la like
6: mo brand e fun yin
0: eh si o wa gidi to ba ti se to se tan
6: no mo brand e fun yin
0: o change fi lori mi
6: okay
0: eh dori e o wa
6: fi e pele igbe star dani
0: eh temi de ko
5: se re o fe dogbon tun gba tori e lu so
0: oro baba to ma ri
6: boda wa ni
0: igbe mi monitore ki
5: ro
0: o fe ti mo ba pade di
5: ape o fe gba tori e lu so yen
0: bi enu e bi o je si ni ese baba ya bi aye omo ba da eyan ma foko
5: re je Payos asunike Payos loruko emi ati dile mi tori e to dey jo ma fun
0: okay
5: o fe gba ni yen bo ma fun
0: kilo ya ko vida lo e ba ko sele ko o le nawo lati bi ko gbe yin
6: mere ni e ri
5: o like come toro nkan
0: fi ori eso gana
5: o like come toro nkan o afi se ni
6: e ja dariji
0: kin dariji la duru nton so se ko fi ori ena gana ki
5: mo wa oya dide ja lo
6: eyan wa na ni
5: Payos aku odun jare wa ma se to ti e lo
0: ah
5: e ja so to
0: e mi ri ogun
5: o pe fun
0: wa dobi to
5: a ni gba ku e jare
0: a bo wo e o ti wa first me
5: dedere ni dide sa ja lo le oponu
0: e je yato se je o ne da bo

Yankee. The BOT members. Àwọn amájẹ́ ó bàjẹ́ nínú ọmọ ẹgbẹ́ Ibadan Heritage Club BOT members of ọmọ Ibadan Heritage Club ẹlẹ́nkí wọn fún ti àjọ̀dún the first year anniversary of ọmọ Ibadan Heritage Club léyìí tí ó ṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ẹ wá ń ṣe ládùúgbò pé ọjọ́ àkò láyọ̀. Bákan náà ni káàdì yín bẹ lọ́wọ́ mi Distinguished Folarin Olaniyan Johnson. Distinguished Folarin Olaniyan Johnson. Ẹlẹ́nkí gbogbo olóyè ẹgbẹ́. Ẹgbẹ́ ọmọ Ibadan Heritage Club. Pàápàá jùlọ anniversary committee ẹlẹ́nkí wọn. Gbogbo àwọn ẹbí ọmọ Ibadan Heritage Club ẹlẹ́nkí wọn. Gbogbo àwọn olólùfẹ́ wọn ẹlẹ́nkí wọn. Ẹlẹ́nkí wọn pé wọ́n kù múra lẹ̀ ti àjọ̀dún ọdún kan ti ẹgbẹ́ ọmọ

óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀ fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní bá tu bá abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine card

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí owó tó lé ní 1,000,000 náírà 50,000,000 náírà ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí splash fm *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: ọlọmọ
1: bẹẹ ni mo sọ fún yín èmi tí mo mẹsàn án sí mo ní student lójú acid lọ dà sí lójú acid
0: kàbíyèsí bọ
1: síbẹsíbẹ ilé tọrọ báyà mo má lè jẹ ayé mi ẹ tó lè rìn mí lọwọ gan tí mo lọ tẹkọọ mi lọ gongo ogogo kò sí yẹn kan lọwọ títí ẹ àwọn tí ìjọba ní tẹkọọ mi máa ta mọtò wọn àfẹsẹ ní káàkiri ni ẹ àwọn tó àwọn tẹ ló díwó epo tí ń jí sọsì tí ń jọsì ẹ mú wọn kẹ gbóyè lọwọ mọ àwọn ọmọ nàìjíríà lè wá fìyà rẹ jẹ ẹ tó rẹ níyà ó bẹẹ sí ẹ ọmọ tá ò tí ì bí tí wà ẹjọ́ ẹjí jẹ̀rù fẹ́ẹ̀dẹ̀ ẹ̀mí mi ṣe wà yí o èmi ò lè ṣkọ́ ìbọ́lá ọ̀tí lẹ́nu mi nà kan torí
0: pé ẹ ṣkọ́ wọn ní ẹ̀ kan
1: òṣèlú ni máa ń ṣe nínú ìjọba wọn lọ́wọ́ fọ̀tẹ́ fi láwọn gọ́gbọ́n fi yapa tí ń pọ̀ sínú ẹgbẹ́ wọn máa ń fọ aráàlú jẹ máa ń kó fáwọn olóṣèlú ni olókòwò òṣèlú ni wọn tú èyẹ 30 million tó bá ń ṣàgbọ́ fún wọn tí àwọn wọn tún ọ̀rọ̀ kìíní kan million yòókù bá ń ṣètè àdúrà 30 million rẹjà ó
0: wọ́n
1: yà sí dáadáa ni ó àwọn èèyàn sunkún bẹ́ẹ̀ ó sì dáadáa ni
0: orí
1: kí mo sí dáadáa kí mo sí dáadáa ní ìdúró tiwa kí mo bọ́ lẹ́ẹ̀rẹ́ ní ìdúró tiwa ó.
0: ọdún kẹta kẹ má lè ṣkọ́ wọn pé wọ́n ti ẹ̀ gbìyànjú hello
2: bá a
0: ṣe pápápá
2: ìyá máa wà ní látà pátá ẹ wo ṣe rí èmi sà mr parrot ní ìrí kankan tí ìjọba tinubu ṣe
0: kábíyèsí pẹ̀lú ọgbọ́n
2: ìyá ń jẹ gbogbo wa ní o ní àtìgbà tó ti wà ní omi ìnira ni bí mo ṣe wà ní ṣe mo ti fún ìdání tó yẹ pé èédú ni mo fi ń dáná
0: kábíyèsí
2: kí ló lè tó yẹn ẹ wo àwọn ọmọ tó ti wà ń bẹ̀rẹ̀ láti jọ yìí ṣé kò yẹ kí federal government nìkan tó máa ṣe sí ni àwọn ògbó aláwa ni ìbò ni wọn ń lépa náà ẹ wo mi ìsún tinubu ní kò tí ẹ gba zero tábà nìkan mi ìta lè fi disqualify di ju zero lọgán mo fún ìyá máyà wá jí mọ́tà ló ń sọ̀rọ̀ láti àpáta.
0: ó lágbára hello.
3: hello.
0: hello.
3: kò ṣe o.
0: yẹ sà ẹ bá ṣe pápápá.
3: odo olójú ẹja
0: ìtumọ̀
3: ogun gbà o.
0: odo lẹ́yìn tún fún wọn.
3: odo ni.
0: pẹ̀lú ogbó iṣẹ́ tó ń ṣe.
3: lórí pé kò ṣe dáadáa rárá adẹ̀fìdájọ́ rẹ̀ lẹ́pọ̀lọ́hún.
0: ó tán ẹ ṣe gan ni a tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́run we'll continue next week God willing on this but I think we need little patience that's what we need. I will not pick any other call again. mi n lè gbé pé ọkọ mo rí pé yín mo mọ bóyá ká wa lára sí ẹ já fi ogun ẹ lẹ́ẹ̀tì di ọjọ́ ajé Monday 5 p.m. on Monday Niger today 5 p.m. on Monday we'll continue from there 3 years into this very government what is your scorecard join me tomorrow on that on top that Ogbonge show High Life Extra my name is Victor Pius Zubike the heavy rain and they see you now call Emma Binu Mori Kpenyi and Ile Gbema Eja Fisile Eti Dojo Aje
4: if you operate when you
0: enjoy your weekend.

0: àwọn ìbílẹ̀ á fúnni níwòsàn ìlera sí lọ́rọ̀ olóyún á bí wẹ́rẹ́ ẹni tára ẹ̀ ò bá yá tó bá ṣe bó ṣe yẹ kó ṣe ṣe tó lò ó bó ṣe ní kó ṣe lò ó ara ẹ̀ á yá ẹ kalẹ̀ ẹ kàárọ̀ ẹ kàsán ẹ kú ọ̀lẹ́ ní gbogbo ibikíbi tí a bá ti ń gbọ́ ètò wa ètò kan tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ Krobi's half hour níbi tá a ti ń dá kekeluke níbi tá a ti ń ṣe ìwòsàn níbi tá a ti ń sọ̀rọ̀ R.E.E.Z. Reese Peters àti àwọn nǹkan mi àti àwọn nǹkan kan ìmíì náà yíyá wá wà ń kalẹ̀ ń bí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa la wá a sì dúpẹ́ lọ́wọ́ elédùmarè pé ẹ̀yin la bá bẹ́ẹ̀ ni dr mrs ti wà nínú kulu wa ń bí obìnrin takuntakun tí ọlọ́run ọba mi fi ń dára tí ọlọ́run ọba mi fi ń ṣèwòsàn tí ọlọ́run ọba mi ti ara wọn ń gba ọpẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yíyá wa ẹ bá kí àwọn ara le.
1: Anu ma lo sọ̀rọ̀ bàbá agbára mi ma kọ́
0: ẹ̀yin
1: ni.
0: Màá pàtẹ́ máa sanwó.

0: gba o awa dupe pe ari anu gba o tori ki se gbogbo eniyan lori anu gba
1: e ku dede wo ibi te tin bo wa
2: e kaabo
1: ah ba ro ni bo so ni ba le ni ibi te yin wa e ku dede wo yi e joju bi Dr. Mrs. Somobolanle Ajibade CEO TSBJ Aduke Reserva Global Services aka Inulaye wa ti ni ki je ka ma toju ena lo ki wa pe e kwasi ko yi akumoro opin ose yo do fun wa
2: amen iya wa e kaabo adupe lowo eledumare pe a pe yin e si je wa ni ose yi je kini e mu wa fun wa ni eni lori eto
1: oro mi o po pupo sugbon yo fe ta bara le ta bara oko idi ni wi pe ara wa ki se okuta
2: beyin
1: mo fe mu latori ise iranse ti a pe mi si ise iranse ta pe eyin baba wa iranse olohun ninu jesu si ise iranse ta pe eyin baba wa ninu esin islam ta pe yin si ise iranse ta pe eyin medical doctors medical personnel si eyin iyaloja ti ko si saturday ti ko si sunday ti ko sojo jimo ta ya sile pe a fi fun re ni isimi eyi to je yu pe a on fun wa ni stress ninu ara wa e kesi wi pe opolopo wa tori pe a ma fi pe ta ba si ko se lomi to le se nkan ti awon eyan ti tori e wa wa wa si
2: eyan n ton ra e on ton
1: mi de ma so wi pe tori pe mo wa ni ti mi ba si aimoye iru mi olohun nikan ni o si sẹ́gun máa sọ pé acupuncturist ni mí àwa tá a jẹ́ oníṣẹ́ àdúrà gbígbà ìṣe kìrìsìtẹ́nì ìṣe islamic ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sábà ṣe ìṣọ́òru àsìkò tá a fi ń ṣe ìṣọ́òru ẹlòmíì ní sọ pé òun fẹ́ ṣe marathon ìṣọ́òru ẹ dẹ̀ rí i pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa mo máa sọ pé ó ní aago tí kálukú wọn ń ṣiṣẹ́ fún àpẹẹrẹ ẹ̀dọ̀ tá a mọ̀ sí liver ó máa ṣiṣẹ́ láti aago mọ́kànlá di aago mẹ́ta òru ǹjẹ́ ẹ̀ pé àwọn nǹkan tó wà nínú àgọ́ ara wa náà máa ń ṣe gá wọ́n ó ṣe gá sínú ara wa wọ́n sínú gall tí wọ́n máa ya ìga àti wọn sí àwọn náà máa ń pass physics apart from physics tó ń jáde ní inú oṣù èèyàn ìgbà tá a wákọ̀ tí a ò sùn a rí wípé detoxification tó yẹ kí àwọn organs tó ṣe tó yẹ kí wọ́n ṣe nínú àgọ́ ara wa wọn ní ní orí ọ̀fẹ́
2: láti ṣe
1: torí a ò sùn
2: à ń tẹ fóònù
1: à ń ṣe prayer all the time àdúrà kúkú dá èmi máa ń sọ kinní kan wípé tí n bá sáré ẹ ní ibi tó bá sáré mi ní ibi ọlọ́run ó fi na ju àti ìrandíran rẹ ni tí ẹ̀yìn ọba ti sáré ọmọ ní kejì níbi ìjọ àti ń gbàdúrà ọ̀tá ọ̀tá mélòó gan ló ti kú mo fẹ́ dẹ ayé mo fẹ́ dẹ ọlọ́rọ̀ mo fẹ́ dẹ ọlọ́lá ni mo sọ wípé nítorí ọlọ́run sọ pé ẹ̀dá ọ̀dà òun ni ẹ̀dá ọ̀dà ẹ jẹ́ ká kíyèsí kinní kan wọ́n gbé àwòrán organ kílódé kan president america yìí ó pé 100 years bàbá yìí ó yanu kalẹ̀ wá kò lè padé mú alágbára ayé tí wọ́n sọ pé alágbára ayé àwọn alágbára ní president america rí nísìnyí báyìí ó ti dàbí ẹ̀fọ́ tètè ẹlòmíà ló ń fẹ́ pé 150 years kí ló ń bẹnu ayé ọ̀gá tó fẹ́ jù síbẹ̀ èmi ni mo fẹ́ lówó jù kí n lówó ju táwọn rúnà lọ bó o bá ní njẹ́ o lè jẹ́jú dájú ẹ̀ka tó gan jòkó kan ẹ jẹ́ ká kíyèsí àwa medical personnel instance kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé this medical man doctor gbinda doctor ó wà lẹ́nu iṣẹ́ ó pè ìyàwó ẹ̀ pé òun máa lọ gbé àwọn ọmọ aago mẹ́rin ní school ó ti fi kúrò níbi iṣẹ́ òun lọ sí school ọmọ wọ́n pè fún emergency ó padà sọ yí hospital ó dẹ̀ wá ń bẹ̀ títí dago mọ́kànlá lẹ́ kó tún mọ́ lọ another emergency wọ́n tún gbé wọn dé ẹ̀ bí pé máa ń yí kòkó ní bi ọ́fíìsì rẹ̀ títí di ọjọ́ kẹta. Ọjọ́ kẹta tó máa kúrò kò sórun o, kò sí ìjókòó, ó ń lọ látọ̀dọ̀ patient kan, kéèsì tó ṣẹlẹ̀ wọ́n tún yanjú ẹ̀ káàkiri. Jíjí tó máa jí hospital gangan bá ara rẹ̀ ni ọjọ́ kẹrin tó ti di hospital tó yajú. Ó jáyé pé òun gangan jẹ́ medical doctor làwọn colleague fi sáré sí. Ọ̀rọ̀ ojú ni kìí ṣe nǹkan tí à ń ṣe àròbá ìtànkọ́. So àtẹ̀yìn àtẹ̀mí ẹ jẹ́ ká pe ara wa sí ìrònú. Ilé ayé la bówó, ilé ayé la báṣẹ́. Ẹ̀yin ìyálọ́jà tó jẹ́ pé kò sọ́jọ́ Jímọ̀, kò sọ́jọ́ Sunday, àsáre owó iná ni. Ó dá kéèyàn ṣiṣẹ́, ṣùgbọ́n tá a bá ń ṣiṣẹ́ tá a bá ru àlàáfíà wa, a wà máa sọ pé ẹsẹ̀ tó ń ṣe báyìí, ẹ̀yìn tó ń ṣe báyìí, hypertension yìí, kìíní yìí, owó ayé ni, kìí sọ owó ayé. Ayé gan tẹ́ ẹ̀ ń dá akọ gan gan, nǹkan ń sòun gan gan, nǹkan ń sayé gan gan.
2: Nǹkan ń sayé.
1: Ayé tẹ́lẹ̀ kó ń ṣe yín yẹn, nǹkan ń sòun gan, òǹgò orí ti yín rò. Torí pé yín gan gan tẹ́lẹ̀ lẹ́lẹ̀ lẹ́ yín rò. Ayé gan sáré
2: kiri.
1: So ní ta máa sọ pé ẹ jẹ́ ká ní ìrònú pé wàdà ká ní àsìkò tá a máa fúnra wa ní
2: ìsinmi.
1: Too much stress has killed many people. Mo mọ ìránṣẹ́ obìnrin kan tó jẹ́ pé olùdásílẹ̀ ìjọ ni wọ́n ní ṣọ́ọ̀ṣì yẹn, orí púpẹ́ẹ̀tì ni àyẹn kú sí. Nígbà tó kú wọ́n ní àjẹnú ìjọ ló pa yàrá ìsìnkú àjẹnú ìjọ. Èèyàn tí ó sùn tẹ́jẹ́ ò sinmi, tómi ara ò sinmi, tọ́pọ́lọ́ ò ṣẹ́tù, hypertension wọlé, tẹ̀wá lájẹnú ìjọ ni. Bíríbírí kọ́ ló máa gbà wá, Jésù ti gbàwẹ̀ fún wa. Ẹ jẹ́ ká ní ìwà mímọ́ bí Bíbélì ṣe fi kọ́ wa yìí pé ìwà mímọ́ ìfẹ́ ọmọnìkejì wa ni ó jẹ́ kí n tá a bá ń wá kó mọ̀ tẹ̀wá lọ́wọ́. Kò sí n tá a mọ́ wá sáyé, kò sí n tá a lọ sí ọ̀run. Màmá Rizbita yín náà ló ń kí wa. Rizbita sáré wọlé Bitters. Màmá nílò ayé wa àyẹ̀wòrán náà ni mo sọ fún wa wípé tá a bá ń bára wa sọ̀rọ̀ nípa kí là ń tà, nípa kí là ń ṣe, tí a bá bára wa sọ nǹkan tí ó lè fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ àti gùn lẹ́mìí àti ní àlàáfíà tó péye, Ọlọ́run tó dán wa níṣẹ́ ó lè bi wá léèrè wípé ó dẹ̀ mọ́rú nǹkan yìí. Ìka ìṣẹ̀lẹ̀ sẹ́mi náà díẹ̀ tó jẹ́ pé mo mọ̀ ní last week pé mo rí pé mo wà stress up. Torí màá lọ láti bí ògbómọ̀ṣọ́, ògbómọ̀ṣọ́ rè ojú ọ̀nà yẹn ti dí pa. Inú igbó abáṣe ń jáde síbi kan láwọn obìnrin dẹ̀ ni mí, wọ́n wà mí, mo ń drive ara mi. So from there Oṣogbo, Oṣogbo, Oyo, Ibadan again láàrin ọ̀sẹ̀ kan my travel almost 4 days, 5 days. Mo ti wá rí nísìgbà yìí pé kò ń ṣe nǹkan tí ó rọrùn láti máa stress ara èèyàn. Ẹ jẹ́ pa ti ni pé àgbà bá ti ń kàn wá tá a ti ń pọ̀ máa dọ́ta ọdún, ọgọ́ta ọdún, ẹ jẹ́ ká kíyèsí bá ṣe máa lo ara wa. Ọlọ́run ló máa sọ wá dolówó, ló máa sọ wá dọlọ́rọ̀, ló máa fún alẹ́mìí gígùn àti àlàáfíà. Ẹ jẹ́ ká ọ̀nà múra ká ṣe ìtọ́lọ́run fún wa yẹn, àlàáfíà tó fún wa yẹn, ká support ẹ̀ láti jẹ́ kí a wà ní àlàáfíà tí ó péye.
2: Ká fi ọwọ́ kún ìtọ́lọ́run ti ṣe fún wa.
1: Rizbita wa ó wà ní àwọn ilé ìtajà wa káàkiri. Rizbita tó ń Kánò tó ń kó dọ̀tí kúrò nínú àpò ìlòkù, bó ṣe kó àwọn igá tí ò da jáde nínú ara bí gàba ṣe ń jáde. Mo sọ fún yín pé gbogbo àìsàn tó sọ má dámọ̀ láti inú ga ló ti wá. Wọ́n wá ní high blood pressure, ó ní diabetes ni, ó ní prostate ni, òun ojú Ọlọ́run fún ọmọ ni. Ó wá di wípé àti sẹ̀yọ́tẹ̀ tí wá ń di wàhálà. Ẹ jẹ́ ká lọ́ra Rizbita wa. Ẹ jẹ́ kára sáré wọlé Bitters wa. Mo sọ pé oògùn tó ń jáde nílé iṣẹ́ nínú ayé wa ó lé lógún, ó lé ní 30. Fún àánú Ọlọ́run, fún oògùn Ọlọ́run ni. Mo wá wà fún wa nílùú Ìbàdàn ní ọ̀la. Àwọn tá a bá fẹ́ ṣe àyẹ̀wò mo wà fún wa níbí ní àárọ̀.
2: Ẹ má tọwọ́ kò wọ́n.
1: Mi ìfẹ́ èèyàn tó pọ̀ o, mi ìfẹ́ èèyàn ju just 10.
2: Èèyàn mẹ́wàá péré.
1: Tó bá ti ń kọjá 10 ẹjọ́ ẹ mọ̀ wúre tí Ọlọ́run jẹ́ kí n lè ṣe mẹ́wàá yẹn. Torí inú ọmọ ìpegun tẹ sáré káàkiri tẹ rẹ̀ wípé ọwọ́ ayé nìyẹn. Ọlọ́run mọ ohun tó àṣírẹ́ pẹ̀lú ẹ̀rọ ọba ní ẹ̀rọ àyẹ̀wò wa. Àárín 5,000 péré la fi ń ṣe é. Ẹ̀ẹ́dùn kan tó ń ṣe yín kí sì lọ́nà àbáyọ. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká lọ ra sáré wọlé wa. Ẹ jẹ́ ká lọ sí Kúlẹ́rà ní UCH. Ẹ jẹ́ ká lọ sí Crown Pharmacy ní Challenge. Ẹ jẹ́ ká lọ sí Scout Camp ní Block E Shop 7 láti ra àwọn product wa. Ẹ jẹ́ ká lọ sí Iná Sírù Láì ní Agbẹ̀ni Ọlọ́gẹ̀dẹ̀ ní agbeni ni ilu Ibadan kan na o le ise ti wa a wa ni leketa si Polaris Bank ni ona oyediji ka to de mona tan to e ni de mona tan o pe ba ti ma wo owukran lo kan ba e ti ma ri le ise wa ni apa otun yin leketa si Polaris Bank te ba ti ko ni bi so Philips Academy ni ona mona tan ibe ni office wa wa mo ma so fun a wi pe eh ti o ba so pe mo je bayi pe t'Olorun ba nri o je ke niyan na je ko ma ri o mo fe ka gbo eri kekere kan latenu arabirin wa yi
3: kalara awon customer wa ni sister yi adupe lowo Olorun fun re ti Olorun se ninu aye won e je baba so gba te ma wa sibi kini kan to se te fe wa sibi ko so nkan to se le ju pe
1: so yi pe o le sese furu arabirin yi mo somebody like a 31-33 years ni age obirin ti o soro yi
2: etani 31-33 ko ma fi ayawo ti ma ro eyan ki ese ma ti ru eyan de bi pe eni e oni le rin mo ibadi ati ese to ma ru awon eyan yi nje ki lo ma nfa
1: eh se mo pe ma so yi pe according to the way of analysis in acupuncture our kidney lo wa ni bi wo meji to wa bi badi wa yen kidney point ti wa ni yen when there's a yin and yang imbalance there will be pains and that kidney o lo control wa lati idodo wa around de eyin ibadi yen titi de atelese wa gbogbo to ba nse wa lati bi ibadi yen randi dodo wa de atelese o lowo kidirin wa ninu according to the way of acupuncture diagnostic so to ba ti ri benye ma so pe we are what we eat nta ba je lo ma so bi aye wa se ma ri la se gbodo ni rice bitter sinu le kaluku wa ase gbodo ni sare wole bitters sinu le kaluku wa la se ni lati jade yoju si wa e je ka se ayewo e wa ni yin si ojudu odun kan omo to pupa beautiful lady
2: o sin mole
1: ti fi aya won lele ojudu odun kan o lo nfese tele njo keji bo ya ohun lenu nje yin te ngbogan se ko yeyin gan lenu tori o ya emi lenu
2: idoti kunu gbogbo ara to wa affect kidney ke wa de wa wo nkan ta wa nje ni si to je chemical kidney o ni fe si
1: awon
2: chemical
1: ton bitun
2: but to
1: ba jeju yo ko ni fe si ajeju sugar ko ni fe si nkan lororo awon nkan ni flour ko ye ka ma je ko poju ninu nje wa
2: won tun mo si
1: aleran to tun ni enri kan bi meji tana fe pe wole si ile ise wa ni bi bayi e le pe wa
2: oda eyin yan wa doctor mrs e se eyin yan wa e ti gbo latodo won a ma se oju opo sile fe yin te ba ni pe la ri en te ba ti lo ris bitters ri abi awon ogun okankan awon capsules won okankan to je pe o wa nkan to nse yin wa yori si nkan to je pe o ti lo opolopo yin le ti so leyin sugbon a fe gbo ni boya lo oto ni ka mo lati enu yin sugbon ke to wa ma so mo fe fa koko yi pe gbogbo awon eyan pe ris bitters je ko se ma ni nile olukuluku wa tori teyan ba fo gedegede ara e o ma nje ki ara mo aisan na de ma nsa lo number tele pe wa si 0912370 8675 0912370 8675 ate ba de fe bere ibere ni o ko sa aye wa lati bere ibere en to ba pe ibere le fe bere hello okay number tele pe wa si ni 0912370 8675 te ba le fe lo office wa to wa ni mona tan doctor Mrs. Demangombe
1: Cipolaris Bank ni oye jiji
2: won ma wa nbe lola won kin si nbe njo saturday
1: kin si be mo
2: won ni saturday yi o awon fe fi fun awon eyan to ba nilo itoju awon fe fi toju won ni oya e pe wole e bere bere yi
4: hello
1: hello
2: hello
4: ekale o
1: ekale
2: ekale sir
4: ojo egbo ni ati le gbe ti eresu ta
1: e ere abo le wa
4: mo wa lapete
1: e ma wa si challenge ele wa si block e sub 7 ni scott camp ni challenge tabi ka lo si crown pharmacy ni challenge bakan na
2: se apete yen sumo
1: to ba de pa gbe ni lo ba de sumo yin
2: ojo na si lu lai iwo road
1: se iwo road lo sumo abi
2: se iwo road lo sumo abi challenge
4: ko ye ni ye ko ni ti ni lonu meje
1: okay ele si be
2: all right e se 0912370 8675 ebere yin esi da to ba de ti ejo e ba gbe ipin yen to ba de ti lori ti o ti sise fun e je ka gbo latodo yin hello
4: hello
2: hello
4: hello
1: yes sir
4: mo ki mama wa to wa nbe yen
1: yes sir
4: alafi ara yin ko ni lo
1: ah lo ko jesu
4: olo wa pelu yin o
1: ah sir
4: ejo pe se number yin gangan na need
2: Okay. Zero zero. Okay. Okay. Oh, yeah. Mobile call every call. Want to
1: bye. 0800 08021 21 91 920 2040 40.
2: Ek ba pele ko.
1: 0800 08021 21 91 920 2040 40
2: number tele pe won si niyan e de le ba won office ni mona tan ile keta Cipolaris Bank hello
1: hello
4: hello e kale o
1: e kale o
4: le
1: daddy
4: mo ki alejo wa ti o wa ni ori eto
2: e se gan sir
4: that mi o mo pe ogun e ri bi o se ri ni enikan lo emi kan ra gbogbo gbogbo yorùbá ra irọ́ kò lera tó tọ́ ẹni ẹ wá ní kí gbogbo inú òun kún àwọn òun ṣe bákan bákan òun ò gbéra dáadáa ní kí ló ṣẹlẹ̀ wà ní kò wà ní àmúdẹ̀rọ ògùn kan nílé lásìkò ṣé wà lò wà ní kí lọ gbé wá bó lè ṣe gbé oògùn yẹn fún nìyẹn ló bá lò under 30 minutes ló bá bá mi pé kí n gbàgbé ẹ owó olégbò ẹ sílẹ̀ fún mi mọ́ o òun máa gbé gbogbo ẹ òun ní lọ ní ẹgbà wọn ní èmi gan tí mo lò gan tí mo rà gan mi ì tí ìlú kankan mẹ tó ṣiṣẹ mi tó wá sọ fún mi pé má ṣiṣẹ mi èmi mọ tó èmi náà lò ó torí pé ara mi yàtọ̀ ni mo ṣe lò ó oògùn tó dára ni
1: ìlọ́jọ́
4: ẹ̀ ṣe dada
1: REEZ REEZ ris bitter ẹ mọ jẹ kí a sọ pé lè náà ṣiṣẹ bí rẹ ẹ mọ fojọ pòjọ ẹ mọ fojọ pòjọ ris bitter.
2: Hello.
1: ẹ kalẹ ma
5: yes ma
1: yes ma
5: sikisiki pe emi naa ni o yadura ni.
2: Ah yadura ṣe wa o.
5: Ẹ tọjọ mẹta ma ẹ sọ ris bitter yẹn ṣé ó dáa fún egungun ẹsẹ̀ ni.
1: Gbogbo ẹsẹ̀ ẹ jẹ́ ká kíyèsí nǹkan ní ṣúgà tí à ń jẹ tá bá ti ní ìpèníjà ń pe gbogbo ẹsẹ̀. mo sọ fún yín pé tí kidney bá ti fẹ́ máa ní yingan yang imbalance yẹn tí ó bá fẹ́ máa balance bá agbára bá ṣe balance dáadáa tó ó lè máa affect wa bẹ́ẹ̀ yẹn ẹ lọ wọ́ọ̀chì nǹkan tẹ́ ń jẹ kẹ́lẹ́ yé mumi tútù yé mu nǹkan tó tutù ṣó ti yẹ yín nǹkan lórin dúdú nǹkan lárin dòdò ẹ kíyèsí
6: ẹ yọjú sí ṣọ́ọ̀pù
1: wa I know for. ẹ lè wá sọ́ọ́bù sí fíìsì wa nílé kẹta sí polaris bank
4: lóye díjú ọkẹ́ sáà ẹ bá a tún nọmba yín
1: yẹn sọ
4: 00 ẹ máa gbọ́ ìbàdàn nìkan lè máa ń fi sí ìbàdàn nìkan ló ní ìyá
1: ọkùnrin ẹ pé àwọn èèyàn yín tán jẹ fámásì kí n tọjọ wá lẹsẹ títì ẹ pọn fámásìsì yín kí wọn pe nọmba wa
4: àwọn oríṣi ìlú mi náà ń bẹ táwọn ẹ máa ní ìdí
1: fọjọsí ṣe ó wà ní ṣákì
6: ọdà ẹṣẹ àti bọtà 0021 2019 1 20 40
1: yes hello ẹ kalẹ ẹ kúrò lẹ.
7: alasani ní ìpín ló ń ba ẹ sọrọ.
1: ok.
7: ẹ dákun ká balẹ̀ tó bá ní arthritis lẹ́sẹ̀.
1: yíyá
7: ṣé lè máa ń tu oògùn yẹn.
1: ẹ jẹ́ kọ́ lórí ìsìtà kó dẹ́ ló sáré wọlé pẹ̀lú ẹ̀ oògùn ṣẹ́. hello.
6: ẹyẹ yẹn wá ẹ ti gbọ́ gbogbo ibi tá a ti ní ọjà wa kì í ta ọjà wa létí títì òun ni ẹ ṣe lè rí ní everywhere bẹ́ẹ̀ ṣe rí àwọn kankan ní gbogbo ibi tẹ́ ẹ bá yà sí irọ́ ìyẹn risbitas àti àwọn oògùn tó wà nílé iṣẹ́ wa kì í ṣe
1: bẹ́ẹ̀. ẹ lọ sí kólẹ́rà ẹ lọ sí rí pharmacy ní challenge ẹ lọ sí nasiru láì ní agbeni ẹ jẹ́ ká lọ sí ọ́fíìsì chikito tó wà ní scout camp ẹ sì lọ sí ọ́fíìsì wa ní
6: agbègbè wa
1: ní ilé kẹta sí polaris bank
6: challenge oríta ring road
1: apata
6: ẹ lè wá sí ṣọ́ọ̀pù tiwa tó wà ní ṣọ́ọ̀pù chikito tó wà ní scout
1: camp last caller ẹ kalẹ́
4: ẹ kalẹ́ ma
1: ẹ ra dáadé
4: yálà fi àná o
1: bẹ́ẹ̀ni sà pápápá sà.
4: mo ṣe gbọ́ kini for the first time.
1: question yi sir question yi sir.
4: now kí lẹ pe orúkọ ogun yẹn gan.
1: R-E-E-Z
4: R-E-E-Z
1: bẹ́ẹ̀ni sà. yes sir.
6: bẹ́ẹ̀ni sà bitters. ọ̀dà ẹ̀yà ta ló tún wà ń bẹ̀. hello.
4: ẹ kalẹ ẹ ti ṣe kìtò.
6: yes sir ẹ kalẹ sà.
4: ẹ gbẹ̀sí yẹn lè lò fún gloria.
1: ẹ lò lò fún. bẹ́ẹ̀ bá sọ tọ́jú ara yín gbogbo ìyàwó yín náà lẹ máa tọ́jú síbi mẹ́fà lálálẹ́ ni kẹ́ máa mú ìyàwó yín náà dẹ̀ láti mú ìbániyàwó mẹ́fà mẹ́fẹ̀fà lẹ gbọ́dọ̀ tọ́jú tẹ bá tọ́jú kan tẹ́ tọ́jú kan ẹ tuntun kó tó fẹ́ dàbẹ́.
4: ẹ máa gbọ́ ẹ ló ma
1: ẹ mọ̀ ń gbọ́ yín
4: rítíríta yẹn máa ń jẹ́ gbogbo mo lè kiri.
6: Àbí tá a ti dárúkọ yẹn ni. Tẹ bá lè ráyè tẹ bá wá sí ṣọ́ọ̀pù mi ní scout camp lọ́la ẹ máa rí mbẹ̀. ó wà
4: nílùú ọ̀gá ni àti ṣíkìtò.
1: yá.
4: gbogbo ọ̀dọ́ yín ní stadio ti
6: yàn. scout camp ń bíbá ìní challenge ọjà jimobi block e shop 7 ní
4: bíbá ìgbà mọ́tò. tìǹbà tí ń bọ̀ máa pe nọ́mbà ti yín.
1: ó dà
6: ẹ ṣe.
4: ẹ
6: má pè mí lórí fóònù mi nísìnyí ẹ má pè mí ẹ jọ a wà nínú studio ẹ pé studio line. hello.
8: hello.
1: ẹ kalẹ.
6: ẹ kalẹ.
8: ẹ jọ ẹrẹ bó ń ṣiṣẹ fún kòkòrò ní ẹjẹ náà.
1: dáadáa. ẹyin tí ẹ bá légbò tó kọ tí ò san ẹ máa fi rajú ẹ ọlọrun ń lò ó ẹni tẹni diabetes sọ ẹ máa fi ṣe ẹdẹ máa lò ó ogun ṣẹ gidi fún gbọ ọlọrun àkléèm o ọlọrun ló ní kórí bẹẹ.
6: ọ̀dà ẹja ká gbé pè méjì sí i. ok hello. hello.
9: hello.
6: hello.
1: hello.
9: ìkìtọ̀ bá wa kọ́ ọ̀mù bá mẹ́ o kọ́ ọ̀mù bá mẹ́ bá wa o.
1: ẹ ẹ wọn ni
6: kẹkọọ ọmọ wa ẹ
9: lọ. yà ọmọ yà alájà sàgẹ̀ kọ́ ọmọ wa lè fún akárí o.
6: ok kẹsàn-án sẹ́ndì owó kíákíá o. ṣe rí oògùn tá à ń sọ̀rọ̀ ń pa èyí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ó yẹ kẹ mọ̀ pé chikito kì í fẹ́ bá àwọn nǹkan tí ò bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ torí orúkọ tí ọlọ́run ti fún yàn orúkọ díẹ̀ tí ọlọ́run ti fún yàn so mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ doctor mrs ta ló tún wà ń bẹ̀ yẹn tó ní ìbéèrè ẹyin tí ẹ bá wò ó pé ẹ lè tẹ bá fẹ́ wá sí.
1: hello baba. yes sir. ẹ lọ sí good health pharmacy lówódé. hello.
9: hello ma ẹ kalẹ́
1: baba. Yes, sir. Papa.
6: Tomati your junior, a manager comes up with Sherry, Elitia is so banshe, or think of banshe, to buy in Koto Dan, Kotomanshe 1 year. A jade, a lossy book, but
1: she bought your low lossy low,
6: and she bought your lossy low, and you lost your treatment.
1: Abuja wa si
6: bi magbe wa sinu yara won ni
1: oju everywhere
6: ti pati pomo meji amala meji pomo kan ade
1: mo kan ma de be
6: e ma je ka fi alaafi ara wa ma sere kuma ta ba gbe lo eleyele ta gbe wonu yara won ni oyo ta gbe wonu yara eyan kan ni
1: ta ba gbe owo la wa after yo di ye mu tere kiri eni to lo n ba fe lo fun ni ko jade
6: ko ke te
1: olorun lo gbe alubarika a lo si just anywhere
6: je ka gbe
1: hello
6: e ka gbe yo kan yes okay e ka le ma
10: yes ma e ka ta o
6: yo ko pelu papa pa
1: papa pa
10: yes ma yes ma e yo pa eni to ba ni boya inu ni ala ala ma ni
6: te ba ti ready lola e yoju si shop e
1: yoju si shop si
6: kitchen e jo eyin eyan wa eyin te ba fe wa si shop temi lola lati wara ma ti wa nbe lati ago mewa e pe mi ke to wa gbogbo bo ba se nse yin be se nra ma ma fun yin lamoran awon nkan ti e le fi ku to ye pe gbogbo nkan to ba nse yin olohun a ma gba koso uru onje te ma je uru omi te ma mu te ba de ve lo ri oga mi won ma wa ni ibadan lola normally won ki si ni ibadan awon gbo mo so ti ra awon finally ni jo saturday sugbon abe won lele pe kon fun wa ni saturday ola to ra awon to ma fe ri won office won wa ni monoton ni ile keta Polaris bank e de ti ni number won 0802 21 91 20 40

0: Kimbeun Lololaju Lagelu 96.7 FM Oga lo je fun gbogbo awon radio to ku.
1: Se boro ni oyin itewin ni niye ega ati gide ginta aya omo dudu wa e ma se gbagbe asa le wa yo ba lo logbon yo ba lo lasa yo ba lo ni ka soro ka fa ko mo kun yo ade afeto kan eto kan ti won pe lohun enu yoruba ti o mo ran wa leti asa le wa bo ti ran ni leti lo nfogbon koni gbogbo ojo eti friday nle to yi nwaye ni dede agogo mejo ale ni lagelu 96.7 fm ile ibadan igun majestic aromatic shinap atohun enu yoruba omo yoruba e ma se gbagbe asa
2: eto hun eni yoruba n lo ngori afefe afefe lagelu 96.7 fm ara waju eku waju ero eyin esiku eyin mo bebe eyin keye ko mo yo wu mi je eto hun eni yoruba ni eto tati ran ra wa le ti asa ati ise ile ko tu ojire bi ise iwadi ni ise ti wa lori eto hun enu yoruba lose to koja babalawo ifalekan olawore won salaye fun wa nipa iriri won loke okun awon ipenija to nkoju awon omo kotu ojire ti won wa leyin odi ti won wa nilu oyinbo apari eto yen awon eyan wa bere si pe mi pe ah isoro yen to ku isoro omo opolopo omo ti won bi sohun lawon omo yen ti fe yapo ki mo won lowo iwa kiwa ise kise ogun oloro gbogbo e mo pe okan nu awon babalawo mi won ni awon tin sise lori e o ti pe lale yi a fe wo adojuko ti awon eyan wa loke okun ti won dojuko lori omo ko yato si ti bi na o opolopo obi na lo n dojuko iru soro be ni lele ni ile ise intercontinental distillers limited ti won pon ti igu aromatic shinap ojulowo ọti iwure awon ni won se alatileyin fun eto ohun enu yoruba ayo kedokun lemi je o ayo omo ya ayo
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Igu Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Igu Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Igu Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Igu Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Igu Aromatic Schnapps. Igu Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 máa mu àmupara. Igu Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
4: Àbọ̀rúbọ̀ yìí bàbá wo ogbó àtọ àsórè wèrèwò fún. Orúkọ mi ni Babaláwo Ọlọ́jẹ̀dí Awosope. Òkìkí Ifá tí mo jẹ́ balógun awo gbogbo oníṣẹ̀ṣe lápapọ̀ ní Olúyọ̀lé local government nígboro Olúbàdàn. Iṣẹ́ Babaláwo oníṣẹ́ mi mo sì tún jẹ́ olórin ìṣẹ̀ṣe.
1: Ẹ ṣeun àwọn èèyàn wa tó wà nílùú òyìnbó ìṣòro tọ́pọ̀lọpọ̀ wọn ní òun ni ìṣòro lórí ọmọ. Ṣé ẹ mọ̀ pé lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ ò lè bọ́mọ wí ń bẹ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn ti ya kòkí ọmọ mi ń mógun olóró ọmọ mi ń gbébọn rìn ọ̀pọ̀lọpọ̀ gbọ́ràn sóbi lẹ́nu omi bí ó ṣe ṣe jákujáku ó ṣe mú jákujáku sórí ìwọ̀sọ jákujáku sọ́rùn tínú òbí ó sì ní dùn sí omi ó ti di pé ọlọ́pàá ó ń wọlé tọ ìyá àti bàbá wọn wá nítorí ọ̀rọ̀ ọmọ kélédùmarè ọmọ jẹ́ ká bí ọmọ tí ó tù wá síta. Bó ṣe ń ṣẹlẹ̀ ń lu òyìnbó ń ṣẹlẹ̀ ń bí náà o títọ̀dọ̀ wọn pọ̀ ju tiwa lọ ni òní. Kí lẹ rò pé ń ṣẹlẹ̀ kí ni fa sọ sí i kí ni fa rí sí i.
4: Mojúbà kọ́dá ayé mojúbà ṣẹ̀dọ́ ọ̀run araba lótú fẹ́ abámọ́rí mojúbà o
5: ọkùnrin obìnrin kékeré àgbàlagbà gbogbo etí tí ń gbọ́ wa lónìí àjúbà yín o. Lórí ọ̀rọ̀ tí ẹ sọ, mo fẹ́ sọ bẹ́ẹ̀ náà pé lókè òkun nìkan kọ́ ni tí ẹ sọ yìí ti ń ṣẹlẹ̀. Ifá ní ọkàn ju ọ̀jẹ̀ kí wọ́n mọ̀ ọ́ pín, ẹni apá tọ́ sí, ìtàn ní jẹ, ẹni gẹ̀gẹ̀ tọ́ sí, iní jẹ kò mú òkun dífá fún òórùn mi là. Dífá fọkọ̀ kan lẹ́rú òórùn mọ lẹ́jọ́ wọ́n jìjà agbáre lé o lódùmọ̀rẹ́ ẹ̀bọ̀ wọ́n ni wọ́n mọ̀ ọ́ mú ṣe.
6: Ẹ gbọ́ bíi tí fàǹtì bẹ̀rẹ̀, ọkàn ju ọ̀jẹ̀ kí wọ́n mọ̀ ọ́ pín, ẹni tápá tọ́ sí, ìtàn ní jẹ.
5: Ní ilé ayé tá a wà lónìí,
6: ìṣòro ọmọ lọ̀pọ̀lọpọ̀ ní jù.
5: Ọ̀nà tí àyẹ̀wò èèyàn ń gbà níṣòro lórí ọmọ pọ̀ látara pé kí ọmọ mọ̀ gbọ̀ràn, látara pé kí ọmọ mọ̀ mùmúkúmọ̀, kí ọmọ mọ̀ wùwà gbọ̀dọ̀ bí ọmọ tá a fi ìkó àtẹjakó. Etí ẹ̀sìn tí ń dálẹ̀ ńbẹ̀ náà pọ̀. Àwa tá a bá ṣe wà Áfíríkà la wà, tí àwọn bàbá wa nígbà tí wọ́n bí àwa àta gbogbo oníṣẹ̀ṣẹ̀ pátá ni wọ́n mọ tí mò ń sọ yìí. Tí ọmọ bá pé ọjọ́ kẹta tá a bá bí ọmọ, a ṣẹ̀ṣẹ̀ ń tayé rẹ̀, a ti mọ irú kádàrà tó gbé wáyé, a mọ irú ọmọ tí ó yà. Kódà tí fa bá fọrí, a rúbọ bó ò ní rí wọn ṣiṣẹ́. Tí fa bá tún gbin lórí ọ̀rọ̀ ọmọ, a rúbọ, a ṣètùtù pé bó ni wọn ṣe yí kádàrà aburú padà tí wọn yí ti ọ̀dà padà lórí ọmọ náà. Ẹ wà rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ babaláwo níjọ wọn bá fẹ́ sọmọ lórúkọ, wọn ó mú eku, wọn ó mẹja, wọn ó mẹyẹ, wọn ó mẹran, wọn ó mú ọtí, wọn ó mú bíi, wọn ó mú ìrèké àdún gbogbo ẹ̀ bẹ́ẹ̀ epo ni àwa fi sọmọ lórúkọ. Wọ́n wá ní ọmọ náà rí bó ṣe wùwà gbọ̀dọ̀ tó wùwà pẹ̀lẹ́ bí ọmọ àfikù àtẹjakó. Ṣùgbọ́n lóde òní ẹ̀sìn ò jẹ́ kí gbogbo nǹkan yìí ó ṣẹlẹ̀ mọ́. Ń wá ní ipa tí ọ̀dà láwùjọ wa, ń ní ipa tí ọ̀dà lórí àwọn ọmọ, ń mú àìní ìfọ̀kànbalẹ̀. Eré ọjọ́ alẹ́ sì ní kò dáa kéyà èèyàn ó fi ọjọ́ alẹ́ rẹ̀ sunkún lé ayé. Fúndì èyí ń tẹ́ ẹ wí ń ṣẹlẹ̀ lókè òkun lóòótọ́. Torí n tí sì fi ń ṣẹlẹ̀ lókè òkun ni pé òfin àṣẹmọlù bábá ọbọ̀ ọ̀sẹ̀ bàbá àrí òtò bẹ́ẹ̀ tí ó nà, ìyá àrí òtò bẹ́ẹ̀ tí ó nà. Kódà bí wọ́n bá ké mọ́mọ́ jù ọmọ yẹn lè lọ fi ọlọ́pàá mú àwọn òbí rẹ̀. Léyìí tí irú eléyìí ò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tiwa Nàìjíríà ń lò fi. Ṣùgbọ́n ètò ọba ya pòórán tanyanyan Nàìjíríà lórílẹ̀‐èdè tá a wà yìí, wọ́n tiẹ̀ ti wá pọ̀ jù báyìí. Torí wọn sọ ọmọ àfikún àtẹjakó ni tó da àwùjọ rí ni. Gẹ́gẹ́ bí n tẹ́ ẹ wá béèrè, àlejò omi kan ń bẹ ní orílẹ̀‐èdè United Kingdom tí wọ́n pè ní UK. Ẹnìkan náà ló fi wá mọ́ra wa náà. Ọmọ ẹni tí mò ń sọ yìí ń gbóògùn olóró, ń mú, ń ṣe gbogbo ẹ̀. Ó ti wá mú ìbànújẹ́ ọkàn tó jẹ́ pé bàbá rẹ̀ sùn kò ní lè sùn, bọ́ fẹ́ jẹ kò lè jẹ, bọ́ fẹ́ mu kò lè mu. Gbogbo nǹkan ti dàrú. Ogun dé, ẹ̀gbọ́n rẹ̀ sì jẹ́ni tí òun ẹsẹ̀ á pọn. Ṣùgbọ́n nù yàrá kan náà ni wọ́n ń lò níbi tí wọ́n ń gbé. Àwọn ọlọ́pàá wá yẹlé wò, wọ́n bá tí ọ̀yẹ́ kí wọ́n bá nínú ilé wọn. Ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ń sọ náà lé. Wọ́n jọ fún wọn ní déètì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi gbọ́ ẹjọ́ wọn. Bàbá wọn ọ sáré sọ́tún, ó ti kó sì ti kọ́kọ́ bọ́ sọ́wọ́ àwọn kan tí wọ́n sì ti gbá kò fẹ́ jẹ́ ó nígbàgbọ́ nínú ṣíṣe nǹkan mọ́. Wọ́n bá fi ọ̀rọ̀ ẹ lọ̀ mí nígbà tá a dáfa mo kì fá fún wọn. Nínú Fátímọ́kì ìfájóyè a pé àfọwọ́fà ń bẹ nù tí ń jayé ọmọ lógun. Wọ́n ń fi ọ̀rọ̀ ọmọ yẹn wọ́n fi ń ṣe ìjìyà fún bàbá rẹ̀ náà. Yàtọ̀ sí pé ọmọ jẹ́ àkọ́ pé ẹ mọ́ fọwọ́ kàn wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ìwà ńlá ń wù lóde òní tọ́jọ́ pé látara ọmọ lọ́lódùmọ̀rẹ̀ fi ń ṣe pàṣán tí ẹ̀sán fi ń ké lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí gbogbo owó lọ jáwọ́ nù tí ọ̀dà. Ọ̀dà kí lọ́nà àbáyọ ọ̀run mẹ́ta torí fèyí sọ nǹkan pẹ̀lú ìbalẹ̀ ọmọ yẹn bọ ní tí ó mú la mọ̀. Bàbá bèrè ọ̀nà àbáyọ, ìfani yóò rìn báyìí, yóò rìn báyìí. Bàbá ni òun ti ṣe mẹ́ni, òun ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan.
6: Ọ̀dà bàbá ẹ fi gbàgbọ́ gbé.
5: Bàbá rúbọ nígbà sì tutù tán wọn ni ẹgbọ́n rẹ̀ náà tọ̀tọ̀ lọ́jọ́ tí wọ́n fún wọn. Arúbọ tiẹ̀ náà adáfa fún arúbọ tiẹ̀ náà. Ọjọ́ ètò tí wọ́n ń ṣe yìí nílùú Èbó wọ́n débẹ̀ ọlọ́pàá tí wọ́n fẹ́ ṣe kéèsì yìí kọ̀ wá. Ọya ọmọ nǹkan lẹ́nu pẹ̀lú bí ètò ààbò àti bí ètò orílẹ̀-èdè yẹn ó yàtọ̀ sí ti wá ń bì. Gbogbo nǹkan wọn nínú ìwé gbogbo ẹ ti wà ń bẹ àsìkò àti gbogbo àtẹ̀jísígbà. Nígbà tí wọn ò rí ẹni yẹn ọ̀kan náà àwọn ọ́fíṣà yẹn ni bá pè pé à kí wọ́n mọ lọlé àwọn mọ pè wọ́n padà bí ó yọ̀ọ́ bá ṣáṣe jẹ́ ìgbẹ́ni bá dé. Ó débi ọjọ́ kẹsàn-án sí ìgbà náà tí wọ́n mú ti ẹ̀gbọ́n náà wọ́n débẹ̀ the same thing lọ́sẹ̀lẹ̀. Ọmọ yìí wá ń bi bàbá rẹ̀ léèrè wípé bàbá kí ni ó ṣẹlẹ̀ gangan tí ẹni tó fẹ́ bá wọn tí ò fi wá. Bàbá láwọn ọmọ o my dad it's like you use African magic you use African power or you use African something
6: ses mo pe boro ba ti kuku gbo
7: be ni
6: we lati adua won iran adua gba ni won wi
7: be ni
6: lati mo pe adu edede gba o ni ta fi kun adua ti fi gba
7: be ni
6: gbogbo enu mo fi so
7: gbogbo
6: enu mi si gba oba agbadua lato ni dola to oba se gbese to ye ko se to fi tan to laye fun to se to ye to se tutu to fi ye pase to ye ko fi to adua kan ke dede gba o
7: be
6: ni e ri won oguro oro case mo di bi mo se nso re ki la wa fi yo nkan yin loju omo un nbe loro ti wa tun bere ti omo ba nwu wa panle ti omo ba mu in ti oyo mu ti omo ba nwu wa ki wa ti oye ko wu o ni nta fi yo yato se pa adafa arubo o ni nta tun lo fo mo un o la ko se to je pe ta ba fe sin gbere fun ta ba fi nkan di loju ta se eto yen tan ti an ba sin gbere ti omo ti oba ti le mo eni ti o sin gbere un o ti bonu ogun te ba doye ko mo te to bi mefa merin te ba sin gbere en to sin gbere un te wa si loju pata ni ta lo sin gbere fun o ti eleda re ba ti leyin ti o to nawo pe lagbaja bayi lo sin fun un ti esi seni lo sin fun o ti bonu ogun atawon nkan mi to pe ko jo ke se pe bo agbere to pe yo kan mu yo lo letu yo se awon nkan ni mo wa tun pada si la wa pada si ranse si won gbogbo e lororun ba se send the seller ti Nigeria de be laarin jo keta jo kerin o ti don ti o ba ti je nkan ti ofin ofa aye gba awa se wo gbianju yi baba e kokko se eya ri pe won ona wo mo won o se kini kan owo owo ara mi mo fi kokko se ni mo fi se ise ngba teni lohun o sa le sanwo kankan mo ni
7: baba lawo ti yin to fowo re ku reja
6: ya mo pe fun gba mi tori wipe oju anu ifa lo je ko lo ko wa be mo ni ke se pe boyo owo yin te fe san ni njo nloju tabi ni mo fe fi la sugbon ile aye awon omo mo se awon kan rese si won won wa lo koda ke le mo eleda won gbon ti mo wi gba ti awon won ton gbe debi ti wa ti send re o ton ni wo dare won se ti poju won o le san wo gan mo ni se teyin o ton ni yin teyin lorun se mo ton san owo ti won ton fi gbe isende orilede UK won wa lo se itan laarin ose meji baba e ba pe mi ya baba lawo e dakun e mo binu gbogbo ona kan je kan ti mo ba gba seyin e mo binu sa fori jin mi koda bi igba pe yin le fi nkan yen be ni o iwo mo se e ti wa yato omo ta je pa won omo ta pe yo mo yo wese sa won ni lo wa di pe omo awon tin bere moran lo awon pe kini pe ko do ti lohun fe pada si college bayi tori ko lo suku mo pe yin ti mo wa ta ti fa so ati temi na ta so nkan kan pe ise ta se mesa si yin yo awon eyan ti n ba rin awon eyan janduku ti n ba rin won mo le laarin won won ni be ni won ni awon tojo ga won ti n gbe se buruku iran won ran omo awon sin kankan pe won lo je awon lowo o je awon gbese pe ko ti e le ba won se mo oju owo ori otaja owo ori obaje kini kan won ni won tin won wa nle laarin won o lo ti wa su ona won ni fun de awon dupe fun de yi gbogbo awa ta ni yan loki okun ti won fi oro ru nkan bayi lo wa solution be si gbogbo e pata ke sa ni kan ni experience mo ni o mo ni won kaakiri kaakiri mo ni ni US mo ni ni Atlanta Georgia to je pe in temi ko mo se ni pe ka ko dafa ka mo bi pile irin ajo omo se ri sa fo ofa ni sesin lo da lori ru ni se ajogun ba ni abi wa tinu ara re gangan eyin la wa mo igbese ta gbe si fo so pe oye rin bayi rin bayi ta wa gbegbe seyin yin la wa fi igbiyanju kun
3: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí eagle original aromatic schnapps tá a bá bímọ tá a bá ń ṣègbéyàwó tá a bá ṣe àṣeyọrí tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà eagle original aromatic schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin ojúlówó ni àwọn àṣà wa àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́ bẹ́ẹ̀ sì ni páálí eagle original aromatic schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀ páálí eagle schnapps majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà eagle aromatic schnapps eagle original aromatic schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà intercontinental distillers limited ló ń ṣe kò sí fún ẹni tí kò bá ti pín ọdún méjìdínlógún má mu àmupara eagle original aromatic schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.
2: Ètò àwọn ẹni Yorùbá náà ní lọ lórí afẹ́fẹ́ Lágẹ̀lú 96.7 FM. Ilé-iṣẹ́ Intercontinental Distillers Limited ti won pa oti igu aromatic shinap ojulowo oti iwure won ni kaki gbogbo awon onisese ti won wa lori irin ajo emi ni oke olota nipinle ekiti beto ase yi samodu igu aromatic shinap ojulowo oti iwure koko ti a ngbe yewo ni idojuko lori omo ni pataki julo awon eyan wa ti won wa ni lu oyinbo won le bomo wi bomo ba de wa dadakuda wahala ni fun won bi won ba koruju iru soro be kin lona abayo
8: to ba ti ri wi pe omo re n fe wo lati kekere in ta fi yo o le loju omode nbe in ta fi gba iwa ti o da lowo omo nbe
2: e seun baba mo nbo e seun se ri bi te boro de yi oro po o lori le de wa leni na bayi loni se ri oro oni ogun oluru yen ni pataki julo opolopo omo ti ran lo lewe giga won pe mi laipe yi omo yen kuda won lo lohun lu yo ndi to ti mo ogun to ti se gara gara gara ga kakiri won lo lohun ojo ko si kanga ni le ile se atunse wa fa won na
8: ge mo ti so si waju gbogbo eni tin wu akiwa ti mu ogun oloro n ta fi yo ogun oloro loju eyan koda teyan ba mu oti ti ebi re ba mu ti amupara gbogbo eko loju lasan o afofa po nbi omi to je pe awon oloyinbo npe nkan ni addicted ti di baraku awon mi nbi afi se ni atowa ja fi se o atoje baraku o atoje afofa o gbogbo e pata ni solution wa fun ni ona abayo wa fun telomi ba mu ogun loro tan gba mi yo gan para eni
2: be
8: ni gbogbo awon nkan yi ndin ojo ori kuru iwo to wa jo bi tete mu oju to ti gbesi akoko to ko tele ni pe da ifa mo bi soro nti bere to ba ti adafa tin bo rubo te se tutu re igbogbo gbese letu ni ni omi ni agbo ni ni bere ni nkan kan gbogbo nti won ba wa fi gba nkan lowo eni tin wo fi se ona abayo re
2: e seun baba mi iru awon ti won wa wa nilu oyinbo yen tori ti lu oyinbo yen lo le kinka
8: opoju
2: awon ona wo le ngba ran won lowo se e le dafa fun won lati ile nbi bayi
8: ta ba nsoro spirituality a nsoro npa emi ari inu afefe ni gbogbo rin ajo yi yen ta ni di oju oruko eniun atoko ya re lo gbogbo nkan yoku epo lodumore ka
2: ele dede ikoku ko baba re eyin awon okunrin je o
8: en to sele nbe ta baba we fi loruko baba na ni pe iya lo mi len to bimo fun eni ti ya re o ba se ti iku ke ku lo ma le o won tin claim we omo 60 years ni esin a le pe awon baba ko mo ja awon baba o idinu ta fi fe ta fi loruko baba eh so name ni oruko re atoruko ya re to ba ti dafa oko re atoko ya re ifarinu ile rika en tin se ri olorun mo ifa ti ri aniyan o ti ri nta so oyan la wa da ifa nle lori ta ba ti dafa ifo so bi oro re se je ask ifa fun ah wen akoko kan abodie nkan ke ku eja in lo fi rubo obe mbembe abere ni kini kan ni gbogbo ti fa ba ni ka fi rubo ma mo korin kan ma ni ti fa ba gbadi re e ma jiyan po pe wure tori pe fa wa ko mo ki dale o bi fa ba gbadi re e mo ka le se bo se ka se ko le ribo se ko ri baba lawo gbodo tori owo ko gbo feju sowo ka se fin ase gbo le mo je fun ni ti fa ba ni oforuko rubo mo tori pe ni o lo lo kankan ko wa ni eja e lo ma koko die wa ka ba yin sa fi se ba na ko ni sise ko ni gba ko ni ri be ifa ni fina fina fina alagbede o fe wiri sofa mo la ngaran ni se lemon sorun ade wa fun akapo tin rubo titi to kankan odorun ki lo fa bi ti ba ti ni sa sa langa lo mo re sowo yo koko lori le lon lo si lo awe se oke ba fa akapo oloke po ri ohun ogbe won mo won la fa imo sin won ni edu oki gbe ni ti afa imo sin won ni tori wi pe kini ti fa ba ni ko fi akoko rubo a wo pe won ni agbara won ju akoko lo o le lo mewure gbogbo ti wa nse o wa ni tumo ti n bere fun o ko ko se
2: e dakun e mo binu baba o se ri oro ta nso yi awon omo to fun awon obi won ni soro na se o da wi pokorun mi la na ti niru iriri be ri o orun mi la ta kapo o da wi pe
8: se ri ti fa ba nsoro ti n fo bi to run mi la ba ni ohun fo bi egun ohun fo bi eyo won awon mi la kele to n fo bi egun to n fo bi eyo a ni akapo ohun lohun ba wi ifo soro mi ke se wi pe ifa fe ka mu eko gidi kan gbogi jade nbe ni ifa so nbi kan pe oka membara to n wo mi loju de wa fun orun mi le fo fo wi eru fale yesu ale ni ojo regbe adogun sebo omo ifa ji oye wa nbe yen ni pe ale yi yan o se o le jere nbe owo to ye ko fi sanfani ohun ru danu ni ini fa fi lo iru ede be ifa a ma soro lowe lowe lebe lebe leba leba to pe ologbon eyan inu fi yesi ti o si mo ye awon obi wa nla ro nla be e ma ja fo were e mu awon omo ta ba ti ri pe nkan kan lo dede to ninu aye awon omo wa ti mu ti o ye ko mu ti wa ti o te wa lorun e ma ja dada e ma ja pe bo ba se wo ni o se le aye re spiritual yen abala igbese yen o se pataki ka da ifa lori ntin sele lori omo ka mo etutu ka si mo akose ta ba fe se toro omo na ti o fi gbo ko lodumori oba ni se ko ma fo mo da wa laamu
2: ase wa
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá tí ì pé ọdún méjìdínlógún. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: Ètò ohun ẹni yorùbá náà ni lọ lórí afẹ́fẹ́. Iléeṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n ń pa ọtí Eagle Aromatic Schnapps. Ojúlówó ọtí ìwúre àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn fún ètò ohun ẹnu yorùbá.
1: Ẹ ṣeun bàbá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà tó ń hùwà páàlẹ̀ tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ rí i pé àti kékeré ọmọ yẹn lè máa fẹ́wọ́ ó yẹ bọ́mọ bá ń fẹ́wọ́ tó ń jalè tó ń mú nǹkan tí ò jẹ́ tiẹ̀ wálé ìgbésẹ̀ wo ló yẹ kó bí ó gbé.
8: Iná láti sọ síwájú díẹ̀díẹ̀ náà rí pé tí ọmọ bá ti ń wo àwọn ìwà tí òbí mọ̀ pé kì í ṣe tó yẹ kí wọ́n bá àyàn díẹ̀ táyé òfin wa mọ̀ nìkan pé ẹ wo bẹ́ẹ̀ ṣe tọ́ ọmọ kéèyàn tètè gbégbèsẹ̀ tó bá tọ́ lórí ẹni. Ọmọ tọ́ ọba rí pé ìwà rí ọba bó ṣe fẹ́ tí mùmùkún ṣe kankan tọ́ọba sọ̀rọ̀ lónìí tí ọ̀gbọ́ tọ́ọba sọ̀rọ̀ lọ́la tí ọ̀gbọ́ tọ́ọba sọ̀rọ̀ ìgbésẹ̀ tó gbé ni pé tètè tọ àwọn onímọ̀ lọ tètè tọ àwọn babaláwo lọ. Kí wọ́n tètè bọ́ ọ dáfá lórí ọ̀rọ̀ ọmọ wọn. In tó kù káàtó ẹbọ ló ṣe é yí padà sí dáadáa in tó bá dáa náà ẹbọ ló ṣe é ṣe tọ́ pé yóò fi wà ní dáadáa bó ṣe yẹ kó wà. Ètùtù ó ṣe pàtàkì inú ayé ẹ̀dá tí òbí bá ti rí pé ọmọ òun mú nǹkan tí èsè tiẹ̀ wálé láti sùkú tàbó ti bẹ̀rẹ̀ àwọn ìwàkiwà tètè rìn tètè jáde sí kó sì ṣe gbogbo ẹ̀tọ́ dínà gbogbo tó jẹ́ ogun ogun yìí ó tó di pé yóò kà ọmọlé owó tó fi ṣe àwọn ìgbésẹ̀ yẹn tó rẹ̀ ọ̀fẹ́ ń gbà lò sí ilé babaláwo owó tó fi ṣàwọn nǹkan kò tó yọ́ tí ó kú ọ sí lọ́jọ́ iwájú mí ń gbọ́ parọ́ fún yín ẹni tí mò ń sọ nílùú òyìnbó tí mo fi ọ̀rọ̀ rẹ̀ ṣàkàwé hun ó ti yá more than $1,000 tó fẹ́ fi san àwọn gbèsè tí ọmọ yìí dá sí lọ́rùn.
1: Owó nìyẹn.
8: Ìjọ tó owó tá a fi láàdá fa arúbọ a ṣe àwọn ìgbìyànjú àṣà wọn kò lódìmọ̀rì ọ̀ sànú fún wa. Mo fi dá tọkùnrin tóbìnrin nílẹ̀ yìí àti lókè òkun lójú lápapọ̀ wípé tí ọ̀rọ̀ bá rí báyìí tọmọ rí ọ̀gbọ́ tiẹ tọmọ rẹ̀ ń mumukúmu tọmọ rẹ̀ ń hùwàkiwà tọmọ rẹ̀ ń rìnrìnkurìn tọmọ rẹ̀ ń ṣèṣekúṣe gbogbo àwọn ìwà yìí ni àtúnṣe wà ní solution wà sí nínú ṣẹ̀ṣẹ̀ ti wà o gbogbo ẹ̀ àti lóògùn àti ní fadídá àti lẹ́ẹ̀bọ ń là wà fi yanjú àwọn irú ìṣòro yìí mo sì fi ń dá ogun ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú pé wọn ní kábàámọ̀.
1: Ẹ bá ń dárúkọ yín kẹ́ ẹ fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè yín sí sílẹ̀.
8: Èmi náà ni Babaláwo Ọlọ́jọ̀dé Awosope tí gbogbo yẹn mọ̀ sí òkìkí Ifá lórin ṣẹ̀ṣẹ̀ nígboro Olúbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun náà ni WhatsApp number mi 07085111
9: 3216 07085 11 3216.
10: Borugoye
9: ogbo ato asure wo fun elaiboru elaiboye elaiboje se
10: mo dupe dupe lo gbogbo awon eyan ti won mu keto toni ko dun ko larinrin akede eto amoju ero oga wa olori oko kuse o eledumare omo ba wa se o ilese intercontinental the stellar limited ti won pa oti igu aromatic china ojulowo oti iwure awon ni won se alatileyin fun eto ohun enu yoba rose abi pelu mi sise ayo kedokun le mi je ayo omo yayo elepe mi sori 08026703619 0826703619. Ayin de agbe ode bayro abi sonu falagbe aloyin lete omo odo agba
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò ìdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.

0: ká fi ọpẹ fún Olúwa. Ohun rere ni láti máa fi ọpẹ fún Olúwa. Psalm 92 verse 1. Bíbélì dẹ̀ fi yé mi mo rí kà bẹ́ẹ̀ wípé nínú gbogbo ká máa dúpẹ́ ni. Ó dẹ̀ sọ fún mi pé ká jẹ́ kí ọpẹ́ wa kó máa pọ̀ ju ìbéèrè wa lọ. Torí náà lèmi ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láṣàlẹ̀ yìí. Àrí ìrú àlá, awakọ̀ má dànù, gìnìún ẹ̀yà Júdà, olórí ayé gbogbo, ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, a tó farati, a tó gbójúlé, a tó gbọ́kànlé, àrí ìrú àlá, ọ̀kan náà lánàá lénìí títí ayé àìnípẹ̀kun. Ọkọ̀ opó, bàbá fún ma láì ní bàbá, olùgbèjà ọmọ orúkọ, owó kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà, òbánilálejò wọn torí lè máa jẹ. Aṣíwájú ogun lálọ akẹ́yìn ogun lábọ̀. Bàbá fún gbogbo wa láì ní bàbá pátápátá, olùgbèjà ọmọ orúkọ. Kìnìún ẹ̀yà Júdà olórí funfun onítẹ̀ funfun. Kábíyèsí rẹ̀ láṣàlẹ̀ yìí. Mo yìn ọ́, mo gbé ọgá o. Torí pé o mú kèmí àtolólùfẹ́ mi. Ká tó pàdé lórí ètò yìí. Lọ́jọ́ Jímọ̀ eléyìí tó gbẹ̀yìn nínú oṣù karùn-ún. To God be the glory. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. Ẹ káalẹ́ o. Ilé ìwòsàn àyẹ̀mọ̀ lórí afẹ́fẹ́ Lágelú 96.7 FM. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílé Ìbàdàn náà wáyé. Ilé ìwòsàn àyẹ̀mọ̀ lórí afẹ́fẹ́. Ilé ìwòsàn àyẹ̀mọ̀ lórí afẹ́fẹ́ yìí ló jẹ́ ètò kan tọ́lọ́run ọba àmì ṣe bẹ́ẹ̀ tó yọnu sí. Ètò kan tọ́lọ́run ọba àmì mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ lórí ìkànnì yìí. Níbi tí èmi àti yín ti jọ ń láǹfààní àti orí ọ̀fẹ́ ní ìbápàdé pẹ̀lú Kristi. Ibi tí a ti ń láǹfààní àti jaládùn Kristi. Ibi la ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kórókó. Ibi la dẹ̀ ti ń gbàdúrà tádúrà dẹ̀ ń gbà. Ibi bẹ̀ẹ́ làwọn èèyàn ti ní testimony lọ́lọ́kan ọ̀jọ̀kan o. A dúpẹ́ fún iṣẹ́ tọ́lọ́run ṣe lórí ètò yìí. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti iṣẹ́ ìtúsílẹ̀. Ẹ̀ka alẹ́lẹ̀ kan sí onílé yìí ṣe dáadáa lábáyé. A kú iṣẹ́ ìní, ẹ kú àtàárọ̀, a kú ọdún, a kú àṣekù ọdún. Ojú wa máa rọ́dún. Lost City Gospel Grace Ministry. Ìjọ Ọlọ́run alàyè tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ sórí àpáta tí ò lè mìwó, tí ò lè yẹ̀, tí ò lè tí. Eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ta kàn mọ́lẹ̀ sí àdúgbò Meridian Bus Stop. Ìyẹn ní àdúgbò àpáta nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí. Lábẹ́ alákòóso àgbà àti olùdarí, ẹni tọ́lọ́run ọba mi pè tó yàn tó ṣe lógo. Yàtọ̀ sáwọn tán pera wọn nígbà tán less busy. Mo sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi Odùmarè fún ní kọ́kọ́rọ́ iṣẹ́ ìránṣẹ́ Lost City gangan. Bàbá mi, ìránṣẹ́ Ọlọ́run alàyè, Pastor Enoch Fọlọ́runṣọ́. Àwọn Ọlọ́run ń lò nínú ìjọ yìí. Odidi owó náà gbé kalẹ̀ wákàtí kan gbáko ni. Lọ́jọ́ Friday lágo mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án àbọ̀ níbi tá a ti ń láǹfààní àti jaládùn Kristi. Láṣàlẹ̀ tèmi ó máa tún wáyé bákan náà. Kò dẹ̀ ní sí àbámọ̀ ńbẹ. Ọ̀rọ̀ ẹ̀rí inú tún prógámù àṣálẹ̀ yìí àti mi àtẹ̀yìn lájọ máa sọ lórúkọ Jésù. Ṣé ẹ ti ṣetán, ṣé ẹ ti wà ńbẹ̀? Ṣé ẹ ti pọ onílé kejì, ẹ ti pọ onílé kẹta? Rédíò yín yẹn ọyẹ́ bá mi yin sókè lálálá. Ẹ mẹ́jọ kó pariwo jù. Ẹ sọ fáwọn èèyàn tó wà lágbègbè yín, ẹ sọ pé tòyẹ ti yá o. Bàbá mi, ìránṣẹ́ Ọlọ́run alàyè, ajíhìn rere Káyọ̀dé Oyèbọ̀dé, bàbá ojú Olúwa. Àwọn gangan lólóòtú ètò yìí. Abimbola Sadiq ń bẹ́ ń bí. Àjọ máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ ni. Abimbola Sadiq ọmọ ọlọ́dún tí ò fún wa lẹ́ran ọdún. Kò sí wàhálà. Ẹlẹ́dàá rẹ, ẹlẹ́dàá mi, àdì fún mi ń bò mí. Olúwa rẹ̀ mi lẹ́kún Adéṣínà lórúkọ mi. Àwọn kan máa ń fẹ́ kí n fi pásọ̀ síwájú ẹ̀. Mo ní rárá. Àwọn kan ní kí n fajín rere síwájú ẹ̀. Mo ní no. Ẹ sáà máa pè mí ní Big Man Presenter. Ìyá Grace ààrẹ mọ́. Tán bá fi dájì ti ìyá yẹn àtàwọn ìyá mi kan. Wọ́n á ní àmọ́ tán rẹ̀. Ìwọ́ tó gbàṣẹ́ ìrànṣẹ́ létà. Ìwọ́ tó tiẹ̀ ti gbà gan tó tí ìfẹ́ ṣe tán. Mo ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ẹ ṣáà jẹ́ ká máa wò bọ́. Ohun gbogbo yí Ọlọ́run. Ṣùgbọ́n for now, Olúwa rẹ̀ mi lẹ́kún Adéṣínà ni mò ń jẹ́. Big Man Presenter yín náà ni. Ẹ ká àlẹ́lẹ̀ kan sí, ẹ káàbọ̀ sórí ètò ilé ìwòsàn àyẹ̀mọ́ lórí afẹ́fẹ́ Lágelú 96.7 FM. Abimbola Sadiq, ọwọ́ ẹ̀ múlẹ̀lẹ̀ yá lọ. Ẹ yá gbọ́ ìkéde àti pé ìkéde àtàwọn jingles kọ̀ọ̀kan. Àwọn programs kan náà ń bọ̀ nínú ìjọ yìí láìpẹ́ yìí, ó ń bọ̀ lọ́nà. Tẹ bá ń gbọ́, ó ń bọ̀ lọ́nà, ó ń gbóná fẹlefẹle. Ajá àbalẹ̀ special program, ó ń bọ̀. agbojingun yen na lori eto lasale yi ko de ni si abamo e je ka lo soke long were ka pada de nigba ta ba de pada de abosa ni gbogbo eto niyan en lembe ku kale mo pada bo thanks so much god bless you
1: fi agbara re
2: agbara ina olorun de lati dana su gbogbo ajaga ti ojo rona lo tori na darapo fun isin agbara onina ti o su aye re dotun life source relationships at women at the altar lo npe gbogbo eyan sibi oro olorun keju mo gbe olorun ga ninu isiki iyanu osele iseyo ina ni akori lojo eti ojo karu osu kefa odun yi ni o waye bere laago meji la osan ni the lord city gospel grace ministry ma alile out meridian bus stop lojo ana marose abeokuta apata ibadan awon ti jesu olo lati wa soro re ni pastor loladesiju pastor ife odogiyan olugbalejo oniwaasu ni pastor and pastor mrs enoch folonso oko akiru ofe nbe ti o gbe wa lati challenge ati labi afara mokola lo sibi ta o ti sesin falaye kikun epe sori 0703 671 1101 tabi 0904 551 2251 jesu olugbale oba to fina dahun duro di o lati tu aye sese Meridian Bus Stop, Apata Ibadan.

0: febe lo ni lagelu fm ni ke ma gbo
1: o bale bagge o wole pelu steez Bitas jatu labi okun ogun gentleman on the body system ogun tarigi akanse bitas to ba orisirisi aisan bi adota ninu agu ara wo ya ya 50 bitas be ti gbogbo bere to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal 50 bitas wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david lati se sise ki ati sun to ma fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitas ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitas is produced by the 50 Waves Limited. Esin leri da ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, Nafdaki Jolote.
2: Ọjọ́ ọpẹ́ ṣé wo ni mo ń bèèrè yín ni ẹ dọ́kun iṣẹ́ mò ń wà jíjọ́ kan lè ti sú mi.
3: Ṣé kìí ṣe pé sí ọ́fíìsì ni wọ́n náà ń wá o torí iṣẹ́ ti mẹ́lẹ̀ báyìí. Iṣẹ́ community sales rep ni o iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó ní kálukú ń gbé láì kúrò ládùúgbò wọn. Oníṣọ́ọ̀bù o níṣọ́ọ̀bù o kan ìwọ sáti lọ́ya yà ti polówó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ. Bẹ́ẹ̀ kẹ̀ré iṣẹ́ ìrọ̀rùn ló bá dé ni o torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan lópinlẹ̀ fẹ́ bá wọn tà. Èyún Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira ti iléeṣẹ́ Better Life ń tà 1000 naira fáwọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí. Wọ́n ti bò wìjìwìjì owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú mọ̀ gbà tó ní ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí. Búrẹ́dì péréte tó tà fún èèyàn mẹ́wàá ni wọ́n kó fún ọ lóòjọ́. Gbogbo iléeṣẹ́ kọ́mọ́ bẹ̀rù o wá ta búrẹ́dì rí o ta búrẹ́dì rí o ní ṣe o tó o bá ti lákì kan jú. Kó o tó mọ̀ o ti ń gbowó tẹ́ni tó lọ látàárọ̀ dòru òrí gbà láì kú ò ládùúgbò rẹ̀. Pe nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ̀ mọ́ lọ́wọ́ torẹ́ nìkan àdúgbò kan ni o 090-254-27551 lẹ́ẹ̀kan sí 090-254-27551.

Àtọ́tú arére ajọ ètò ìlera ìpínlẹ̀ Ọ̀yọ́ dáwọ́ dúró nípa fífọ rere àìlùgbàdì lassa fever lágbègbè wa àti bí o ti lè tún gbilẹ̀ mọ́ ká lè gbé ìgbé ayé ìdẹ̀rùn tí ò ní mú hílàhílo lọ́wọ́ lassa fever ìtànlẹ̀ ìdíre Ọ̀yọ́ State Ministry of Health ń kìlọ̀ ìwà ìdẹ̀rùn lórí ohun tó lè mú lassa fever tún gbórí dìde lágbègbè wa díẹ̀ nínú okùnfà lassa fever ni wọ̀nyí èébì àyà ríru akọ ibà ikọ́ kí ojú ẹnu ẹ̀rẹ̀kẹ́ kọ́ máa wú fẹ́rẹ́fẹ́ ẹ̀jẹ̀ tètè lẹ́nu àtàwọn ibi tó ní òlára wa tába wa kófìrí a tètè kàn sílé ìwòsàn àbílẹ̀ ìtọ́jú tó súnmọ́ yín ẹ̀sà àbò oúnjẹ lọ́wọ́ ekulé kẹ̀sì wá ọ̀nà tẹkulé ó fi kúrò lákàtà wa ẹ̀súnmọ́ yín ìfẹ́ni tó lùgbàdì lassa fever fọwọ́ lóòrèkóòrè káyè káàrẹ̀ ọmọ tóní dákun má fọwọ́ kẹ oúnjẹ àwọn ekulé ẹ ṣe mọ́tótó ibà ọ̀rẹ́rẹ́ lassa pankó pé ìtì ń ràn mọ́ ni tá a bá ṣàmójútó àwọn nǹkan wọ̀nyí ibà ọ̀rẹ́rẹ́ lassa yóò dínkù láyìíká wa a ní lùgbàdì àìsàn Ọ̀yọ́ State Ministry of Health ìní ń kéde ìkìlọ̀.

0: sendiri.
1: Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí dìde o.
2: Ọ̀pọ̀ ọdún ìfipá
1: láìka ìdènà sí
2: Arsenal
1: àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard and tapped in by Bukayo Saka, history makers.
1: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
4: Dembélé!
1: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ́ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adua AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpò káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn ránṣẹ́ Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò Ejòkú, bàtà Ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kunrẹ́ rí àlàyé. Mẹ́mbà sí ni kẹ́ máa pẹ̀. 0903-393-3006 tàbí 0806-648-1455.
1: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
2: Ni Reliance Future Football Academy, ṣiṣetọju ìdàgbàsókè ẹ̀bùn àwọn agbábọ́ọ̀lù níṣẹ́ wa. Kò mọ lórí pápá nìkan o. À ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa bá a ṣe ń jẹ akínkanjú, ọmọlúàbí tó ń tẹpa mọ́ṣẹ́ pẹ̀lú àfojúsùn.
1: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child, aged between 14 and 16 years, becomes a complete athlete.
2: Bá a ṣe mú ìdàgbàsókè bá àwọn ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù, bẹ́ẹ̀ la mú àǹfààní àti gbábọ́ọ̀lù kàwé lókè òkun wá sàrọ́wọ́ tó wọn.
1: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
2: Reliance Future Football Academy. Ìpìlẹ̀ àwọn ògùn ọjọ́ ọ̀la.
3: Ìbàdàn Mega Crusade 2026. Ẹ̀yin aráàlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpìlẹ̀ kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashorun Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti gba gbogbo ọkàn pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brewery. Ìgbà rẹ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run dúró dé ọ.
4: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: Iléeṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la tún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ̀ rírà níléeṣẹ́ JLK Empire.
7: ẹkan sí wa ní first floor lama plaza tó ń bẹ lẹgbẹ first bank challenge ibadan ẹ jẹ mọ pé gbogbo àwọn àǹfààní tí a máa ń jẹ nílé iṣẹ jlk empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ digbí tí ò yingi ẹ lè darapọ pẹlú wa lórí social media handle wa instagram and facebook at jlk empire tiktok jlk 8294 iléeṣẹ́ JLK Empire ò ní ìròyìn ìlàlẹ̀.

0: ṣẹ́gun ọdẹkùn lé di great sass lórí ní kí ẹ máa gbọ́ lágẹ̀rù 96.7 fm torí pé ó ṣe dáadáa gan.
1: Uncle K.

0: Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ̀tíkẹ̀tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
1: Ẹ kú dédé àkókò yìí gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùn ti wí, bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní ọba Iṣan Ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o. Òdú ni mímí Ìsà Ìmọ̀ Folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-33-88-10-08 tàbí 070-18-21-11-11. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo ará ayé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédìí àbí kẹ́ ẹ fìdí lé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
0: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
1: Ẹ ṣe atọ́kùn. Béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé, ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀hún máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan ń la ago lórí èèyàn, àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá àwọn àǹfẹ̀wé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
0: Bàbá, ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
1: Ẹ ṣe atọ́kùn, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara, tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́, àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé, àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn. Tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé, ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mí gúlegúle. Ẹlòmíì sì rèé, wọ́n mọ fa wọnú mọ́tò, wọ́n mọ gbé bígbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn án àbí tí ò bá fọwọ́ kàn án. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Ìtútàwọ́ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí, àìsàn ni, àrùn ni, àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bówọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀, kò sì ní mọ̀ kó ń tẹ òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fúrasì. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán, ẹ̀kọ́ mi ò ṣe déédé, ẹ̀kọ́ mi ò ṣe déédé, ẹlòmíì ṣẹ̀kan sùn lọ, wọn àti ẹ̀ máa fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́. Àwọn bàbá tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà, àwa náà ò ṣaláì mọ́ mójútóra wa. Àwọn bàbá wa ò lo oko, wọn ò lo odò, wọn ò sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn. Ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ. Táwọn ìyá náà ò sì mọ wò táńtorí tí wọn fẹ́ wò ń ta ti wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pé pẹ́pẹ́pẹ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rìrìrìrìrì. Bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó. Torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn, túmí ilẹ̀ kí n fi ẹ́lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o. Ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o. Bó o bá dọ́dọ̀ wa bàbá Ìbàrùbá, ọba Iṣan Ara, ní ẹ̀yìn ilé bàbá Adédìbú lo adojuko People's Girls School to wa ni Molete ni Ibadan ibe la wa ta nfa wo oyinbo njeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile Nigeria ipapa nle Yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan kan gbe baagi won mo kiri garage ni worodu loja ba layeye ni mopo ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni ka won ba won mero wa si Molete mo ni ah eleyi ero to wa gan ati idan lo ntan aran yan kankan nse o awon ti an si seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati do ati wa na la wa telephone wa na telephone wa a so ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke won ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaru ba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin le baba adedibu ni Molete ni Ibadan telephone wa o si yato te fi n pe wa lati joyi o na la nlo tawon eyan fi n pe wa 080 33 88 10 08 egboyun lekan si 080 33 88 10 08 tabi 070 18 21 11 11 070 18 21 11 11 baba ibaruba leyin ile baba adedibu ni Molete ni Ibadan o doju ko People's Girl Grammar School ni bela wa boro ba doro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyin o mo ga aboro oju abeti olodum maji arogun roparose abaro molegun abawoka awon to wado wa ti mo awa ti an wa ba na si ma awon ti won wa sodo wa bi won na ba de loni iwo na ori wipe ero ogbalode la akoko fi sayewo fun o to je ero ogbalode eleibo ngba ba seyun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olo ko si tin je po ndegbe on worin bi moto tin ko gede ko si tin je po taputun le ogbodo taputu ni won mo ki o pe ababa ti bere si taputu ti an ba ni baba o ni gba baba o ni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanugu bi elubo
0: baba iru awon eyan wo gan ni kun won mo wa sodo yin
1: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko ma wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko ma wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo ninu iwe ategbo awon ti won o si ni ki won o se ti won o le soro jade pe bayi ni nse mi ta si sayewo fun won ta si fun won logun won tara won o si ya e ma bo leyin le baba adedibu ibi kibi te ba ti de badan ele lo Molete awon eyan wa lati ilu oyinbo elenre Molete e ba de Molete e bere le baba adedibu ni adojuko People's Girls Grammar School la wa 080 33 88 10 08 080 33 88 1008 tabi 070 18 21 11 11 070 18 21 11 11 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni relede yin ami ni kankan o ke nde nle fuya ke wa jade soro ara yin elewi are mo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan ailese dede lodo bere ba si foju kan wa yo mere sa ni o 080 33 88 10 08 080 33 88 1008 tabi 070 18 21 11 11 070 18 21 11 11 alaafia ara wa oni gbadanugu bi elubo a mo reti yin pelu ogo Olorun oba ese pupo
2: baye ba ti nge kama ba won yi
3: Ibadan kini so
4: so so ani
3: kile fi joko
4: musin si eni
5: musin si eni
3: Lagenu 96.9

0: tàáfíà ọlọ́run kó máa bá ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi sẹ́ni kankan yín o. Orúkọ tèmi ni Bàbá Égún.
1: Tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú Liberty Stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà. Tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ, ẹ kọ́lẹ̀ star number 12 ni Bàbá Égún wà olójú.
0: Ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o. Tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu, nǹkan kan ló ń fà á. Bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara, tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀, tàbí ìfúnpá gíga nírú ara rẹ, ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà. Bóyá àwa máa rí bí kurukuru, àbí kó o máa rí bí èéfín bí èéfín, àbí kó o máa rí bí ọyẹ́ bí ọyẹ́. O ò rí ra àtẹlẹwọ́ rẹ, o ò dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira. Ẹlòmíì ò lè rìn lálẹ́ bínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀. Bó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete. Ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́, ẹlòmíì ò lè ka mẹ́sẹ́jì mọ́. Bẹ́ẹ̀ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan. Àfìgbà tó bá súnmọ́ ni ó tó máa sọ pé àsílágbájá àṣewọ̀ ni. O ò dá ọ̀sánmọ̀ yàtọ̀ fún alẹ́, ọmọ ló ń fa ẹlòmíì káàkiri. Níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì. Tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀. Ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀, kò fi rí nǹkan kan mọ́ rárá. Ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́. Ẹlòmíì ò rí nẹ rí nǹkan tó fẹ́ jẹ. Ẹ máa ní jẹ́ǹjẹ́ ọ̀tá yín. Ẹkún àárọ̀, ẹkún ọ̀sán, ẹkún alẹ́, ogbe tí tó ń gbọ́ mi lákòókò yìí, ẹ máa ní rógun ẹkún. Bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣunjù, a máa ṣàkóbá fún ìrìnà ẹwà. Ìfún

0: ìtọ́jú fún ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú. Tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni. Tó bá pẹ́ tó bá yá, kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà, abala orí kan yóò máa fọ ẹ. Bórí bá ti ń fọ ni láfọjú, ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lomi bá jí láàárọ̀, kí ṣe ni ó dàbí wípé kurukuru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta, ẹlòmí ò lè lọ ibì kankan mọ́. Ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù. Bẹ́ẹ̀ lomi níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmí tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmí ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmí tiẹ̀ ṣe lásán. Bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni, àbí ọfà fòtá ló bà ọ́ lójú, àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́, gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Egun. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa, a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Mọ́ pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú, ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ eyín bàbá mi eyín ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀. Tẹ́ ẹ fi rí nǹkan kan mọ́, ológun ọdún wà, ọlọ́dún mẹ́wàá wà. Tẹ́ ẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́, ẹ padà. Ẹ̀yin kọ́ lọ lọ́run. Àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́. Tọ́ délé iṣẹ́ bàbá Egun. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lọ́dẹ̀ tún mẹ́lò mi wá. Ẹ̀yin náà gbìyànjú, ẹ má bora yín mọ́lé, ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run bọ̀bọ̀ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o. Ìwọ́ ti wá lọ sí àyẹ̀wò, wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Gbéralẹ̀ wá yẹjú sẹ́mi bàbá Egun. Tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi, ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó, torí pé mi ò gbàdúrà k'Ọlọ́run fara ní mí. Gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí, ojú inú yín kò ní fọ́, títa ò ní fọ́. Ojú yóò ní relédè yìí, ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tó bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu, gbéra ǹdílẹ̀ wá yọjú sí bàbá Egun olóòtú ojú. Àìsàn níbò mi mọ́ra kí n pa aláìsàn wí, tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú, adániwáyé kò ní gbé báyín o. Ẹ ǹdílẹ̀ má bora yín mọ́lé, ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Egun, ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Egun tí mo wá láti àjàṣe ẹkú tọnu, tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ, ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Egun wà olójú.
0: Ilé iṣẹ́ bàbá Egun, àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ, ewé àtegbò wa, ẹnu lẹ̀ ti máa lò ó. Àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀, irinṣẹ́ ìgbàlódé, tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní. Pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run, àdúrà yín ọgbà. O sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. A ní wọnú òkùnkùn.
2: Lajiru FM 96.7.
3: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara, bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà níbi àfihàn tewétegbò àlàáfíà èyí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní òkè Àdó ní ìlú Ìbàdàn. Tẹ́ bá ti gba gate 2 wọlé, ẹ ó ti rí mi ní stand number 5. Ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nẹ̀. Ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú ni mọ́lé ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Ìdí nìyí tí mo fi bá wọn kópa níbi ìpàtẹ àlàáfíà èyí sì ń lọ lọ́wọ́lọ́wọ́ stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ ni mo wà. Bákan náà ni olúléeṣẹ́ wa wà ní ìta Kinlóye lẹ́gbẹ̀ẹ́lé epo tóta ní òjé ìlú Ìbàdàn. Bóyá o fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde, ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048668 683. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú, mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà, tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á, kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó ń sáná, àbó ń rìn ohun wìnìwìnì, àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú, orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ. Ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni, ẹlòmíì ò tiẹ̀ ri neri o ri nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taisen oju yi to le ma gbadọ laamu ma bo wa ba mi nibi ipate to nlo lowo lowo ni star number 5 orisirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nerun ajaka ko lewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje tawon agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki eje o ma gbone wa lati nu o si le fa ki ise eyi ti n gbeje lo si bi ri ni eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun irina keyan ma ri na dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma ri na mo bakan na ti e ko ba po la po ju awon ni a ma sakoba fun irina orisirisi aise irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda wo laam abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irina ti e ah eledumare ko ni gba irina lowo enikokan wa to ba mo po ni pe nija irina dede yi o le daka qurani o le daka bibeli o ti e ri na ri un to sumo elomi o ri na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni pe nija aisan airina dede niyan kan si mi ni bi ipate alafia e tin lo lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ibadan star number 5 o ni mo wa nibe tabi ko wa si olule se wa to wa ni itakin loye oje legbe le po tota ni ilu ibadan bi na ni iwo to ba mo po ni pe nija oju mu agbon eyo kan e to lomi dada ko mu dakin bakan na tiro ta fi se itoju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya won ti si abe sibiri na ti e won se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa agbon eyo kan e to lomi ni dada ko mu dani ero banisoro te ma pe mi si ohun na ni 090 488-688-53 090-488-688-53 ni le ise ti wa awa ki fara niyan torupa awa na obe lorun ko lorun fara ni wa bakan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope o si gbegba ope fun aisen airina dede ohun ni ke ma gbebo wa ba mi ni bi ipate alafia e ta nse lowo lowo ninu ogba liberty stadium to wa ni oke ado ni ilu ibadan iso elekarun ohun ni mo wa nibe stand number 5 ero ba ni soro te ma pe mi si ni 090-488-688-53 090-488-688-53 alafia loju o

ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter àdéhùn fún bí àwọn misty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kò mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 peters NAFDAC ìjọ ló tẹ̀.

ọdún ni àwọn tó tap ti gbẹnu sí cash ẹ̀ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé. Workers Day Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ kọ́ ẹ̀. Cash ẹ̀ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí cash ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa

0: ọ̀dọ́ ọpẹ́ ṣé wọn ni mo bèrè yín ni ẹ dọ́kun iṣẹ́ mu wà jíjọ́ kan lè ti sú mi
1: ṣé kì í ṣe pé ṣe ọ́fíìsì ni wọn náà wà o torí iṣẹ́ ti ń bẹ̀lẹ̀ báyìí iṣẹ́ community sales rep ni o iṣẹ́ àwọn abánitajà ládùúgbò tó níkálukú ń gbé láì kúrò ládùúgbò wọn oníṣọ́ọ̀bù o oníṣọ́ọ̀bù o kan ìwọ sáti lọ́yàyà àti polówó búrẹ́dì tó fẹ́ tà fara àdúgbò rẹ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ iṣẹ́ rọrùn ló bá dé ni o torí búrẹ́dì tí gbogbo ayé ń wá káàkiri gan lópinlẹ̀ fẹ́ bá wọn tà èyún ìbàdàn big bonus bread búrẹ́dì 2000 naira ti iléeṣẹ́ better life ń tà 1000 naira fẹ́wọn alárajẹ kó o tó gbé lẹ̀ báyìí wọ́n ti bò wìtìwìtì owó ọ̀sẹ̀sẹ̀ lóníkálukú ọmọ gbà tó ní í ṣe pẹ̀lú bónkálukú bá ṣe tà sí búrẹ́dì péréte tó tà fún èèyàn mẹ́wàá ni wọn kò fún ọ lóòjọ́ gbogbo iléeṣẹ́ kọ́ mọ́ bẹ̀rù owó ta búrẹ́dì rí ò ní ṣe o tó o bá ti lákì kan jú kó o tó mọ̀ o ti ń gbowó tẹ́ ń tó lọ látàárọ̀ dorú òrígbà láì kúrò ládùúgbò rẹ pé nọ́mbà yìí kan tó gba àdúgbò rẹ mọ́ lọ́wọ́ torẹ́ nìkan àdúgbò kan ni o 09025427551 lẹ́ẹ̀kan sí 09025427551

0: ṣẹlẹ̀. Ìpàdé àdúrà ọdún méjì lélẹ́yìí o. 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá àdúrà AK-47. Ó máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30 àti Sunday May 31 ọdún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá àdúrà AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹkàn-jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí. Láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ẹ̀jẹ̀ òkú. Mọ́tò ẹ̀jẹ̀ òkú ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè àdúrà náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rẹ́ àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pè. 09033933006 tàbí 00668-1455.
1: Ó balẹ̀ gbàgẹ̀. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 Waves Limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters NAFDAC Ijan Lote.

0: bọ̀ wòlí. Ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹgbẹ́ 09025202427. Ọlọ́run kankan retí rẹ jájọ pàdé níbẹ̀.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07081211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: لبيك اللهم لبيك
4: السلام عليكم gbogbo muslimi ile ise akunrin ajo sile mimo aljanna travels lo ki gbogbo wa papa julo gbogbo awon ti won tele wa lo si hajj odun 2026 won ni olohun gba ni bada fun gbogbo wa o alo tun lo alo gba olohun o se won wa ni karun awa ni ti o wi pe atete sun latete ji fun gbogbo eni to fe ba wa se hajj 2027 yala awon ti o lanfani lati lo lodun yi won ni iforuko sile ti wa bere bayi ipari osu november 2026 6 ni gbogbo pepepe o wa sopin ni le se Aljanna Travels gege bi alakale ijoba Saudi ko wa to dipo kase nle anfani ti wa fun gbogbo awa ta fe bere lati darapo mo eto so die die pay small small ni le se Aljanna Travels to wa ni Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kale

0: àjọ gúnlẹ̀ sórílẹ̀-èdè Saudi Arabia fún ti Hajj 2027 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pé 0904444945 ẹ sì lè bẹ̀ wá wò lórí www.aljannatravels.com pẹ̀lú Aljannah Travels Hajj 2027 wẹ̀lẹ̀mù ní òtún jẹ́ bí ìdílé láì tààlà.
1: Ilé yà bá dẹ̀rọ dún dé.
2: Ilé iṣẹ́ JLK Empire ń kí gbogbo Mùsùlùmí kú ọdún iléyà o. JLK Empire tí a ti mọ̀ bí ẹni mọ̀wọ́ nípa kàtà ojúlówó ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ bíi iPhone, Samsung, Tecno, Infinix, Xiaomi, Itel, Nokia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ látún ta laptop bíi MacBook, HP, Lenovo àti Dell. Ẹ tún lè rí àwọn games bíi PS3, 4 and 5 tó fi lórí àwọn speakers lónìrànràn. Tablet fún àwọn ìwé ògbẹ́yìn. Gbogbo ẹ̀ lẹ́dínwó lẹ́mọ ríra níléeṣẹ́ JLK Empire. Ẹ kàn sí wa ní First Floor Lama Plaza tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ First Bank Challenge Ìbàdàn. Ẹ jẹ́ mọ̀ pé gbogbo àwọn àǹfààní tí ẹ máa ń jẹ níléeṣẹ́ JLK Empire lásìkò ọdún iléyà ń bẹ lẹ̀ digbí tí ò yingi. Ẹ lè darapọ̀ pẹ̀lú wa lórí social media handle wa Instagram and Facebook @JLKEmpire, TikTok JLK8294. Iléeṣẹ́ JLK Empire ò ní ròyìn, ìlàlẹ̀ àmọ́ ìṣàlà.
3: Ó balẹ̀ bàgẹ́ wọlé pẹ̀lú Mr. Peters Jagula bí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà. 50 Peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuba 50 Bitters is produced by the 50 Waves Limited. Esilera ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 Bitters. Nafdaki Jolote.

ẹrùmí ti wà ń ta o ẹrùmí ti wà ń ta o bẹ́ẹ̀ kẹ́tọ̀ tí ó fẹ́ lé mi kúrò nílé ìyàwó. Okay, make I enter vibe section, Jari, make we just vibe together as the hunt.